0: ṣe
1: àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin

0: ló jẹ́ kí n wá
1: òru
0: wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ọlọ́run òkè tó mo dúpẹ́ iṣẹ́ àmì rẹ àti iṣẹ́ ìyanu nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi torí wọ́n ti lọ Canada làwọn méjèèjì wà
1: káàkiri
0: àbúrò náà
1: wọ́n ti kọ̀wé
0: àbúrò náà wọ́n ti kọ̀wé àbúrò
1: wọ́n
0: ti kọ̀wé àbúrò wọ́n ti
1: kọ̀wé
0: àbúrò ìwọ́n yà sí ìwà dúpẹ́ mi ní otí ìjẹ́kìtì ẹ̀ náà ṣe é ṣe.
1: Torí ẹ̀ tí ìwà dúpẹ́ o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ibi rẹ̀ ti rò róró gbàdá wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Àtọ́yìn kan. Ẹyin wo lẹ́wọ̀ oh my God.
2: Yes.
1: Oh. Ọmọ kìíní lò róró.
2: Mo travel lọ Canada.
1: Àánú gbé lọ Canada. Ọmọ kejì náà tún lò róró.
2: Lọ Canada.
1: Àánú tún gbé lọ Canada. Ìkẹta. Ọwọ́ apá kẹta tó ti ẹ̀ ó wá rí ìjákulẹ̀ pàdé. Màmá ẹ pàtẹ́ ń fúnra yín. Ìgbà tó lọ́rùn oko tó ṣe iṣẹ́ ìyanu ńlá ìfún yín. Màmá ṣé ibi ìjìnà sílé ṣàlẹ̀?
0: Ó jiná o.
1: Mo láìké de tẹ́ pé ó yẹ kúnlẹ̀. Máyì kápá.
2: Yes.
1: Ilé tó bá fún mi ní
2: àpapọ̀.
1: Yéé my God. Ṣé fẹ́ kí kẹta ó lọ?
0: Náà ni o.
1: Ẹ fẹ́ kó lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé báwọn tó wà lọ́hùn yẹn? Àwọn náà fẹ́ fa ìkẹta lọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àánú dẹ̀ fọ báwọn ọmọ yìí láàrin oṣù mẹ́ta. Ẹnu wo lo ti ń lé ibi bí ká tó ìdí ojú bẹ̀? Láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Àdàlù ayé o. Àánú fa ẹ lọ ìlú yìí. Màmá.
0: Ta.
1: Ẹ máa ṣe kankan fún mi.
0: Máa ṣe o.
1: Ẹ máa pe ọmọ yín. Màyí ní kan pa. Ẹ sọ fún pé ìkẹta tá fẹ́ mú lọ ìlú òyìnbó yẹn. Wọ́n ti lè ná owó.
0: Ẹ ti náwó.
1: Wọ́n ti náwó.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí ìbá ṣe àánú láàrin oṣù mẹ́ta. Ìkíní lọ.
2: Kejì lọ.
1: Ó yà láàánú tí ìkíní pàdé.
2: Yes sir.
1: Ló tún ní kán mú kejì dání. Aláàánú yẹn tún ní ẹ lọ mú kẹta wá. Aláàánú tí ò ní wo àlékù rẹ. Tánijẹ́ iṣẹ́ àbọ̀ gbé gbogbo ẹrù rẹ. Màmá olúwa ló ti pẹ́ àwọn ọmọ tó lọ ìlú òyìnbó yìí tí wọ́n pàdé àánú yìí. Olúwa sọ fún mi pé òkùnkùn fì wọ́n làkàlàkà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: My God.
0: Kò sí nkankan má ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òkoto. Ó gbà mí. Èmi gan tí mi rẹ̀ ní ṣe mí láàánú mọ́ gan. Àánú ti ń fọhùn. Torí tẹ́lẹ̀ tí n bá ń bọ̀ wá pàdé wọ́n máa ń yá mi lówó ni. Mo ti ń dúpẹ́ kí n gbà láti kọ́ ní mọ́mí ẹ̀ gba 10,000. Mo ti lè jẹun lọ́wọ́ ara mi. Kò tó fọ̀nù ayé wọn.
1: Àánú
0: yẹn tẹ̀ lórí ìlérò rẹ̀ tó kò sí tọ́jú mi sí ìlọrí.
1: Ẹ kó o lẹ ṣe mọ́.
0: Ọlọ́run
1: ò sí.
0: Bó ṣe kí n rinṣẹ́ lọ màá lọ. Mo gbà pé Ọlọ́run orí ọ̀pọ̀ tó ṣiṣẹ́ ìyanu
1: máa yọ. Ẹ kó ọ̀rọ̀ yẹn mọ̀. Kò sí ìjọ tó ń lọ́wọ́ ń sáré kiri torí ọmọ. Àánú dẹ̀ padà jáde lódidi lára òróró. My God. My God. Aláàánú tó wọ ìdílé mọ̀mọ́ yìí.
2: Orúkọ Jésù.
1: Tó bá ìyá ìgbé ẹrù yìí.
2: Ayérayé o.
1: My God.
2: Abẹ́ṣẹ.
1: Màmá. Mo rí ìran o. Ìyá sí kí n sọ̀rọ̀.
0: Ẹ sọ̀rọ̀ ẹ sọ́. Mo mọ̀ pa sí rí ogun tó ń yà mí náà ló fẹ́ tú.
1: Olúwa wí pa. Kí ló dé tí ọmọ kẹta rí ìjákulẹ̀?
0: Mo ní bọ́yá ìgbọràn mi.
1: Àìgbọràn yín kìí ṣòro. Sẹ́mọ̀dí. Ìdí ni pé lóòótọ́ ó dá kéèyàn kó so ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n irú màmá yìí ṣé wọ́n ní fóònù ńlá ẹ̀ dá mi lóhùn. Ìyá yìí ò lè ní fóònù ńlá. Ó ní gẹ̀ẹ́sọ́ lè ọ́pẹ́rẹ́tì rẹ̀. Báwo ni ó ṣe sẹ́ndì ìkọ́dì pé mo fẹ́ so ẹ̀rí o? Ìyẹn jẹ́ nọmba wà. Nọmba tù kì í ṣe torí àìwá so ẹ̀rí lọ́mọ yẹn fi rí ìjákulẹ̀. Màmá olúwa ní ẹnu yín ò bù.
0: Bọ́yá máa ẹ̀gbọ́n mi tí mo sọ fún náà ni o.
1: Ara tó tún sọ̀rọ̀.
2: Ara ẹni.
1: Ìdí ìsọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé ẹgbẹ́ o ọlọ́run ní ìdí ìrìn ángẹ́lì yẹn sí ilé màmá mi o. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹnu màmá ti fẹ́ mìsì ángẹ́lì yẹn báyìí.
0: Olúwa darí jù mí.
1: Ọlọ́run ti darí jù ní àṣírí ṣe túbá yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Ká lè tètè tré síbi tí nǹkan ti wá. Ìkíní lọ ìkejì lọ. Olúwa sọ fún mi pé ẹyin àti ẹ̀gbọ́n yín bíi 5-6 ni yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí tí ẹ kì í sọ fún.
0: Kò sí o.
1: Gbogbo kan lè máa sọ fún ẹ̀gbọ́n yín yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn náà dáa. Ẹyin lẹ lọ tọjú àwọn ọmọ yín pé aláàánú kan ó ná ọmọ mi lọ lóyìnbó ìkíní ìkejì. Ó tún fẹ́ mú kẹta. Ó tún lóun máa padà wá mú mi. Ẹ sọ bí abẹ́ ẹ sọ bẹ́ẹ̀.
0: Ó sọ bẹ́ẹ̀ o.
1: Ẹ sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run dáríjì kọ́ o.

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlá, oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbo lẹ wà? Ẹ dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ ilẹ̀ tó ti mọ́. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run máa bọ̀ níbi pẹpẹ. Ẹ máa bọ̀, ẹ já wá kí bàbá mi, ẹ já kí bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé, a sì tún wà ní oṣù oúnjẹ. Ìrànlọ́wọ́ kan bẹ tí mo gbé oúnjẹ sórí tábìlì. So màá máa sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ tí mo fóúnjẹ sórí tábìlì. Help that can bring food on your table. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi. Ẹ̀yin àyànfẹ́, ìrànlọ́wọ́ kan bẹ tó lè gbé oúnjẹ sórí tábìlì rẹ̀. Mò ń bọ̀, ẹ̀mí Ọlọ́run ló ń ran ọ lọ́wọ́. Ọ̀dà, mọ́mì, ẹ̀yin wo lẹ fẹ́ kọ́ ràn yín lọ́wọ́ kó tó dalẹ̀? Ọ̀fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run. Gbogbo ohun tá a bá lè ṣe, ó ní ká fi tọrọ fún ìrànlọ́wọ́. Ohun ẹlẹ́mìí leléyìí o. Ohun ẹlẹ́mìí ni o. Níbo lọ wà? Tó bá ṣe kù nílò ìrànlọ́wọ́, dìde níbi tó bá wà, mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan ni mi ò ní pẹpẹ, mú bì kan nu yàrá rẹ̀, méjì ọjọ́ orí bẹ́ẹ̀dì. Ẹlòmíì ni mo ti dìde, mo jókòó sí ti bẹ́ẹ̀dì. Kò wọlé. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí? Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ kó tó dalẹ̀ òní lọ́jọ́ ajé? Ọ gbàgbọ́ pé o lè change protocol. Dìde mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan ni ta ní information sọ̀rọ̀ báyìí. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, bá a ṣe rà mú bọ̀yì, bẹ́ẹ̀ láṣẹ rà mọ́ ṣe lọ́kan òjọ̀ kan. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ níbikíbi tẹ́ ẹ bá wà, máa bọ̀ mú bì kan nu yàrá rẹ̀, wá dọ̀bálẹ̀ síbẹ̀. Ẹ já jọ kí kájọ gẹ̀ kájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé bàbá mi ìwọ nìkan lọ ran ni lọ́wọ́. Olúwa ló ń ràn lọ́wọ́ lónìí. Ẹ kígbe bàbá, mo dúpẹ́ pọ́ ràn mí lọ́wọ́. Kí n tó bọ́ sórí Facebook, kí n tó bọ́ sórí YouTube, ẹ wá dọ̀bálẹ̀ níwájú bàbá mi. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bàbá mi kìkì mọ́lẹ̀ kìkì ògo, ajíru bí ọ̀kín. Ọba tí mọ̀-mọ̀ sọ pé wọ́n sàánú wa. Gbogbo ilé ẹnjìníà, ẹ jẹ́ kó rìn ọmọ lọ lónìí wẹ̀lẹ̀mù, kí gbogbo àwọn tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ dọ̀bálẹ̀. Kí gbogbo àwọn tó fẹ́ ìrànlọ́wọ́ kúnlẹ̀ níwájú bàbá mi, bàbá rẹ̀. Nǹkan dá lọ́sẹ̀.

lọ́wọ́ ẹ̀mí mímọ́ in the name of Jesus kí ọlọ́run kó gbé ìrìn lọ́wọ́ dìde fún ọ bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ lọ́sẹ̀ yìí bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ kó tó dalẹ̀ ìrìn lọ́wọ́ jáde máa wà lórí Facebook ni by 6:30 máa ti bọ́ síbẹ̀ bó gbó ṣe ń jẹ́ ti ọlọ́run Facebook àti YouTube ọdẹ́kúnlé Epaphras mi sí ìbáyàn church ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook sí àkíní ní ìgbà márùn-ún márùn-ún ó túmọ̀ sí orí ọ̀fẹ́ ò ń gbọ́ mi lórí Facebook ò ń gbọ́ mi lórí YouTube sí ààrẹ ní ìgbà márùn-ún jẹ́ àwọn tí bàbá mi ọ̀dánwò and òní ló di omi méjì ni ó pe number 2 nínú omi tá a fi ń gbàdúrà gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ìwọ náà join wa mú bottle water and dájọ ni òní ló pe number 2 omi nígbà tó bá pé 10 omi mẹ́wàá yẹn láàfi wẹ̀pọ̀ àwọn èèyàn ò mú omi wọn omi tẹ́ ẹ bá mú ẹ tó mú dé church ní ọ̀la Wednesday ní wema ìsìn méjì náà láṣe ìkan ní aago mẹ́jọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹ̀yin àyànfẹ́ nígbà ó bá dọ̀la ẹ já mọ ohun tí ó ṣẹlẹ̀ nípa àpẹẹrẹ ìgbàgbọ́ wa anointing oil àti nǹkan kan tí mo fún àwọn èèyàn ẹ jẹ́ mọ̀ wò bóyá ẹ̀mí ọlọ́run yóò yọ̀ǹda pé ká fún àwọn èèyàn ẹ jẹ́ kí n sẹnu báyìí lórí Facebook láàárọ̀ yìí ọdẹ́kúnlé Epaphras lórí YouTube TikTok ibẹ̀ yẹn ni màá gbé wà tó bá ti di 6:30 ibẹ̀ ni omi wa tí màá ti sọ tẹ́lẹ̀ sí àtún dá òun náà pamọ́ mẹ́wàá là ń lọ pẹ́pẹ́ yẹ pọnmọ lánàá a sì ń gba testimony now ibi mọ̀ ń lọ ọmọdé ẹ̀yin wo lẹ́lẹ́ fẹ́ ìrànlọ́wọ́ tí ọlọ́run bá fẹ́ ràn ẹ̀dá lọ́wọ́ ẹnìkan ní wòlíì bò ni ó ṣe ṣe nǹkan mẹ́ta mọ̀ tó ni ẹnìkan bí ibo number 1 tọ́lọ́run bá dé tó bá fẹ́ ràn ọ́ lọ́wọ́ sá ṣíṣe ni ó lo áńgẹ́lì ẹnìkan láńgẹ́lì bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì tí ó bọ́ ìyẹ́ wọn sọnù tí wọ́n yọ sí ọ ẹ̀yin wo lẹ fẹ́ ìbẹ̀wò áńgẹ́lì nínú ìwé Hebrew chapter 13:2 ó ní ẹ fira yín fún àlejò bí àwọn bàbá yín ṣe sáńgẹ́lì lálejò láìmọ̀ àwọn kan sáńgẹ́lì lálejò lọ́sẹ̀ à ń sí sáńgẹ́lì lálejò ó ní pípa kádà rẹ̀ dáadáa ayé èrè a sì yíra ẹjẹ ń pàṣẹ angeli paul the bible says angels are ministering spirits they minister to the heirs of salvation oníṣẹ́ ìránṣẹ́ làwọn angeli tí wọ́n máa ń ṣiṣẹ́ fún àwọn ajogún ìgbàlà ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé kinní kan bẹ tí wọ́n ń pè l'angeli ìrànlọ́wọ́ angeli ìbẹ̀wò angeli ẹnìkan ní sọ ti wá ṣe bẹ́ẹ̀ rí inú bíbélì wọ́n pọ̀ bàjẹ́ inú bíbélì tí wọ́n ń ra àwọn èèyàn lọ́wọ́ nínú ìwé genesis chapter 19 lọ́ọ̀sàlẹ̀ ibi láti rí ibi tí the angels they visited Abraham. Wọ́n bẹ Abraham wò. Ẹnìkan nígbà wo l'ángẹ́lì mọ́ wá nígbà tí ìrànlọ́wọ́ èèyàn bá pin. Nígbà tí ọba sí solution mọ́ fún ọmọ ènìyàn. Nígbà tí ọ̀run bá fẹ́ ṣe tọ́ yàtọ̀ wọ́n á sì taari ángẹ́lì sí ọ. Ka bíbélì rẹ̀. Bíbélì sọ wípé Sarah ti wọ 89 years. Abraham ti wọ 99. Ọmọ ìlérí tí wọ́n ní wọ́n bí wọn èbí. So ó nílò láti jẹ́ kí ìrànlọ́wọ́ wá fúnra rẹ̀. Ìrànlọ́wọ́ sọ̀ látọ̀run òní bíbélì fi sọ pé olúwa ní àpáta àti àsáwa lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ìrànlọ́wọ́ yẹn lọ wá wọn bí Abraham nítọ́ yà mí lẹ́nu ni pé wọ́n ti bọ́ yẹ wọ́n lẹ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ Abraham bíbélì ní àwọn alágbádá aláṣọ àlà mẹ́ta aṣọ white ni wọ́n wọ̀ bí wọ́n ṣe dénú ilé rẹ̀ gbàrà báyìí Abraham ni ẹ mọ̀ bọ̀ ọ yẹ mọ̀ bọ̀ ẹ wá fọ ẹsẹ̀ yín ibi tá a ti mú ẹ fi kéṣì fi fẹsẹ̀ nìyẹn ọ̀nà mẹ́wàá ni wọ́n ti fọ ẹsẹ̀ nù bíbélì a sì ṣe àti ṣe mẹ́ta lágbára ọlọ́run a mọ̀ ṣe ń tọ́ yàtọ̀ ní ọjọ́ Wednesday léyìí gbogbo àwọn ọmọ yín ni wọ́n wà bẹ̀ now ẹ wá gbọ́ ìkéde tẹ́ ẹ̀ sanwó fún yín tó bá di ọjọ́ Friday on the 14th oṣù ẹlẹ́ẹ̀kẹjọ yìí 14 Friday yìí láti aago mẹ́fà ìdájí láti gbé àdúrà sókè títí di aago mẹ́fà ọjọ́ kejì wòlíì ọ̀dẹ́kúnlé ọ̀wà nù tẹ́ḿpìlì inú chọ́ọ̀chì tuntun tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn ni olúwa ti sọ pé ká gbé 24 hours of prayer o lè wá mọ̀ pé 24 hours lọ́dọ̀ tiẹ̀ báwo la ṣe ṣe tó o bá jí wá ní 6 láàárọ̀ ìgbà tó bá di 7:20 sí 7:30 wà mọ̀ ń lọ àwọn míì ò tún wá èyí tó bá convenient tó bá tún ti di 9 àátún bẹ̀rẹ̀ àdúrà tó bá tún ti di 10:30 àwọn gúrùpù yìí ò tún mọ̀ ń lọ tó bá di aago 12 tó bá tún di 1:30 ìyẹn ní ò tún parí ìyẹn àwọn ò tún mọ̀ ń lọ gbogbo ẹni tó jí ọmọ comfort life pátápátá tí wọ́n ti dé church yẹn rí
kapo ti debi o wa mo olohun wa so pe ninu church ti to yen oni ka ti se isin 1 hour 30 minutes 1 hour 20 minutes fun gbogbo eni ti ba tin wole won mo wole won mo damajemu ko to do su kejo odun tin bo e nbo wa damajemu ni mami so ipade Wednesday ati ti ojo Friday pepe ye omo pomo oh manumi wali abadasha haladesh emi olohun so be mo tin kede e ma si tun kede e siwaju ati siwaju si o ni e wa damajemu olohun ton ba le fun mi lomo ko to di august odun tin bo so ma wa authenticate e nigba to ba di 77 ni agbara olohun ojo 77 to so yen ma ti ni e ko nu paper ta ba ti pade Friday in bi temi ba tin gbadua baba Femi Emmanuel no wa nbe awon no mo gbadua so a jo mo nawo si ta jo mo gbadua fun gbogbo awon eyan ko si nta be se 77 nta ba se ku ni mi le gbagbe august alagbara olohun ke se pade kan ti ope in to nilo lati lonu church lojo yen 1 hour 30 minutes emi ni ma wa nbe fun 24 hours tori gbogbo gba ti a ba tin gbadua ma mo fase le bo ba lo bi se yabe bo ba gbogbo wakati eni kan ni tin ba wa fe pada wa loru bo wa loru bo ba ti dago meji la oru a gbadua di 1:30 a tun lo sun to ba tun di 3 a tun bere to ba di 6:30 si to 7 a pari pade on ka li ko mo lo gbogbo eni kan ni wo li tin ba wa fe duro di Sunday nko iye awon ti hostel wa tin be layi kan ba le gba nikan ni o sun nbe ati iye awon ti bed ba ka gbogbo se to ba fe book o le tete book le pe e ba nfi room nle e ba nfi eba fi bedi le won ba yin fi yen le gogo se nje ti olohun but to ba ti pari ya won to ba ti ni awon yoku o lo o di Sunday to pade lo ni communion service now am gogo eyin te wa ti last year kini baba mi se ninu aye re so le ronu pada so le ran leti awon ise iyanu atijo ma fi number mi sita e send awon testimony yin o si le wa somewhere ma lola ni ojo Wednesday e jo loud ko neat so that other people can hear it. Gbogbo eyan ara UK London 18 ni Tuesday tin bo ki mo ba mi si Wednesday e gba woli odekun le paraphrase lalejo it's just a night ago marun si ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number yi eyin te lo mo nbe je ka 19 owo mi je nfowo mi kan mo re 081 6 37 kan 34 43 e gbo number yen in ni o fi pe mi o kan fi bere pe e fun mi ni we le wo flyer bo se kon nanu bo kon yoruba yin ri flyer 081 6 37 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o mo pe number yen ni de olu to ba ipe le kan se to ba ipe in block e eyan mo fi whatsapp mi ni so olodun yo jo dara fun yin eni kan ni woli in te so tin ba gbo yin ye e lọlọrun o ran mi lọwọ ko to da le loni emi ko mo so be emi olorun lo so be fun mi olorun o ran lọwọ bawo ni o si se se bo se se fun Abraham angeli si o awon angeli yen wa mo to daju won je ran ah won je iyan ti Abraham gun fun won awon angeli je rice ah nibo won gbe ye won pamọ si e to wa je papa nba ri be ni pe nigba won je on tan ti an dide ti o fe mo lo won wa ri pe sera at Abraham nikan ni se rododo ti an kabo omo yin da Abraham ni abimo oye won won mo mo ni won wa ni ko to di woye amodun ko to di woye amodun sera o gbe omo pon sera lo bomi wa ngba yen ni won lo bu serin ti case ba ti le tan angeli lohun mo lo an gbogbo eyin te ngbo mi eyin kan be ti case yin ti le tan a fe lo angeli fun gbogbo eyan dide nle wa mo bowo soke baba angeli si mi angeli mi da oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n níjú olo ti fangeli rẹ ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run kan sọ put your angel on assignment fangeli rẹ ṣiṣẹ́ àìmọye ìgbà langeli ti ṣiṣẹ́ fún wòlíì tèǹdóyìn angeli ti wá dáwó nu tọ́ọ̀tì wa rí bọ̀ bí n bá ń sọ yẹn ayé àwọn blọ́gà la wà wọ́n kàn mọ́ fi hàn ṣe lẹ́yà ni olójẹ́ a máa mọ̀ dá a lè sáwọn nǹkan kan torí ìran yìí ọ̀fẹ́ ìjìnlẹ̀ wọn ò tó agbára wò wọn ọ̀fẹ́ mọ̀ pàgbára kan wà and wa gbọ mi bo fe bo ko awoji o di mimo fun opo langeli angeli kan mo te li o gbogbo ese ti ndun leyin re ngba mi na ki se si aje
ki is a monitoring spirit. Angel, angeli ni monitor re. Awon angeli ti an yan mo, won a ma fa o, won o mo ti jabo nu moto yi ti moto accident to lo ko to ni collision to gba moto kan. Omo ti won gbe dani. O si fo jade lati oju window. O si bo sowo eni tin lo loju titi, o si gbe mara bayi. Bo ben to be ninu moto yen lo ku omo yen nikan lo survive. Igba ti won wa di onitohun o ri die angeli lo gba omo o si gbe kale e ki gbe angeli mi o di day na mi lowo lo se yi angelic help. God can use angel. He's part of the channel of help. O ni atoro fun iranlowo so to ba di kan rangi datan angeli adide ati re to be travel out to je pe won mo deny won ti deny fun igba mewa ko to dipo na bere si engage lori angeli nigba to di stage to fe bossi bi en se tun ma deny re o lo ri eyinbo to wo suit okunrin ni o lo joko ti yen lo n fe bo o ni excuse me I want to go to toilet imi si joko nbe o isu visa gbara o dide ku nbe iyen wole won ti fo eni ti won fe obirin ni won ti fun visa re o ti lo boko e ko lo boko e eke angeli meja ran mi lowo onise ranse ni o dide angeli mi lo se wa ba mi raja asiri e pafura nigba mo mo ta oja ti mo nta isu mo to bi mi atawon to nbe ni adugo le si eleri oja temi ki pe ti n ba ti ni kangeli o wara o le ran won se loni o le pase ko wa raja re mo gbagbe sanda mewa re to ba ti nwa to ba ti ri pategun fe si o loni to ba ri po fe si o lose olufe so o angeli o si ni there are some spiritual beings that you cannot see with your naked eyes but to ba di kan rangi datan won mo mo wa visible you will see them wa ri won ki Abraham nikan lo lo angeli si igba ti won bi Jesus igba ti won bi John the Baptist angeli wonu temple wa igba ti won bi Samson alagbara angeli yo bi baba agbalagba ni koda won fun lo nje ngba ti omo eyan ti wa bere si won ti jo interact oni kin lo ko iwo okunrin angeli ni abedo lo ko mi abedo tumo si ewo eyan ki mu ko angeli on lo bi je wipe meta pere la angeli ti won fi han wa nu bibeli emi omo bi ta won kan ti mo angeli ti won eni kan ni e sa wa won angeli meta o fun wa ni enje Gabriel o si fun wa ni enje Michael asi to ni battalions of angels ti mo fo ko won eni kankan e to ton je keta ti an fi han wa nu bibeli nu revelation ni abaddon tumo si angeli ti won so mole o buru jesu lo in mo bi awon kan ti mo angeli ti an pe o odo ani fallen angels tawon yan ti lo wo ko won boyo ko fallen angel ni won pe fun o ti won pe angeli lo fi je pa lakalo fi ole pelu bo se npe awon angeli yen lo ka bibeli re ati jo ka bible tan melo angeli to pade nu bibeli ngba to nka yato si Michael and Gabriel and Abaddon and Apollo so mi to tun ri tori mi omo bi awon eyan ti ma angeli ti won wa mo da pa awon angeli fallen angel mo ni we kan ti an pe ni 6 and 7 book of Moses nigba yen ka to dana sun and 7 and 8 9 and 10 nigba ta awon eyan toju bo nkan ti won wa agbara abamiki and at the end of the day inu awon owe yen eyin te ba ni nle e kan pe o ko orisirisi ajala ilu ajugini kan ajara iva o ko tin benu gbogbo we niyan and iwe lasan ni otubante ijinle mo fi won bo ti e je pe ti won ba ti misi latodo awon agbara okunko to ba ti misi iwe yan ma danu le re ru o le je pe ni benu le re yin mesan kan bo mi laaro itiwe iwe 6 and 7 book of Moses iwe marun pere Moses ko Genesis Exodus Leviticus Number ati Deuteronomy nbo won ti wa 5 and 6 7 and 8 9 and 10 oku loko iwe abami ni ki sangeli olohun awon angeli ti an ba wa lato run nigbati case ba le tan laarin seju meji si meta o si ton ni ri won mo won ti lo niyan angeli ti wa ba pastor san oko leyin gba won si san tan gba won fe ba gbalẹ won fe gbalẹ pastor yen ni angeli si wa ja fun e fowo mejeji si abi ayin bi owo kan sabi yo tun bi owo keji sabi yo si ke baba mi pase fun angeli mi ko lo ran mi lowo loruko jesu eyan ki si gbadua sa angeli ewo ni olohun pase si ka mo gbadua sa angeli mo fe ran yin jade eyin wo le n fe ran lowo
ìrànlọ́wọ́ angẹ́lì kò dìde fún ọ lónìí, ìrànlọ́wọ́ angẹ́lì kò dìde fún ọ lọ́sẹ̀ yìí, in the name of Jesus. Gbogbo wa lájọ ka bíbélì tán, níbo lo ti rí olíyú rẹ̀, olí Rafael, níbo lo ti rí àwọn àròkọ burúkú tó ń dapọ̀ yẹn, they are fallen angels, àwọn angẹ́lì tí wọ́n ti ṣubú fallen angels. Àbí ó dẹ̀ mélòó, àjọ ka Bible tán ni, màá pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka Bible tán láìpẹ́ yìí, àjọ ka 66 book of the Bible. Àjọ kátán tá a parí ẹ̀ sí ìwé Revelation. Ètò lè gbọ́ tí wọ́n dapọ̀ Abaddon àti Apollo. Tó ọba kíyèsí gan, torí pé mo sọ ole mọ́mọ̀ pé o ti dapọ̀ Abaddon, o ti ka Apollo, o ti ka Lucifer ni wọ́n tún dapọ̀, angel tó ṣubú lónàá, àti Michael olórí ogun, Gabriel oníròyìn ayọ̀. Ẹjọ́ ó dẹ̀ mélòó tó ọgbọ́n Tádébóyè ń dapọ̀ ní Yure. Ó dẹ̀ mélòó tó ọgbọ́n tó Yèdèpọ̀ ń dapọ̀ ní Rafẹ̀. Ó dẹ̀ mélòó tó ọgbọ́n tí Fẹ́mi Emmanuel dapọ̀ ní Rafẹ̀. Ó ní níbo ni wọ́n wà. Olùfẹ́ inú ìwé tí wọ́n wà inú ìwé ọ̀tọ̀ ni. Tó o bá ń dapọ̀ wọn jù, èyí ò ní setback. Náwó ẹ kí n pàṣẹ, ìrànlọ́wọ́ ń bọ̀ kó tó dalẹ̀. Ìrànlọ́wọ́ ń bọ̀ lọ́sẹ̀ yìí. Áńgẹ́lì rẹ̀ láṣì ìránṣẹ́ o. Áńgẹ́lì látọ̀run yóò yọ. Ọlọ́run ọba ń gbọ́. Àwọn tí wọ́n jẹ́ ajogún ìgbàlà láńgẹ́lì mọ́ ṣiṣẹ́ fún. Ó ní áńgẹ́lì jẹ́ oníṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń jẹ́ṣẹ́ fún àwọn ajogún ìgbàlà. So tó ọba ti mọ Jésù tí è ṣajogún ìgbàlà, áńgẹ́lì yóò kawọ́ kò, yóò mọ tẹ̀lé ọ ṣùgbọ́n kò ní ṣe nǹkan kan. Wà á mọ lálàkálà, áńgẹ́lì yóò ní jà. Wà á mọ jẹ gbèsè, áńgẹ́lì ọmọ wù ọ́ràn. Bọ̀ níjọ́ tó ọba dajogún ìgbàlà tó ọba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà, áńgẹ́lì rẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ẹ jẹ́ mọ lọlé. Ẹnìkan ní ẹ̀gbẹ́ testimony mo fẹ́ gbè. Ọ̀rọ̀ tí mò ń sọ ni kí n lè fún ọ lóye kó yé fowó kọ àwọn áńgẹ́lì tó ti ṣubú gbàdúrà mọ́ ni. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́? Gbogbo èèyàn pátá rú ẹ bọ máa rí ìrànlọ́wọ́ kó tó dalẹ̀. Ẹyọ kan mo tí mú o, ó sì kú nǹkan méjì tí Ọlọ́run máa ń lò tó bá fẹ́ ran ìdálọ́wọ́. Ọlọ́run jọ kó tó dalẹ̀, mo fi irúgbìn ìrànlọ́wọ́ lẹ̀ bí gbogbo èèyàn ò sí àwọn 55 ó ṣe, wọ́n á rúbọ 1000. Ọlọ́run, wọ́n á rúbọ 2000. Gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi. Rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi. Bọ̀ mọ́ bọ̀dá o, wọ́n lè wá ní ọ̀nà tí wọ́n tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Mọ́ ṣe ahun o, especially lọ́sẹ̀ tá a wà yìí. Áńgẹ́lì tí wọ́n bọ̀ ìyẹn wọn kalẹ̀. Wòlíì Ọ̀dẹ́kun lè lọlé, a tún pàdé lọ́la. Ẹ múra lẹ̀ fún Wednesday. Ẹ múra lẹ̀ fún Friday. Ẹnìkan ni mo fẹ́ san ọ̀rẹ́ tẹ dapọ̀. Mo fẹ́ san ìdá mẹ́wàá, èmi náà ti fẹ́ kásá sí san ìdá mẹ́wàá. Ẹ lo àwọn nọ́mbà yìí. 2017 42 90 47 Comfort Life Mission International. Bí yàn bá wọlé ẹ lo eléyìí. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ máàkì birthday yín lónìí, tẹ́ máàkì wedding anniversary ẹ̀yin mọ̀mọ́ bàbá tẹ́ máàkì wedding anniversary ẹ̀ ní jẹ́ńjẹ́ ìkáàánú mọ́. Ọlọ́run yóò mọ̀mọ́ gbé orí yín sókè, ọjà ẹgbà ìyanu ti yín náà. Ẹ fún mi ní testimony láìpẹ́, in Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ send testimony tèmi náà, ó yẹ send yẹ sórí bí 08081 65 66 Ẹ send the message, ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

bọ̀ lásán fíà àná ti jó di mímọ̀ bí gbọ́ sí àrí jọ pàlẹ́ à mà fẹ́ gbọ́mọ yìí kí ni ó na wa kí láàfin gbé gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀ yẹn. Gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀ yẹn ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wà báyìí. Àti ìmọ̀ ibi tọ́rọ̀ náà máa já sí ẹjẹ́ ń dẹnu kọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù rí àmàdìdì yìí níbi tó ti jẹ́ pé kí ni àwọn agbẹ́bọ̀lù tuntun eléyìí tí wọ́n gbé wọ́n ti fún wọn láṣọ agbábọ̀lù eléyìí tí wọ́n mọ̀ wọ̀ sẹ́ẹ̀rí carlos sp òun ló máa wọ́n sọ agbábọ̀lù kọkàndínlógún tó ń pè ní 19.

bakana Bernardo Silva aso gba bọlu ogun ni o mo won ti e yandi o mande o won mo wo so gba bọlu karun le logun nigba ti Marco Correa so won mo wo so gba bọlu keta de logun Ibrahim Konate aso gba bọlu karin de logun ti e Denzel Dumfries aso gba bọlu karin le logun ni gege bo se wa lapa ti beyen o to ti ba yin fi yen na lede o ye mo je yen lona e mo je yen lona lata pa ti bi e tori ba meji ko e tori pe iko egbe agbọbọlu West Ham United gbogbo onana gbogbo a fi n wa ta ni iyen Jamie Vardy gbo n tori ge agbọbọlu omo orile ede gezi Enzo Maresca o ti soro bayi bi pe se ri omo mama mosh agbọbọlu iko egbe agbọbọlu Manchester City yen o ni se ri idan lori omo mama mosh yi idan to fun won nigba to fun won ni dan lori ero Joe Strasford eleyi ti won ta ko pa ko pa yi o ni dahun o sun mara won pakipaki o e mo pa gbe soro tan anyo o la va ni lati pe oro so fun won gege boro se wa wa bayi o ti di gbagbagbagbo o ti di girigbo e je tun sare la va ni lati so fun yin bi pe awon ikokan tan ni se pelu Jeff Bezos a ti la va ni lati so pe awon fe rira bi ilata nínú ìpín ìdókòwò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool gẹ́gẹ́ bó ṣe wà lápàdé ibẹ̀ yẹn eléyìí tó jẹ́ pé àwọn amit bhatia àwọn yẹn gangan ni wọ́n jẹ́ láǹfààní láti jọ ṣàkóso yẹn pẹ̀lú ta ni eduardo zaverin gẹ́gẹ́ bó ṣe wà lápàdé ibẹ̀ yẹn ó náà ni mo ṣe láǹfààní láti jẹ yín gẹ́gẹ́ bó dẹ̀ ṣe wà yìí ó yẹ pé pàpà jerry gabriel martinelli ó ṣe é ṣe kó bára rẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray lọ́rọ̀ àwọn bá lè wọ̀ torí pé tí wọ́n bá fi lè rí ravelio gbé wọ́n ní wọ́n

0: ti sọ̀rọ̀ èèyàn lórí kíni lórí òfin eléyìí tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi sọwọ́ sáwọn iléeṣẹ́ ìròyìn kan èèyàn lórílẹ̀‐èdè Argentina pẹ̀lú bó ṣe ní wọ́n ṣe kíni wọ́n ṣe bẹ́ẹ̀ yọjú sojú gbàǹkọ̀ yíyan sínú tí ò kàn wọ́n lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá rẹ̀ ìyẹn George Mercy gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn mo mọ̀ tó ti já yín bẹ́ta àjá àjàtan ìjà nẹ́dálẹ̀ nígboro ayé. Ẹ wò ó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United Manchester gbingbingbin Manchester gbingbingbingbingbin ẹ wò lọ́wọ́ tó wà yìí wọ́n ti pinnu o wípé Marcus Rashford kò yá gba aṣọ agbábọ́ọ̀lù mi eléyìí tí ó wọ̀ fún sáà tuntun aṣọ agbábọ́ọ̀lù wo ná fún aṣọ agbábọ́ọ̀lù kẹrìnlá ó ní wọ́n fún Marcus Rashford ẹ mọ́ jó yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí lórí pápá ìyẹn níjọ́ wo tẹ́ ẹ bá rí lórí pápá ìyẹn. Nígbà tí kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n bá láǹfààní láti gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ó ní mo ṣe láǹfààní láti sọ fún yín báyẹn àjá àjátánṣẹ́ ìjà ní wulẹ̀ mọ́ dálẹ̀ ní gbòòrò ayé ó yẹ pápápá àwọn tèmí ń gbòòrò ayé eré gbogbo ẹsẹ̀ wìtì ẹ jẹ́ kí n láǹfààní láti mọ lọ́bẹ̀ kí n dẹ̀ mọ́ láǹfààní láti mọ gbèsè yín lára ìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bọ́rọ̀ ti ṣe wà látàpá tìbí ọgbẹ́ni Ayọ̀dèjì sọ ní bàrẹ̀ bá ń kí ọmọ Nàìjíríà tán láǹfààní láti gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa tó ń gbọ́ wa káàkiri àgbáyé wọn ní balùwẹ̀ tó bá fẹ́ ṣe bí odò ẹ̀ sọ fún péré ló ń pa ọ́ ayé ló ń domi sí balùwẹ̀ sísun ló dò ń sún ìkànnì diamond fm lẹ́gbẹ́ gẹ̀ẹ́sì bàbá wọn ti dé Ayọ̀dèjì sọ ní bàrẹ̀ lórúkọ mi.
0: Ẹ yẹ ká bẹ̀rẹ̀ látàpá tí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid wọn ti fi àwọn agbábọ́ọ̀lù wọn ti fún aláṣọ agbábọ́ọ̀lù pẹ̀lú àwọn irú agbábọ́ọ̀lù tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ní sáà tá a ti wọ̀ fún ikán ìdíje La Liga yìí kí ni ó bá dé tá a bá wọ ọwọ́ ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid tẹ́lẹ̀ a rí wípé mùsèmúsè rí òdà mùsèmúsè ṣùgbọ́n nísìnyí tá a bá ti ń sọ̀rọ̀ nípa owó ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid a mọ̀ sọ̀rọ̀ nípa Alexander Arnold a mọ̀ sọ̀rọ̀ nípa Dejan Dumfries a mọ̀ sọ̀rọ̀ nípa Ibrahim Konate Rudiger Marco Correa ẹja owó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ó ti di wọ́wọ́wọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona pẹ̀lú àwọn tán kó wọlé lọ́wọ́ àárín gbùngbùn a ní Fedri Fafadi a ní Bernardo Silva a ní Arancho Amene Winga a ní Yande Amonde a ní Vinicius a ní Kylian Mbappe lọ́wọ́ wájú ẹ jẹ́ ká wo àwọn agbọ́n ti bí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ṣèṣe pé wọ́n ti jí ká wulẹ̀ gbé sáyé fún apá náà ni.
1: Àti lè sọ pé a máa gbé fún wọn nítorí pé tá a bá wo Barcelona náà àwọn gúdúgúdú wọn náà fi àgbọn kan túra lẹ̀ ṣùgbọ́n tá a bá orí Real Madrid orí pé bí sáàbí méjì sí tí ì rí nǹkan kan gbà ó mọ̀ sáà méjì ẹni tó dẹ̀ ń ṣe àkùdé fún wọn náà ọmọ ìyá wọn náà ní orílẹ̀-èdè Spain tó yẹ pé tán máa ń fún wàhálà ìyẹn Barcelona ó dẹ̀ rí pé ó pẹ̀lú nǹkan tí wọ́n jẹ́ kán máa pààrọ̀ coach ọmọ tó fi lọ kéde Jose Mourinho nǹkan dẹ̀ fi kéde ẹ̀ ni pé ọmọ kì í ṣe Madrid tá a mọ̀ nígbà kan òun ni a mọ̀ ní ìsìn tó yẹ pé kò le pé ó kàn kéré jù ọdún kan àwọn Madrid wọ́n máa fi ọwọ́ ba ife ẹ̀yẹ kan ṣùgbọ́n bí nǹkan ṣe wá rí báyìí tán lọ gbé olùkọ́ ló tún wá ọ̀dẹ̀ rí pé olùkọ́ yẹn náà ó dẹ̀ sọ fún àwọn aláṣẹ pé àwọn èèyàn báyìí ni a máa rà ó dẹ̀ rí pé gbogbo àwọn nǹkan yẹn náà ó dẹ̀ ń wúlò fún wọn nínú àwọn kí ni wọ́n sáìnì wọn nǹkan tí kinní fẹ́ Jose Mourinho ti ń fún ṣùgbọ́n nǹkan tó kàn wá bẹ́ẹ̀ náà ni pé ẹni tó dé Jose Mourinho tó dé òun náà ó mọ nǹkan tó wà níwájú àwọn Madrid tán dẹ̀ kéde ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé olùkọ́ tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ ife orí pé nígbà tó padà wá sí aláàkọ́ tó kọ́ wá sí Madrid ó gba fún wọn tó bá yẹ lẹ́yìn kí champions tí ó gbà ṣùgbọ́n kí náà yílẹ̀ àwọn báka náà àwọn náà tura lẹ̀ ṣùgbọ́n èmi kàn wá wo báka yẹn pé ọdún yìí ojúwe tèmítẹ́mi sọ pé Arsene Flick tó jẹ́ olùkọ́ wọn a fẹ́ múra pé kí òun lè gba UEFA champions nítorí pé ó ti gba league yẹn fún wọn ó dẹ̀ rí pé àdẹ̀dí ń sọ lórí ètò pé tán ti gba champions mọ́ ó ti pẹ́ òun láti 2015 àwọn náà máa fẹ́ sọ pé bóyá àfẹ́ gbá La Liga àdẹ̀ fẹ́ gba champions ṣùgbọ́n kí tèmi ń wò yẹn èmi wẹ̀ mo rí òde mo yẹn pé pẹ̀lú àwọn nǹkan tó wà nílẹ̀ tó bá lè mọ bó ṣe máa manage wọn àwọn player yẹn tó bá dẹ̀ mọ bó ṣe máa lò wọn nítorí pé ìgbà míì náà máa ń wà tó yẹ pé téèyàn bá kó player dé ó ṣeé ṣe kí wọ́n mọ̀ ti wọ team ìkejì ni pé ó lè jẹ́ pattern téèyàn ń gbá ó lè mọ̀ fẹ́ bá hàn lára mu orí pé tó bá ọkàn báyìí Rodri báyìí ó ṣeé ṣe kí inú ẹ̀ máa dùn pé láì jẹ́ kó lọ bákà nítorí pé nígbà táwọn oníròyìn bá sọ̀rọ̀ ó lóun kàn wọ́n pé bóyá pattern tó ń gbá pe o wa tete le ri se mbaka abon yato si Madrid o de pe a de mo mori o pe ki se oluko to ye pe o ma nfi be gba tomi to yu nkan to ma gba ju ni pe e sa won oni o ma gba sugbon ki de se gbo player oni o ma le ke sugbon to ba le ri awon player yen o mo to kojo tan ba le te wo team yen o se se ki an fun baka ni oye je kan fun baka ni soro ati le gba la liga
0: e je ka wo oro yande monde yi ti o sese darapo mo ni ko agbabolu lowo goni se ri pe lowo egun ko agbabolu liverpool yo fe yo ko agbabolu real madrid ti o ni fe di so atanya yan bayi
1: owo ogun yen an ti ri owo ogun yen se ori pe en to je omrede brazil
0: rodrigo
1: rodrigo ti wa nbe bon je pe injury yen ko si o mo gina ele philosophy junior o ti sign odun mefa o dare pe ta ba nso pe lati owo ogun april lati owo ogun yuande yi na o na april so ogun sugbon arin yen na si wa nbe o mo to pe ta ba nwo awon iriri to wa nbe joa belliam amo kan to se ni kini world cup mbappe na wa nbe anti sign gina bernardo silva atawon to wa nbe ati mo boya kin ma lo tramani o mo pe boyo ma lo tabi ko ni lo sugbon gege bro ta kede la oko pe anti ni egbe an de ti ni eyin nitori pe eyin ye awon kan to tun ma help won ori pe okurela amo kan to se chelsea amo kan to se world cup ato ba le gbe yen na de kini madrid pe pelu bo se muna abun ni world cup ya je pe ko se eyan kan to le so pe ohun rige abun mo ni world cup a de mo ta to se to ba le se na ni kin real madrid emi o pe sayi o se se kan fun baka ni wala nitori pe a ti mo pe nibe na awon meji yen na ni an jo ma fran wa to ba le leyin boya bi 12 13 years ago ti kini ti wo won laarin Atletico Madrid ma tan ti wo won laarin aye awon Falcao ma boya 2013 2012 ojo 2014 ma tan ti wo ati ba yen arin baka ti kina ni Madrid na lo wa
0: o da je ke lover ni lati gbe yin debe bi pe ninu league agbojo lori lede gesi de sa ta wa yin awon agbabolu

0: yẹn tèmi náà bẹ ta ní nítorí pé àjá àjá tán ìjà ní dálẹ̀ ní gbúra yé kó má bà wá dìjà ó ni mo ṣe ń jẹ́ yẹn tèmi bẹ́ta mo ń gbé yín débẹ̀ ọgbẹ́ni ayọ́dèjì tó ní bá rẹ jẹ́ ká lọ sínú ìdíje super cup tí ó wáyé lọ́la ẹni tó jẹ́ atọ́kọ̀ ayò tán ni kó mọ̀ wá sí orílẹ̀-èdè amẹ́ríkà òní ò tọ́kọ̀ ayò lọ́la olùkọ́ ni ọmọ ilẹ̀ adúláwọ̀ ni a sì mọ sọ pé àwọn olùkọ́ àwọn atọ́kọ̀ ayò je pé àwọn atọ́kọ̀ ayò lóríṣiríṣi la mọ́ sọ nípa ọ̀rọ̀ wọn ṣùgbọ́n atọ́kọ̀ ayò láti bá ń sọ láti bí ọdún kààbọ̀ ọdún méjì sẹ́yìn báyìí ó ti jẹ́ atọ́kọ̀ ayò láti orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé tá a bá ẹ̀gàn ni ẹ̀ ìṣọwọ́tọ̀kọ̀ ayò rẹ̀ ó dámú sí jẹ́ ká fi lè gbàbẹ̀dẹ́ ọ̀dọ̀ àwọn atọ́kọ̀ ayò ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ká wá gbàbẹ̀dẹ́ náà èyí tí ó ṣẹlẹ̀ lọ́la gangan láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa.
1: Èmi ò pé ilé ìwé máa jẹ́ ṣó mọ̀ pé ìgbà míì wà náà tó yẹ pé tí nǹkan míì bá ṣẹlẹ̀ ìyẹn á wò pé bóyá ó ti tán orí pé tó bá wo ẹ tó fẹ́ tọ́kùn ìdíje ọ̀la tó jọ orílẹ̀-èdè Somalia ààrẹ àbàṣẹwà orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump sọ pé kó mọ̀ wọlé pé torí ó ní nǹkan ṣe pẹ̀lú pé ilẹ̀kùn Somalia àti US pé gbà kí àwọn ọmọ pé onísùmọ̀mí pọ̀ nù wọn ó dẹ̀ rí pé gbà yẹn inú ṣáà bí ó padà ṣùgbọ́n jẹ́ ká kí àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ náà àwọn náà wò pé ẹni tó sọ̀rọ̀ yìí náà tiẹ̀ ló ṣe kò ṣe tọ́lọ́ orí pé ìgbà tó padà sílùú wọn ti ìlú ti fọ́n òun ni wọ́n fi pàdé ẹ̀ ìyẹn gan ó tún wá fún níwúrí àjọ kí náà tẹ̀lé UEFA sọ pé nǹkan tẹ́ ẹ ṣe yóò da ṣe bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ kó di pé ẹ kéde ẹ̀ àwọn náà wá sọ pé ó máa ṣe ìdíje super cup lọ́la pẹ̀lú PSG àti Arsenal ṣùgbọ́n èmi náà máa kàn gbára mọ̀ràn pé kó wá fi yẹn náà ṣe pé gbogbo ayé ló ń wò kó ṣe ìdíje ọ̀la yẹn o mọ̀ kó ṣe dáadáa kó jẹ́ mọ́ jẹ́ kẹrùbá nítorí pé tó bá ṣe dáadáa ó tún máa jẹ́ òwúrí gan fún áfíríkà pé àwa náà a lè ṣiṣẹ́ pé kì í kàn ṣe àwọn aláwọ̀ funfun o mọ̀ ilẹ̀ òkèèrè nǹkan tí àwọn tọ́jú ẹ̀fíyẹ̀ tẹ́ ń rí ṣe ni pé àwọn nìkan lò ojú ọjọ́ tó da kò sí bẹ̀rù àwọn nǹkan tó fà á tán fi ríṣẹ́ ṣùgbọ́n ní kinní áfíríkà kò tí ì fi bẹ́ẹ̀ sí nǹkan lò o mọ̀ tó ṣe san àtẹ̀yàn lè sọ pé èèyàn báyìí ṣùgbọ́n nǹkan tí èmi kàn mọ̀ ni pé ìdíje ọ̀la yẹn ọ̀fíṣẹ́tì yẹn tó bá lè ṣe dáadáa ó tún máa jẹ́ kínú áfíríkà ìdíje tó bá máa ṣẹlẹ̀ lọ́la Aston Villa ni kó múra Aston Villa kó múra nítorí pé tá a bá wo PSG ọwọ́ tí wọ́n wà orí pé títí kinní náà ń gbà yẹn sáà tí ilé tán gbá lọ àbọ̀mọ̀ tánplé pẹ̀lú kínígbà tánplé àmọ̀ kan tó ṣe ṣùgbọ́n ìdíje ọ̀la kan múra dáadáa Aston Villa kan múra torí Lucerikí tí kìí yẹn tèmi ń wò yẹn ó máa ń fẹ́ ó jólùkọ́ tó yẹ pé
0: ó
2: fẹ́ràn
0: ìfẹ́ tó yẹ pé tínú ẹ̀ máa ń dùn láti gbà.
2: jẹ́kí sáré gbàbẹ̀ dé ọ̀dọ̀ sẹ́gbàrẹwà ìdíje láàrin ikọ̀ ìgbàgbọ́ bọ̀lì Paris Saint-Germain àti Aston Villa lọ́la kí ni ó ṣẹlẹ̀
3: báyìí. ṣe rí ta bá wọn méjèèjì technically àti pé talent wise àti experience manager PSG bẹ́ta wọn kò rújú. ṣe rí kankan tí mo máa sọ ọ́ pé Aston Villa ló ní iṣẹ́ láti ṣe mo ṣe rí géèmù oye ṣùgbọ́n púpọ̀ lọ sí extra time kí ló fà ní wípé ẹni pa àwọn méjì wọ́n ṣẹ̀ dé ni láti wọ́pọ̀ so arorékálukó ti balẹ̀ dáadáa ṣùgbọ́n ní èmi àwọn méjì síra tá a bá gbìmọ̀ síra ó jura lọ so èmi jẹ́rìí pé any day any time PSG wọ́n ní upper hand lórí Aston Villa so Aston Villa ló ní tí PSG bá ní Aston Villa kò ṣe ìròyìn tí Aston Villa bá ná PSG òun ló lè jẹ́ ìròyìn so àwọn kan tó lẹ́yìn tèzì nípa kọ́ kí lórúkọ ẹ̀yẹn ìdíje ọ̀la yẹn ó pọ̀ because èmi rí pé Lucerikí á fẹ́ repeat nǹkan tó ṣe ní upper season tó yẹ kúgbà tó gba Champions League
1: ó gba Super Cup náà
3: ó gba ogbófe so èmi rí pé á fẹ́ repeat again so èmi rí pé Aston Villa àwọn náà ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe ní ìdíje ti ọ̀la.
1: dẹ̀ tí ìmúra dáadáa tó ràn pé àtàntà arojas báyìí kò tí ì sílé
3: replacement
1: àtìlámà náà ti lọ.
3: so àtìlámà náà ó ti lọ kò kí ṣe immediately.
1: wọ́n tún ti ta tírì wọn kan sí PSG wọ́n ti ta tírì wọn kan sí PSG.
3: so àwọn tó ń bẹ̀rẹ̀ àkàtà wọn máa replace wọn kò kí ṣe
1: ti lè wọ tíìmù náà báyẹn.
3: àwọn olùsẹ̀ ní player kankan wọn kàn lùzì gẹ pílíà kan tó dàbí alára so èmi rí pé ní ọ̀la Aston Villa ló ní iṣẹ́ láti ṣe torí pé tí àbáwọn méjì síra player sí player PSG jù wọn lọ experience wise PSG jù wọn lọ tẹ̀bádẹ́ wọn àwọn olùkọ́ méjì mi ò disrespect yẹ.
1: ọba arúpa náà máa ń pè é
3: kílò kọ́kọ́ tí a kọ́ ìmọ̀ bá wọn ní
1: emri
3: ni ò disrespect òbí tẹ̀bágùn àti Lucerikí tactically Lucerikí bẹ́ta gbogbo kan lórí jùlọ so èmi rí pé ní ọ̀la Aston Villa wọ́n máa gbìyànjú ni ó lè le ni ó lè ya ni ṣùgbọ́n èmi rí pé PSG wọ́n ní upper hand lórí Aston Villa kò jù bẹ́ẹ̀ lọ.
2: ẹ jẹ́ ká wo láàrin ìṣẹ́jú péré tí kí n tó mọ̀ mo kí n máa mú ìpè wọnú ara wọn

ṣí sáyé ṣí pépé wà ní òmìnira pẹ̀lú ferobin iron fún ìwà àti fún ẹ̀mí ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà ferobin ní tiwa ferobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bápò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olómi tí ń ṣọ̀rẹ́ ọmọdé rí wípé ó yege lójoojúmọ́ ferobin ní ọ̀nà ferobin láti iléeṣẹ́ 15 healthcare plc ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè ferobin èròjà afúnilẹ́jẹ̀ tó dájú

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mí titi. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn lẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlòórọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣèbéèrè ẹ̀yin ọ̀dọ́ wa ńlẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má baà fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fún ni aṣọ ìwọ̀kú ò tọ́sọ́mọlúàbí rárá ká ṣọ́ ni bá rìn ká ṣọ́ ni bá rẹ́ ní gbogbo ọjọ́ jìnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má baà ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.

ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: years. I'm a quarter note. Ah, chi long kaka. A para conclude the tabari be a move for a loss quarter note.
1: Yeah, I like that. I'm a gummy
0: name. Tori ora governor Abraham na Abraza ka ta won G15 oro to jin ni fa
1: ye ni pe fairness and equity lo gbe ase di kole kan gbaro ase di kan fi fun danda di bayi
0: na je ka so be emi fara mo be
1: ṣugbọn e ka
0: bayi ma gbo so ma poro APC la nso yi APC ti kami ko da ninu egbe APC Admiral Alawalu 4 years. His Excellency former Senate President Alhaji Abubakar Bukola Saraki. Kawana lu 8 years. Malama His Excellency Malam Abraham Abrazak. Titeno o pari ni next year. Kawana lu 8 years. Kawada lo ni pada si be. APC le mi so o or APC ni so o in soro PDP o. So ma pe ka mo yan wa ipe ko wa di governor ko tun ma si pe ko wole
1: e pe dan la di ba won kan mu wa no le ma
0: wo so pe
1: n ka le so ba o lo si pisa so onu me
0: lo agata mbo wa mbo oro egbe ti wa le mi so ipe justice and equity ti governor ba se bi won ti se yi bo se ye ko ri ni
1: farama se gominu
0: si igbe koda islam farama
1: eyin na farama
0: emi na farama
1: sugbon e ka wo awon G15 won ni awon setan lati ri pe awon gbegide na awon lati leyin gominu ni todo to nbo ni ipinle kwara bi pe won ran lo be gan ta nbo bayi ni pe won ti nawo re se bo se lo PDP ipinle kwara oni mero akaka igbese UFO se ro pe lu to won koju osun won ni kimi to lati ri pe won di gigun lo na ata wa sin gomina pele
0: to mo pe oro yen o pe sona meji ona kan wa pe sona meji awon G15 yi awon lo wa nbe ti ba an ti an la han wa governor ta won ori mo na ni se won ku ole PC ni se ati la han fe ku ole PC ni se bi won ku ole PC je won aso nkankan fun ko yi o so ri aya siriki ko lo aya so ri license to wa lo re o bi 50 years ni
1: to fin se
0: to fin sise re
1: to fin se
0: o ri ni se ku sa tin wa so mo pe joba lu fun so lu senator so lu Mustafa ni issue
1: pẹ̀lú ta ni.
0: Èyí tí n bá ti ń sọ ni o kàn máa mú kalẹ̀ kò lọ́bi kankan bí ob lagosia ni ṣùgbọ́n ẹni tí wọ́n kàn bá sọ̀rọ̀ lásòrọ̀ kìíní gbogbo èyí òun ò ṣe é gbọ́kànlé fáwọn pdp. Kí ni àyájọ́ rí kífẹ́ sí kí ni ó sì ìjẹ́ yẹn rẹ̀ gọ́fìnà yìí kọ́ntribúùtì sí níjẹ́ yẹn ó ṣe wá kọ́ntribúùtì sí yẹn ó lè fàlulẹ̀ tó bá ṣe pé ó fẹ́ fàlulẹ̀ tí ò fẹ́ kó gòkè ni èyí ò sì lè jẹ́ nǹkan méjì pọ̀ ọba ọ̀tọ̀ àgbà ọ̀tọ̀ ò lè jọba kò jàgbà gbogbo èyí tí gọ́fìnà ń ṣe pẹ̀lú rẹ̀ láti dèyàn torí ọjọ́ ọba yìí ni èmi fúnra mi tí mi máa igba ojú ni mo fi ń rí náà tí gọ́fìnà bá fún ẹ̀yà ṣíríkì ní gọ́fìnà fúnra rẹ̀ tó ṣe pé òun gangan ló kún fúnra rẹ̀ orugi oyin.
1: Ta ló rugi oyin?
0: Gọ́fìnà.
1: Ọ̀nà o.
0: Tó lè kọ̀ntró ẹ̀yà ṣíríkì ni. Ẹ̀yà ṣíríkì ọmọ ayé ni sọ ọmọ pé mi náà ayé ni mí ọmọ ayé ni wọ́n padà jàgbẹ̀yìn ayé ni.
1: Ẹni pé
0: so ọ̀rọ̀ àwọn G15 kò sọ̀rọ̀ ńbẹ̀.
1: Yẹn ni pé àwọn lọ́dọ̀ sí báyìí àwọn BOB Yaya Sadiki Sole Mustapha wọ́n kan àyèrà sí ni wọ́n lè ṣe kankan.
0: Kí ni wọ́n lè ṣe pẹ̀lú gómìnà? Sórí jẹ́ ń sọ fún jẹ́ ń sọ fún sani sùúrù. Sórí jẹ́ máa ń sọ pé àwọn lè ṣe kankan fún tani. Gómìnà yí àwọn èèyàn stọ́dì ẹ̀ dáadáa tí n bá súnmọ́ ẹ̀ wá stọ́dì ẹ̀.
1: Ẹ súnmọ́ wọn gan.
0: Wọ́n mọ̀ wọ́n rí bákan.
1: Má ń tẹ̀lé wọn lẹ́yìn.
0: Kọ́lá àmọ́ sílé sọ fún ọpẹ́ ìrí wọn rí. Àmọ́ mo kàn stọ́dì wọn bákan. Ó stọ́ sórí gómìnà yìí. Mo stọ́dì ẹ̀ gan-an. Àmọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ ní gan-an. Èyí sọ pé òun mọ gbogbo nǹkan gan-an. Sọ́tọ́ ẹni tí bá ti ń sọ pé gan-an. Ìrọ̀ tí wọ́n ń bẹ̀ ń tayọ ayé. Àmọ́ mo stọ́dì wọn. Gómìnà yìí kalẹ̀ burú ni bá.
1: Báwọn ṣe burú.
0: Yéé! Very very intelligent.
1: Wọ́n gbọ́n.
0: Very very intelligent. Sọ̀hárí pọ́blẹ́mù tí wọ́n ní. Sọ̀rọ̀ pé APC lèmi. N sì wà lára àwọn tí ó campaign fún PDP. Dàkùn èrò mo tó wá tán ní PDP. Tí ó campaign fún APC. Kódà gọ́fìnà ni ó sanwó.
1: Ẹ káwọ̀ bá. G15 ẹ dárúkọ ẹyẹ àṣírí kí BOB Sole Mustapha wọn lọ́bì kankan. Àwọn tó kú wà mẹ́rin a ní sẹ́ńtítọ́ lórí ẹgbẹ́ a ní Delibẹ̀ Gore a náwọn ìjàkadà tó sì kú bẹ́ẹ̀.
0: Ṣé mo lè fi bá PDP náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ
1: yìí? Ẹ bá wọn sọ̀rọ̀.
0: Sórí lẹ́sàn tí ń bọ̀ yìí wà ló ṣẹlẹ̀ gan. Mo ní nǹkan ò gbọ́dọ̀ jẹ́ gan àmọ́ mo ní gan. A mọ̀ bẹ Ọlọ́run ọba tó nílùú kò mọ̀ dà lóru.
1: Mo dárúkọ àwọn yẹn kan ẹni fi bá wọn mo dárúkọ sọyìntàn lórí ẹgbẹ́ amòfin Délébẹ̀ Gore àtàwọn tó kùn G15 àwọn kojú ilẹ̀ fi wọ̀ wọn.
0: Nígbà tí ẹ bá jẹ́ pé ọ̀n padà ń dákọ̀ Délébẹ̀ Gore èmi ń sábà gbo kọ̀ wọn bá.
1: Lóde.
0: Mi ò sábà rí kí wọ́n máa àpíà sí iṣu APC ní tí ẹ mọ̀ pé wọ́n wá gọ́fúnà ó yà mí lẹ́nu. Àgbà tí mo rí wọn nínú G15. Àmọ́ iṣu G15 ọ̀nà G15 kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Abẹ́ yìí ni àwọn PDP gbọ́kànlé ni.
1: Nǹkan tá à ń rí láàárọ̀ ni pé wọ́n ní Sole Mustapha ni yóò gba tíkẹ́ẹ̀tì Kara Central PDP.
0: Masudi Mustapha ti ń lẹ̀ mọ́bẹ̀ nǹkan. Àwọn Mustapha sì wá pọ̀ Sole Mustapha Masudi Mustapha. Nígbà wo lèyí tún ṣẹlẹ̀? Torí tó bá ń lọ sí Muritala ó rí kíní tamale bíbọ ti Masudi Mustapha ó sì ti wà ń bẹ̀ tipẹ́ ìgbà wo ni wọ́n tún fẹ́ fún Sole Mustapha.
1: Kẹta ń kálá arọ ni
0: ní bíbọ
1: nínú ìròyìn wọ́n ní onímọ̀ ẹ̀rọ ti kókó. Ó ní ẹ̀sùn ni wọ́n ní ó sọ̀rọ̀ lórí ètò kan wípé òun mú tíkẹ́ẹ̀tì dání fún Sole Mustapha àbí Masudi Mustapha. Yẹn ni pé àwọn PDP
0: òun mú kíni
1: tíkẹ́ẹ̀tì dání
0: fún tani
1: fún Sole Mustapha àbí Masudi Mustapha ló mú tíkẹ́ẹ̀tì dání fún yẹn ojú kókó. Káwọ̀ báyìí yẹn ni pé PDP kan wá gba League 15 yìí.
0: Nǹkan tí mo lè sọ ń pa ẹ̀ sọ̀rọ̀ pọ̀rọ̀ titun lọ bùnmi.
1: Ẹ kàn sọ kápẹ́rọ̀ ọjà kámọ́rọ̀ mi. PDP ká ń bẹ̀rẹ̀ àlejò 15
0: yàn. Otú kọ́kọ́ lè ní mà tí a sọ pé wọ́n fún ní Senate.
1: Ẹ jẹ́ ká padà sí àgbẹ̀ṣepọ̀ G15 àwọn tọ́pù yìí àti àwọn bùkọ́ sábà káti PDP yẹn ni pẹ́lọ́ tí ń gba bùkọ́ sábà kí PDP ká má gbára lé àwọn G15 yìí.
0: Bó ṣe lè wù kó mọ. Ọ̀dà jẹ́ ń sọ̀rọ̀ kan kò tó lọ. G15 yìí àwọn tí ń bẹ ń bẹ ẹlòmíì ò lè mú yàn 200 jáde. Sorí lẹ́yìn àyàṣírí kí tá a sọ Sinetọ Sole Mustapha BOB gbogbo àwọn tó kú supporting striker ni wọ́n.
1: Lórí ẹgbẹ́ ńkọ.
0: Lórí ẹgbẹ́ náà wà òkè. Àní supporting striker
1: mo idaduro
0: bo se le oko ma
1: to tori an kan tan gbo ni pe won awon kan te tin bere po lowo gomina shine gbo be lara won mi tin bere o lara won
0: e se bi mo ti so moro nisin se pe won fu ye
1: e won le yin gbo kon bere wo ton bere po lowo
0: gomina sori nkan ta ba sin be sori gbo oro te mi ba fe ma so yato soro pe mo ni asiriki en bayi lu fun eyi temi o ba ma so nti mo wa nbe ni ma so yin ni so nti sin be o tori to ba di wahala kin le defend ara mi tin ba fe fesun kan yan tori to ba fe fi esun kan nikan to kan lo paro mo o je yan re su
1: leyin simi ran pe yi mo fe ka wa si ori iwe kan to lede lati
0: owo ai ti pari oro pele danso lo
1: e tenu bodo ha ko wa tin lo
0: sori imaran fun APC se mo ba ti soro ya Yakubu Danlad ipe nkan te gbe wa fi leni a si soro awon G15 ama wa soro nipa oro ti crisis APC tori igbo tori ta fe di yoku ta ba ni ka fun ni kina ma fun ya pe ekun isi meji e kina
1: percentage
0: e fun ni percentage isowo bawon eyan se feran PDP je kin so within the Ilorin metropolis oni agba tori oro nkan ti a fe se yi o dabi oro bolu ni kaluku ti select player tan ko lo ni kaleka wa gaka engineer kaleka wa gaka fun PDP Yakub Soliu Danlad fun APC awon coach ti o ko won lo technical coach won governor wambe on technical coach fun APC Alhaji Abubakar Bukola Saraki awon ni technical coach PDP so ari go ta fe di oku aleku odo won ba le ti odo
1: ta ni wole e gbe sori won
0: ko se so
1: e run bayi ai to te wa yi
0: sori eto eyi ti mo so ti mo ni to ba je pe ti fi feran egbe across the 16 local government ta ba ni ta gbe sori osun bayi PDP ne bi 60% APC ne 40
1: yani pe
0: that is reality
1: ta ba dibo loni bayi
0: eh
1: bra kale ka wa na danlaji
0: oro ma gbo strategy ni
1: ex soja
0: na mu isra e bo oju abena ka wa
1: yi
0: no ai so
1: ta ba dibo loni bayi ba kale ka o yo na danlaji
0: ti an ba ni strategies
1: ta suni
0: and mo wa ma gbo so mo pe ka ko yan lo fidi mo ti so awon ton ko won lo nkan kan wa ni PDP sori keyan o po le o mo pe election only spirit njo ta ba fe digbo spirit ti ton ma so kale ya
1: to en
0: so ma gbo ma gbo
1: ko wa tin lo to ba ni ko digbo loni bayi ni pele Kwara black aleka of PDP yo na Danlad APC te wa
0: je en so
1: na ibeko
0: je en so ti lorin yen soro lorin
1: e ko e so le kan wi pe ijoba abile medilogo si so ba ipinle Kwara lo selu ni e ke no selu ni ipinle Kwara lo ni tan ba ni ke kan ta ti ri te tin gbo black aleka yo na Danlad
0: oh bo an tin so fun won ni o a je kin so tan lo fi le ye mo ni 60-40 ti PDP o ba wa win election yi won wa ni strategy mo de ni information sori ma nbo wa sori gbogbo ti a ma so pe awon eyan feran yan ilu n gba ti kaleka u lowolowo bayi ju ti Danlad lo ebe mi campaign fun PDP ebe mi campaign fe eh ti eni PDP ebe mi campaign fe APC emi pelu Alhaji Aro emi si ni PA Alhaji Aro titi lati bere titi dopin emi ni mo ma se program Talaji Aro ba ti treat issue egbe tan emi ni ma gba gbogbo bi tan campaign si ninu ilu yi o you are very very difficult for me lati so nkankan ti mo ba wa laarin awon eyan so mo pe o ma wo gbogbo nkan ka ki ni bi nkan so wari ba won na si wari yen ko layo le
1: ewo niyan
0: ba won na si bi okiki won se tan yen ko ti tumo si pe okiki yen ni won wa gbe lo digbo won wa ni di won wa ni di strategies so wari strategies yen o ku saarin won to ra wo ni fun won strategy ta won lo yen
1: ako ati lo engineer agaka lo ni bayi pelu kan te ti ri te mo PDP o ni pisi pin le kwara be na be ko ka polo waja
0: abi a polo waja
1: ni no ese dan
0: eh
1: ni pin le kwara kan te ti ri bayi lo ni yi ton ba dibo PDP ana APC pelu kan te ti ri
0: yo na egbe wa kin wa ni yo na egbe wa
1: eyan so ni 60% ni kini
0: won e so ngo won e so pe eni to ba je gbe kan oni so o ti ri fun ra re ni
1: gan te yin ri bayi APC an APC
0: gan te ti ri ni na kin so won oni so fun mi pe won na gbe mi itin so fun oni pe bi won ba won yen se feran won to yen ko itumo si pe won wole tun won ba ni tun afi strategies
1: ibere ni pe pelu kan te so ni 60-40 le so ni sin bayi lo ni bayi tari bo lo ni bayi PDP and APC ple kwara ben I beko
0: a ko lo oja
1: emi
0: a se mo pa tokun ni o
1: ma so pa ko lo oja
0: so mo pa mo gbe APC le mi
1: iyen ni pe PDP and APC ple kwara
0: iyen ni so pe won na gbe wa
1: wa fi fg re mi awon ko ni
0: iyen ni so be
1: ka le so
0: so gbon ti mo so fun mo ni bi won se wa yen to je 60% da kun bo ade mi to je 60-40 yo wa ku sowo strategies
1: sugbon lori ba e re ba pe PDP lo fiju APC lo kile kwara
0: ah mo e gba ni mo so ni mo fun 160
1: eh pelu wo da yi mo fe ka wa so ni iwe kan ti egbe yin ko lori awon dita to ba pele kwara iyen ilorin emirates consigned e ale kan smoke yin pe eku ikale.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

ǹjẹ́ ẹjẹ́ àfigunlugi ká lè gbọ́ ohun igi ni o ká fi ọ̀pẹ lu ọ̀pẹ ká lè gbóná ọ̀pẹ kẹ̀kẹ̀kẹ̀ ojúmọ̀ ní mọ́kọ́ morogun mọ́rọ̀kọ́ ojúmọ̀ ní mọ́ká tẹ̀lẹsẹ̀ mọ́ tẹ̀nà àgbàbà ìlérin yẹn tiẹ̀ lẹ́rìn àbí tẹ̀lẹ̀ fà ọgọ́rùn-ún ọdún lónìí òkúta àná òkúta àná ni ọmọ jẹ́ ẹgbẹ̀rún ọdún lónìí ńkọ́ òkúta àná òkúta àná náà ni ọmọ jẹ́ ò ẹkú ìyálẹ̀ta ẹkú bójú ọjọ́ ti rí ìṣòwò oníṣòwò pátápátá ẹkú àjá àjò tá à ń bá káàkiri ajé ògúngúlùsọ oníṣòwò òbòjì yóò balẹ̀ kà sọ́ọ̀dẹ̀ kó wa wa o a rí tajé ṣe ojojo oníṣòwò kó mọ́ bá àwọn nájà kòkó kó báyìí lára ọ̀tá lè bàbá tí ń tabá yóò mọ̀ bọ́ sójú ẹ̀ bàbá tí ń lùbà yóò mọ̀ dún fún wa a ṣe ìdùmarè ẹ̀yìn náà mọ̀ wípé bí aago mọ́kànlá bá ti rókè ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday báyìí àtàwọn àtiyín ni ìyín làwọ̀ ọlọ́run bẹ pẹ̀lú wa akọ́ṣẹ́ ètò ìtiléṣẹ́ IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ náà ní mọ́ngòrí ẹ̀rọ àgbàgbé kíkọ́ ni alálùbáríkà tá a wà yìí kíkọ́ ni diamond 8.7 fm nílé lọ ṣáájú ohun gbogbo ọpẹ́ pàtàkì lọ́wọ́ baláwùrà àbí tó sọ wa lọ nínú ọláńlá ẹ̀ tó tún mú ká ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lónìí dáadáa látún dúpẹ́ o lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBEDC wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ló ní gbé tán. Látún fi àsìkò yìí mọ rírì ìyá àfin Falilat Adébáyọ̀ làwà ó tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBEDC ẹkùn ti ìpínlẹ̀ Kwara àwọn náà ń bẹ lórí ètò láàárọ̀ tó fi dórí

0: Agba Abdulrahim Abubakar. Oje Regional Safety Supervisor Ileṣẹ́ IBDC. Wọ́n náà bẹ̀ lórí ètò láàárọ̀. Ẹ wá já kẹsẹ̀ sọ́nà ká tẹ́ pẹpẹ ètò tó láàárọ̀ jọmọ ń sùn ló. Látàkì ní ọ̀nkán kankan. Ìyá ọba bó ń sọ̀nà. Ìyá àfihàn ìfàlélà àtàdébàlà wa. Ẹ bá ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa gbárò yìí lásìkò pé wọ́n ti kò dédé àsìkò yìí o.
1: Ẹ ṣeun olóòtú. Ẹ káàárọ̀ gbogbo ara lé. Ẹ káàbọ̀ sí orí ètò wa.
0: Àdúpẹ́ ọmọ ìyá àfihàn ìfàlélà àtàdébàlà wa tí wọ́n jẹ́ Regional Communication Officer fún iléeṣẹ́ IBDC náà ni ẹgbọ́n wọn yìí. Ẹ jẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ àlejò mi kejì tí wọ́n jẹ́ Regional Safety Supervisor ìyẹn alàgbà Abdulrahim Abubakar. Ẹ̀yin náà bá mi kí gbogbo ara lé pé wọn kò dédé àsìkò yìí.
2: Ẹ káàárọ̀ aku ọjọ́ ni. Ṣé dáadáa la báyìí?
0: Àdúpẹ́ ọ̀dà ẹja tètè mú kinní ọ̀hún pápá àwọn àgbábọ̀ wọn níbi abároko ti sí ibẹ̀ náà là ń fà bọ̀ sí. Adébíṣẹ́ mọ̀ṣẹ́ àgbà ọ̀lẹ́ ni wọ́n ń pèrò èèyàn bẹ́ẹ̀. Ó ní ọ̀rọ̀ kan èyí tá a ti gùn lé láti bi ọ̀sẹ̀ bíi mélòó kan a sì láǹfààní láti nà yẹ kinní ọ̀hún dáadáa ní ọ̀sẹ̀ tó kọjá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ ohun tó rọ̀ mọ́ bá a ti ṣe ń lo iná ọba. Níbo àkókò tó jẹ́ pé àwọn ìwé wa àwọn ọjọ́ ọ̀la wa àwọn ọmọ wa wọ́n wà lẹ́nu ìsinmi nílé ìwé tá a mọ̀ sí ọlídé lásìkò tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló jẹ́ pé kì í ṣe pé bóyá wọ́n láǹfààní àti lọ sọ́dọ̀ àwọn grandma grandpa lọ fún vacation. Bọ́n bá tiẹ̀ lọ fún vacation náà wọ́n sì ń lo iná ọba níbi wọn bá lọ. Bó ni wọ́n ṣe lè rìn láti dáàbò bo àwọn ògo wẹrẹ kúrò lọ́wọ́ ìjàmbá iná àti wípé àwa gẹ́gẹ́ bí òbí àti alágbàtọ́ gan bó làwa gan ṣe ń lo náà ọ̀hún. Ọ̀nà tá a lè gbégbà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wa kúrò lọ́wọ́ ìjàmbá tó rọ̀ mọ́ iná ọba. Gbogbo ẹ̀ pátápátá lẹ́la àǹfààní láti gbọ́ lẹ́nu àlejò mi láàárọ̀ tòní. Alàgbà Abdulrahim Abubakar iṣẹ́ kan yìí ibo là ń lọ lórí ètò láàárọ̀.
2: Ibi tẹ́ ti bẹ̀rẹ̀ náà láti máa bẹ̀rẹ̀.
0: Ẹnì sọ́lẹ̀.
2: Bá a ṣe ń sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lórí ààbò tí a ní láti fún àwọn ohun èlò wa tó jẹ́ amúnáwá bí àsìkò tá a wà yìí pé àwọn ọmọ kékèké àwọn ọmọléèwé wọn ti wà ní ọlídé. A ní láti kọ́ wọn ní ẹ̀kọ́ bọ́n ṣe ń lo kátẹ́ táìmù wa láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń lo àwọn appliances yẹn. Àwọn appliances ta ní sílé bí iron ni pressing iron television wa phone charger then stabilizers tàbá ní sílé àwọn tó bá yẹ̀ pé àwọn aláwọn voltage and regulators nínú ilé kákọ́ wọn bọ́n ṣe ń lò bá ṣe ń lò wọn kákọ́ wọn ní pàtàkì jùlọ kákọ́ wọn bọ́n ṣe ń plug àti unplug láti kí bọnú iná àti láti yọ kúrò nínú gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ even gan àgbàlagbà mi ò mọ kò lẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń yọ plug àti bọ́n ṣe ń lẹ́nu náà àti bọ́n ṣe ń kìbọ̀ socket. A ní àwọn níbi àwọn ibi tó rugudu nínú socket tó bá yẹ pé bí television la fẹ́ plug nsìn àbí bá yẹ pé bóyá stab wa la fẹ́ plug
0: fún àpẹẹrẹ
2: àwọn rugudu yẹn insulation wà ń bẹ̀ dà ó wà lára ẹ̀ ibi tí insulation wà lára ẹ̀.
0: Kí ni ìtumọ̀ insulation?
2: Insulation ni nǹkan tí ò lè gba iná tí ò ká máa fọwọ́ mú tí ò ní ṣọ́ọ̀kì wa.
0: Tó ní bí rọ́bà lára.
2: Tó ní rọ́bà lára.
0: Tó dáàbò bo irin rẹ̀.
2: Yes, wọ́n ló dáàbò bo òun ló cover òun ní coverage fún mẹ́ta tó wà mẹ́. Then tabadẹ̀ tún wo plugs wa náà. A máa rí pé wọ́n máa ní covering fún bí insulation yẹn àti metallic part láwọn tó lè conduct. Tá a bá fẹ́ plug ibi tó rugudu yẹn insulation part yẹn níbi tí rọ́bà wà àbílẹ̀ tí ceramics wà a lè fọwọ́ sí yẹn ìyẹn la lè kí láti máa kí bọ́nú inú socket tí tá a bá fẹ́ lò. Ká má fọwọ́ sí bí eléyìí tí ìrìn wà
0: déédéé bí ẹnu yẹn
2: ká má sọ pé àfẹ́ fi torí kó lè kí. Then ẹ jẹ́ ká tún máa ṣe kínní kan wípé ẹ jẹ́ ká láàkíyèsí àwọn extensions wa láwọn plugs wa yẹn wípé kì í ṣe pé ni wọ́n ń shake. Torí ibi tí socket tí plug ti ẹnu ẹ̀ bá ń shake omo yin kere ma wo pe bi adati wa try lati abi mo mi wa won try lati fowo mu bi kan awon oni mo awon oni mo so awon bi ti ta ba ti ri pe awon plug wa o tin shake lenu lasiko ta wa yi ta omo wa ma wa nle ta awon kekeke wa nle ton ti wa na lide e je ka change gbugbe ka pa ro gbugbe si dada then la on bi ti ta ba ti pe socket wa na socket outlet ye awon na tin o tin jono e je ka change won because by itin bi ton tin jono ye won tin lose insulation won won tin lose integrity won then ka de tun gba omo wa ni ni oju wi pe ko ma sun mo ina nigba ti owo won ba tutu because si owo ba tutu tomi ti wa lowo atomi ati ina eh kilo iko eni won ore ni won o ma magnetize ni o ma shock o ma create electric shock abi ko create buzz abi ko dey cause the electrocution ni bi to tin shock a si le wo pe pe se be yin to ba shock ma pada so pe o shock ohun ni bi to ba ti burn en to burn o ma si so pe o burn ohun a so bi to burn ben bi to ba ti electrocute ko ni le so anything so e je ka dabobo both the appliances and the lives that will be operating the that will be working with the appliances then our extension wa a ma so pa lawon extension wires our extension wires e je ko ja won to je pe wire won ko ki se le to ti bo lara to igba mi a le fe ma wo pe ka ma ke bi a gba to ta wa nikan nile a ma nseke to fi man to ni a ni mo pa omo yen na wo wa
0: awon na ti fiye si won
2: awon na si foju si ba se nse so by time ta wo ba si nle ti no de wa to de fe wo television abi won fe ba money charge phone won abi won fe ba radi charge system won abi awon gan fe wo pe system ta won gan abi part ta ra fun won fe ma wo won fe charge by the time awon ba lo shake ti won mo nkan ti
0: ibi agbamu
2: be o le explode tori ba ti wire meji ba kan ra won o ma pada explode ni then ibi to ba ti explode yen o tun le cause electric shock then o le tun le cause electrocution so e je ka wo awon appliances wa mi ni lawon bi ti wire ba ti bo lara ka change won totally taba de won pe ko owo po lowo lati change won e je ka fi insulation tape ka fi mu gbogbo bi ti wire yen ba ti to ba ti bo lara ka fi insulation tape mu won tori awon insulation tape yen la fi cover ibi to expose nibe
0: oda fun anfani awon ti won gbo wa lowo lowo se se ka di ninu awon ara le tu je pe won se nsi apoti radio won ni won wa wo pe ikanni tawon jasi yi Diamond 88.7 FM ni le lorin ati pe to wo gangan ni lo lategun imole de eyi ti ile ise IBDC ti won se onibowe o na lo nba fefe sore pelu awon ti won je asoju ile ise IBDC ti an gba lalejo lori eto laaro tuni ibi mo wa lo re ibi e boro de e ti salaye bi awon obi ati alagbato se le da bobo awon omo bo won se le da won leko bi ati nlo ohun elo ile ati ina oba loju na ti daju pe ijamba ina ko se nkan ine wa lofo ninu ile e wa je ma bo wa akoko ojo na la wa yi o baba si n soro nipa ojo e ri pe isowo ti kini ohun fi n ro lawon agbegbe si

0: oko mi ni yeye lua toyin adegbola mo si le ni adota odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀-ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil lè pẹ́ já sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: kò sí nínú ṣe wa o káwọ ọmọ ròyìn ọbẹ tí ọlá ta nílẹpọ níyọ nú
1: bó ṣe wà nìyẹn
0: kò sí nínú ṣe wa o káwọ ọmọ hìrà káàkiri débi tá tiẹ wá ètí ọlọmọ nínú
1: tá
0: bá gbọ́ tá bá polówó ọjà lórí ètò yìí ní diamond fm
1: ẹ lọ check ẹ
0: ọlọrun ló polówó ẹ
1: ẹni tá polówó òun aṣíwájú ni
0: aṣíwájú
1: láàrin àwọn ẹgbẹ
0: ẹ lọ yẹwò
1: ọjà tá tún wá polówó òun
0: ẹ tún lọ wò
1: number one ni ọjẹ lódì bá fún olóyè akíade adéjùmọ aláàánú gbogbo àwọn mẹkúnnù torí kì í ṣe gbogbo olówó ńlọ fẹ́ràn mẹkúnnù àwọn olówó tí a bá ti gbé ń produce nǹkan kan tó wá jẹ́ nǹkan jíjẹ tí gbogbo nǹkan wá wọ́n láàrin ìlú tí ò wá yí ọwọ́
0: bí
1: ti ń gé tí ò yí ọwọ́ rẹ̀ padà
0: àwọn senior citizen táwa mọ́nu
1: tí ò yí ọwọ́ ẹ̀ padà
0: àwọn citizen aláàánú
1: lọ jẹ́
0: táwa mọ́ nìyẹn
1: sí àwọn mẹkúnnù ewélera nú ẹ̀ tẹ́ ra ṣé èyí tó ní bọ́tà ni
0: àbẹ́
1: ìtì ẹ fi tí ipò
0: pẹ́pẹ́
1: tẹ bá ń wò báyìí yọ dàbí ẹni pé apá kan bọ́tà apá kan
0: búrẹ́dì
1: apá kan bọ́tà
0: apá kan
1: mílíìkì apá kan tíì àbí 50-50 ní káwí ni ọlọ́run tó fi ń ṣe aṣíwájú
0: kò ní sọ ilé rẹ̀
1: gbogbo mẹ̀kúnnù ti bẹ nílùú ìlọrin tàbí ká sọ pé ti bẹ ní nàìjíríà lápapọ̀ torí bẹ́ẹ̀ ṣe nílé iṣẹ́ nìlọrin iná lẹni
0: ní ọ̀fà
1: iná lẹni lọ́sọ̀gbọ lẹ́yìn lẹni nìbàdàn iná lẹni níjàgbó iná lẹni lákùrẹ́ iná lẹni lẹ́kìtì iná lẹni lọ́ndọ̀ lẹni lábẹ́òkúta lẹ tún nílé kó káàkiri gbogbo nàìjíríà àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù wọ́n wá pawọ́ pọ̀ wọ́n ní ká sọ fún yín pé ikú tó yáwọ́
0: kò ní pa yín
2: lónílé lálejò àgbèdè o 50-50 búrẹ́dì bọ́ọ̀lù yóò tó jẹ́ ti fọ́túnéètì olórin lọ́wọ́ ó lẹ̀ lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ adùn mílíìkì ẹyin àti bọ́tà tọ́kì dámúdámú síbẹ̀ sànmánígbò ni ẹ mẹ́jẹ búrẹ́dì tó dáa ìdí nìyí tí iléeṣẹ́ fortunate bread fi ṣàgbéjáde búrẹ́dì sọ̀lúdẹ̀rọ̀ tá a pè ní 50-50 gbogbo bùdó ìtajà búrẹ́dì tẹ́ ẹ bá dé 50-50 ni ẹ máa béèrè fún

0: àwọn nǹkan títì tí.
1: Tá a fọkàn sí ẹ.
0: O ló ń tú ìgbéyàwó ká.
1: O ń túká o.
0: Àwọn afẹ́ kó o dáríji ọkọ ẹ, ìwọ obìnrin tó ń gbọ́ wa báyìí. Àmọ́ kó o tó dáríji pé wá, tí ẹ jẹ́ àmọ́ tó ṣe fún ọ, mọ́ wulẹ̀ dákọ̀ rẹ fún wa o.
1: Ok.
0: Àdúgbò tó ń gbé má jẹ́ àmọ́. Kà sọ pé ẹ ló ẹ jọ ṣé àwọn ọlálọmí àti kọmọláfẹ́ nìyẹn. Pẹ̀lú tẹ́ ẹ sọ lónìí. Wàhálà ìtàlá ìsọ́bì láìlà síláwà.
1: Tọkọ mi bá lè ṣe ní táwọn ọkùnrin méjèèjì yìí ṣe.
0: Mo dáríji ọkọ mi. Mo dáríji ọkọ mi.
1: A fẹ́ mọ ẹ̀ṣẹ̀.
0: Torí ètò wa yìí, tẹ́ ẹ bá máa fi ṣe òdiwọ̀n ayé yín.
1: Ó lè wo.
0: Bí ìgbà tẹ́ ẹ fi iná sórí òrùlé sùn ni o. Báyìí nìkan ṣe. Ilé tọkọtìyàwó tó ti fẹ́ dàrú, Elédùmarè ọba yín tuntun, èyí tó ti dàrú tán. Elédùmarè ó mójútó.
1: Àmì táyì náà bá wá rí nǹkan kan tí ó ń mìín lọ́kàn jìgìjìgì nílé ọkọ tàbí lọ́dọ̀ àwọn ọmọ yín. Nọ́mbà wa méjèèjì ni ẹ pé Ọlálọ́mí Àmàlé sórí 00 33 504 704. Òun náà sì ni WhatsApp number tó lọ sí ọ̀dọ̀ Ọlálọ́mí Àmàlé. Tó bá jẹ́ kọ́ ọmọ láfẹ́ ọlá ìyá ni ẹ pé 080 ẹ wà bẹ̀rẹ̀ sí ní ka 7 ni o 7 eni eji eta erin arun eta 7 eje le marun 821 ini o pari e o na ni WhatsApp number komolafe olaya
0: a lo loni a pada lojo mejo eni o ba ni ka lo ka ma pada di ba ba de njo mejo e kan fi jini sa re han wa pe ibe ni won sisi
1: to
0: alabi yamo la wa
1: a gbadọ se pe o
0: ipade wa njo mejo
1: to ba di
0: wo
1: bi ojoro
0: awa o sade ni body Ọlọ́run la sáàdì. Ẹ jẹ́ kó wọ́n máa bira rẹ̀ léèrè pé ṣé n tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí.
1: Ṣó wà òkè.
0: Ọba àjẹyàwó, ọba àjọkọ, ọba àjẹyàkọ, ọba àjẹyàyàwó. Ṣé n tèmi ń ṣe lọ́wọ́ yìí.
1: Ṣó wà òkè.

0: Diamond FM.
1: Ẹyin ìyẹn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfilé ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
2: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday.
1: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dodo.
4: Full throttle with non-stop hits. 88.7 FM.

0: ṣe yóò ma tẹ.
1: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
0: Ṣèyí tó bá yá ò ní jẹ́nu lẹ́mọ. Ọlọ́pàá jẹ́ ká jẹ́ ọ̀jẹ̀
2: ẹ̀yìn èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfilé ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: Ó gbọ́n rere dọ́kan ìkànnì Diamond 88.7 FM.
1: Ó tún ti yọ mí kúrò nínú ìpàdé mọ̀lẹ́bí, wọ́n ní nítorí tí wọn ò lówó lọ́wọ́. A máa dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣebí wọ́n ní mista ni ò ní sí mbẹ̀.
2: Ẹ máa wò yín. Gbọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
1: Lámídì, ṣebí ńgbà tí wọ́n ti rọwọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ, ńgbà ajá yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
2: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹ wa tèmi.
1: Isi lona. Àwọn ìwọná tún jẹ́ bá òun.
2: Ní o, isi lona, ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona, wọ́n kọ́ ni bọ́ ti pẹ jani kì í ṣe pé wọ́n fúnni lẹ́jà jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ, o le rọwọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ ní dúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Tọ́rọ̀ rí o le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
3: Ẹ jẹ́ mọ̀ kíra wa ló kọ́ lọ́n pé ẹ kú dédé àkókò yìí gbogbo ẹyin tẹ́ ẹ tó ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ti ń gbọ́ nípa isi lona cooperative international àjọ tí ń fúnni lówó láti dọlọ́rọ̀ àjọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà níkàlẹ̀ láti pé ìwọ náà ó jẹ́ èèyàn nínú ayé bó la ti ń ṣe téèyàn fi jẹ́ èèyàn à ń pè lágbájá ṣebíṣẹ́ kan náà lájọ ń ṣe ọ̀nà wo ló ń gbégbà bó ló ṣe rí tiẹ̀ ṣe tí gbogbo ẹ̀ tó fi wá ní ìfọ̀kànbalẹ̀ èyí tó ń gbogbo tó fi lọ bó ṣe yọ́mọ lọ lọ́dọ̀ tiẹ̀ àbúndọ́gbọ́n sí ni ọgbẹ́ kan ò sí níbì kan àhá ibi abágbá gorí ọ̀pẹ náà là bá sọ̀ kalẹ̀ ọgbọ́n kọ́ la fi ń gọ̀pẹ̀ ẹjẹ́ máa kéyìn o. Káàbọ̀ sórí isi lona cooperative international ètò àgbékalẹ̀ rèé. Ẹ pẹ̀lú àwọn àlejò tí wọ́n sojú fún isi lona cooperative international fún tòní. Ẹ ti mọ̀ bá a ti ń ṣe ẹjẹ́ máa kí alàgbà ìyẹn Káyọ̀dé ọmọ ajé káàbọ̀ sí yàrá agbára ká bá mi káwọ ìyẹn wa nínú ilé kẹgbẹ́ òun wọn bàbá yẹn káàbọ̀.
4: Ẹ ṣe gan olótù. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní ọ̀sán yìí pé akúṣẹ́ òní.
3: Àdúpẹ́.
4: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti isi lona cooperative international.
3: Tọ́ bákan náà ọ̀gbẹ́ni ọmọ Kẹ́hìndé Ẹ̀zá àwọn náà ń bẹ bí bàbá ẹ bá ń káwọ èèyàn lè.
5: A kí gbogbo etí tó ń gbọ́ wa ní dédé àkókò yìí akúṣẹ́ látara ọlọ́run fèrè ṣiṣẹ́ wa. Orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Ẹ̀zá láti isi lona cooperative international.
3: Ok ìyá wa lọ́sàn-án náà bẹ bí ìyá ẹ káàbọ̀ sórí ètò lọ́sàn yìí o.
6: Ẹ ká san o gbogbo etí tó ń gbọ́ gbogbo etí Diamond FM fẹ́ dé. Ẹkúṣe mi ò gbogbo ìtàjì ṣe o. Orúkọ tèmi ni Ajé Ọlọ́sàsá láti iléeṣẹ́ isi lona cooperative international.
3: Ó dá ọ̀gá ẹjẹ́ bẹ̀ láti ọ̀dọ̀ alàgbà ọmọ ajé Káyọ̀dé ọmọ ajé bàbá isi lona cooperative international àwọn àǹfààní wo ló ní fáwọn aráàlú torí àkókò.
4: Ẹ ṣeun gan lójú. So fún ìgbà àkọ́kọ́ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ní ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àtàwọn tó ti tún gbọ́ ọgbọ́ ọmọ kan tó máa tún gbọ́. Isi lona ètò ẹ̀yáwó ni tá a mọ̀ ń pè ní ètò à ń fúnni lówó. Ètò yìí ló bẹ̀rẹ̀ láti 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta ó lè tó yìí ti bẹ̀rẹ̀. So wọ́n fúnra wọn lówó ni. So ètò yìí wá dé ilẹ̀ adúláwọ̀ ìyẹn ilẹ̀ áfíríkà ní ya 2020 ní táìmù ìgbà kòrónà ìgbà yìí ló dé áfíríkà.
3: 2020.
4: Bẹ́ẹ̀ mo ló ti ìgbà tó dé áfíríkà nìyẹn. Ó dé ilẹ̀ Nàìjíríà ní ya
3: 2022. 2022 ló dé Nàìjíríà.
4: Ìgbà yẹn àwọn gan ò gbọ́ o. Not until 2024 o làwa tó gbọ́. A sì gbọ́ gbogbo nǹkan tán láwọn òṣèré náà ṣe fún wa. Kí wá ni àwọn nǹkan tán ń ṣe wọ́n ń yá wa lówó ni owó tán ń yá wa sì bẹ̀rẹ̀ láti 150,000 sí 7.5 million naira.
3: Kàbíyèsí ọlọ́run.
4: Owó tán ń yá wa lélẹ́yìí o. Àwọn owó ló wá láwọn àǹfààní yìí nínú. Àǹfààní tó wọ̀ ní ni pé àkọ́kọ́ owó yìí kò ní èlé lórí.
3: Kì í sọ owó tó lè lé lórí bó ṣe
4: kó mọ́. Bẹ́ẹ̀ ni kò í ṣe owó èlé. Bá a ṣe mọ̀ gẹ́ bíbélì àti Kùránì ò faramọ́ owó èlé. So eléyìí sọ owó èlé rárá. Ẹ̀kejì kò nílò onídùúró kankan. Ó bí àmọ́ wá gbàgbà lé kiri
3: ká tó yá wọ́n.
4: Bẹ́ẹ̀ ni
3: à ń tọ̀ ká.
4: Bẹ́ẹ̀ ni kò ní di. Kò ní di kó látẹ́rà bí àmọ́ wá wo ilé àbí wo ilẹ̀ kiri. Ẹni tí ò lówó tó fẹ́ yáwó mo ló ti fẹ́ rí wo ilé àti wo ilẹ̀ tẹ́lẹ̀ náà ilé yìí ò ní di o. Kò ní di BVN.
3: Kò nílò BVN.
4: Kò ní di NIN. Olóòtú kódà kò ní di passport.
3: Ẹ̀yọ̀ tó nílò passport.
4: Bẹ́ẹ̀ ni wọn ò béèrè passport wa rárá. Owó wa ní kò nídìí pé a máa jókòó pàdé bóyá lọ́sọ̀ọ̀sì àbí lóṣooṣù.
3: Báwọn mi ṣe ń ṣe.
4: Bẹ́ẹ̀ ni so kò ní kò lè díṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ rárá. ko ni di gbogbo yen owo itun wa ni ko to di pa gbo ya mo gba won aje monu ko kan
7: e to ro mu o kan wo ke yo to le gba yo tun lawon aje
4: mo e mi o ti ko da ta ba gbo won ta aje monu o ni duro yo to continue ni
7: kabisi olohun
4: se wa ri pa ban ba ri re olotu o ni pe ta ba gba owo itan ko ise nu apo wa lati da owo ipada o
7: ah be ya ba tun gba ko ise apo ara re yo ti mowo pe mo fe dawo pada lapo ara mi
4: pinrin ko ise nu apo ara wa lati nda pada
7: ah
4: nkan ta wa ti nse ni o gbogbo ta wa gba ko ise nu apo wa lati nda pada o tori e la se gbe dani leko le pe e mo bo wa gba laye lekun rere
7: idani leko e gbe kale tori eto yi
4: be ni olotu e mo be wa gboda ni leko ilekun rere ibe ni oro yo ti ye yi tori mo ya gbe lenu ke bawo le yo se gbowo ti o ni da pada lati nu apo re
7: e mo ko lori duro ti o
4: ni be ni ko ni kankan e mo conclude ninu ile e jade wa ka e wa gbo
7: o da e je lo sodo ogbeni omo kende azan baba be je ba fe gba ru wa o fe ti e jabo lati bi idare leko e lo le yin o ni ko to wa ko pa bi idare leko yin ijo le gbeda leko le ibo ni o ti waye e je n tari leyin sodo yin sa
5: e seun olotu

0: ọfíìsì wa wà ní ẹ̀yìn fúnmat ní taiwo sàlẹ̀ ní junction tó so taiwo kí àti taiwo sàlẹ̀ papọ̀ yẹn ibẹ̀ ni ọfíìsì yẹn wà ta bá ti dé ẹ̀yìn fúnmat yẹn ibẹ̀ ni ọfíìsì ta ti ṣe easy loaner seminar ní ọ̀la ẹ̀yìn fúnmat ta bá ti débi junction unity ní taiwo bóyá ò ń bọ̀ láti taiwo sàlẹ̀ àbò ń bọ̀ láti taiwo òkè má jẹ́ kán gbé cross sí ọ̀nà méjèèjì yẹn má jẹ́ kán gbé cross sí taiwo sàlẹ̀
1: ìwọ
0: tó bá ń bọ̀ láti taiwo òkè sàlẹ̀ náà má jẹ́ kán gbé cross sí taiwo òkè ibi tá ti ń darí ọkọ̀ yẹn kódà má jẹ́ kán gbé yọrẹ àlọ sí unity
1: sọ̀nà unity
0: ìwọ tó bá dẹ̀ ń bọ̀ látọ̀nà unity náà má jẹ́ kán gbé lọ sí taiwo òkè rárá
1: sábọ̀lẹ̀
0: ń bi junction yẹn tó so gbogbo wọn papọ̀ tó bá ti ń bọ̀lẹ̀ wo wájú ẹ̀ o máa rí ọ̀nà tó wọlé straight interlock lọ́nà yẹn ó yà wọlé lẹ́gbẹ̀ẹ́ fomat tó bá ti yà wọlé the first building tó máa face ibẹ̀ náà ni iléeṣẹ́ easy loaner cooperative international ibẹ̀ ni náà lẹ́kọ̀ọ́ yìí ó ti wáyé interlock tá à ń sọ yìí ó bẹ̀rẹ̀ láti ibi ojú ọ̀nà yẹn títí tẹ́yìn òfin lọ já sí òkè àlùkò ni bọ̀ tó bá ti yà wọlé
1: mẹ́wùlẹ̀
0: tọ́lọ sókè rárá tó bá ti yà wọlé ó rí first building yẹn bíi story first story building ni tó bá ti dojú kọ báyìí ó ti rí bánà wa ń bẹ̀ yà wọlé kó wọ bẹ̀ láti sẹ́mínà yẹn déédéé aago mọ́kànlá ní àárọ̀ ọ̀la no African time.
1: Ó dá kí tó lọ sọ́dọ̀ ìyàwó lọ́sàsá ẹgbẹ́ òun béèrè báyìí èyí ti rí tẹ̀yìn òkè pàrọ̀ ọ́fíìsì tó yẹ pé ojú kan náà lẹ́ ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ́fíìsì yìí náà lẹ́ ti ń ṣe é ẹ̀yí pé lónìí o alọ kìíní o ọ̀la alọ kìíní o ọ̀túnla alọ kìíní kìíní o kí ló ló jẹ́ pé ọ́fíìsì yìí lẹ̀ yìí ń lò tẹ́yìí àbí ṣé torí pábẹ́rẹ́ yín ló kún dìní àbíbò.
0: Ẹ ṣeun olótùú, n tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni. Iṣẹ́ tá à ń ṣe ó dá wa lójú. Àwọn ò ń gbé prógámù wa káàkiri lóòótọ́ àwọn èèyàn máa ń pè wá jáde.
1: Pé kẹ́ ẹ wá
0: bí báyìí ẹ wá bí báyìí kó gbé a lọ síbi àwọn tó láwọn èèyàn ẹ̀ sí ká lọ bá a ṣe sẹ́mínà. Àmì ìta bá ṣe lórí rédíò báyìí ọ́fíìsì yẹn là ń lò láti 2024.
1: Láti 2024.
0: Bẹ́ẹ̀ni bá ṣe wá ń ṣe yẹn náà la ṣe ń ṣe tó fi tàn káàkiri gbogbo south west lénìí. Ó lójú state ta máa dé téèyàn ó dé ní south west lénìí tẹ́ ẹ̀ ní báyìí náà bẹ́ẹ̀ àwa yìí náà la gbé lọ bẹ̀. Àmọ́ ní Kwara state ń bí state office wa gangan
1: orí ló ti ń wáyé
0: ibẹ̀ tó ti ń wáyé kò wá sígbà téèyàn débẹ̀ tí ò bá wa ẹ gbọ́ ti torí ẹ̀ ló fi já sí pé ẹ lè gbọ́ pé wọ́n gbé lọ sí òkè suna lónìí wọ́n gbé lọ sí kinní kan lọ́la rárá ibẹ̀ yẹn náà ni orísun easy loaner nílẹ̀ yorùbá ibẹ̀ yẹn náà la ti ń ṣe.
1: Pé kò síbi tí wọ́n á dé lónìí o ní tìlú lọ níbi tí wọ́n ní bá yín.
0: Kò sí ìgbà tẹ́ dé ibẹ̀ yẹn tẹ́ ní báwọn.
1: Ó dá ẹyin ẹlòmíì ó pé ọ̀la ohun aago mọ́kànlá tẹ wí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó bá yẹ pé ààyè ò bá sí. Ọ̀dà wọ́n lè pe nọ́mbà yín náà lẹ́yìn ètò.
0: Bẹ́ẹ̀ni.
1: Iye wọn lọ́sàásá ará yín obìnrin ìṣẹ́jú kékeré tó kù yìí láàrin ìṣẹ́jú kẹjẹ fún yín láàyè. Ibi a bá ti róbìnrin táàrọ́ ọkùnrin ayé pé ayé ti gún. Bóò ni easy loaner ẹ̀yin obìnrin ẹ̀yin náà máa ń sábà rí àǹfààní àti ìfà báyé pé èmi náà ti jà àǹfààní ẹ̀ mo ṣe wá sẹ́yìn tó ẹ́pẹ́ ti jẹ́. Ẹ já gbọ́ bóò ni easy loaner lọ́dọ̀ ti yín mà.
2: Bẹ́ẹ̀ àwọn ọmọ mi ti jẹ́ pa easy loaner yìí tí wọ́n fi wá ń yáwó torówó ìtakùn láká ìwà púpọ̀ pé ṣó possible owó téèyàn gbà tí èsè náà pa ara èèyàn
1: pẹ̀lú
2: owó péré tẹ́tà fi darapọ̀ bẹ́ẹ̀ ni èmi ti jẹ àǹfààní mo ti fọmọ mi yáwó mo fọkọ mi yáwó lè cooperative internet easy loaner cooperative mo fọkọ mi fọmọ mi yáwó èmi náà ti yáwó ń bẹ́ẹ̀ kódà mo lákàntì oúnjẹ mo lákàntì mọ́tò mo lákàntì ṣọ́ọ̀bù àwọn wa ní sí gbogbo akẹgbẹ́ mi obìnrin inú ilé ẹ dákun ẹ má jà fìgbà làwà dọ́là àwọn obìnrin adẹ nílò owó jù because àwọn bùkátà wa pọ̀ lásìkò tá a dẹ wà ní time tá a ń lò lọ àwọn ọkùnrin ò fẹ́ liability sílé mọ́ ẹ má jà jẹ́ liability fáwọn ọkọ̀ wa nù ilé ẹ dáhùn náà gbìyànjú láti máa ṣe kan one to two things láti fi help àwọn ọkọ̀ wa nù ilé káwọn náà fi lè jẹ́ ìyá dáadáa ìyá ni lọ́dẹ̀dẹ̀ ọkọ ká fi lè jẹ́ ìyá dáadáa fáwọn ọmọ wa lọ́dẹ̀ ọ̀la program yìí wà fún pé kẹta ẹ̀jẹ̀ táwọn yóò tún jẹ ni kẹsẹ̀ bẹ́ẹ̀ nìkan lè máa jẹ́ táwọn ọmọdé ọmọ ogun tó tún jẹ ni ẹ dákun ọmọ onífóònù lámì ní fóònù láì dìde ẹmọ bọ ìtayà ní ìmí ni ó ṣe ọwọ́ ń ṣòwò ni ìyá aláta ni yóò kò ṣẹ́ni tó lè ṣe program ọkàwé mi kàwé kò ṣẹ́ni tí ò lè ṣe kò ṣe pé ó gbọ̀fẹ́ nípa alákọ̀wé nìkan rárá o kò ṣẹ́ni tí ò lè ṣe program yìí ẹ mẹ́jà àfi gbà làwà dọ́là torí nàláì nítorí tí màá tú bàbá la ṣe fẹ́ mọ́ because ọlọ́takọ́ọ̀kan lè gbọmọ náà dùn ni bí ti easy loaner kọ́ rí gbọ́mọ́ easy loaner lè gbé wọlé ẹ dákun ẹja gbìyànjú ẹ túyà ẹ túyà ẹ jáde e darapo mo ile ise zina cooperative international no le no ba fe dani le ko o ba tin se ta fi gba owo ite sise na para la tin da para to te gba te se na para ile ti san olohun ran gbogbo wa lowo o to si fi ro wa lorun
1: iye wa olosasa e jawo bayi e jawo awon number tele ma pe si leyin eto eh boya

0: bi bere mi si abi awon kan wa ton tun fe pe yin su leyin eto aba won to tun fe bere ona lawon ipele ti se ipele Kwara gan tan wa legbe wa number won le pe si leyin eto
1: okay 08 0 8 9 8 9 8 9 6 0 6 0 9 4 9 4
2: ẹ tún mú 08 0 8 9 8 9 8 9 6 0 6 0 9 4 9 4 so
0: lọ́wọ́ àwọn aṣojú wọn tó wà lórí ètò fótó ní ẹjá gbọ́ bí ó se lọ lókè lọ́hùn lẹ́ẹ̀kan sí bá ṣe ń ṣeléyì fi sí lọ láti rẹwájú ògùn ní ọ̀pá ìbìtì náà ló kọ́ tèmi ẹjẹ́ ṣe báyìí àti ìdí a sì ń bọ̀ wọ́n.
3: wọ́n tún ti yọ mí kó inú pàdé mọ̀lẹ́bí wọ́n nítorí tí wọn ò lówó lọ́wọ́ a máa dáràn àìlówólọ́wọ́ ọ̀pánilókọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí ń bẹ̀.
4: ẹ máa wò yín bọ́lọ́hún tálíkà sí wá pọ́n ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
3: lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
4: èmi náà kọ ngbà ajá yín ta yín tẹ̀ já.
3: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
4: ebi isi lona. iná ọ̀la sírí ẹ wa tèmi.
3: isi lona. àwọn àwòrán tún jẹ́ bá wọn.
4: ní o isilona ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isilona wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ tẹnu rẹ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ isilona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí kí wọ́n ní òfin kan ní ìrẹ́ dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isilona wà káàkiri gbogbo sátúwẹ̀ léyìí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde ìwọ náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isilona kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin Kwara State.
5: O ń fẹ́ sinmi létí, o ń gbọ̀n rìnrìn dọ́kan, ìkànnì Diamond 88.7 FM.
6: Ó ṣe ń dún bẹ́mu-bẹ́mu, tó tún ṣẹlẹ̀ kẹjọ, Diamond FM lẹ́ ń gbọ́ ọ, tó ń dún yúgbà-yúgbà.
7: Hello, aráalé, ẹ káàsán bàbá, ẹ káàsán ìyá, ẹ káàsán gbogbo ilé. Àwa ọmọ yín náà ni a tún ti dé lórí ètò lénìí. Àwa ọmọ yín One Sec Biogas Biodigester Limited. Ilé-iṣẹ́ tó ń sọ gá tó ń sọ di omi. Ohun tá a mú wa fún wa lénìí ṣe ohun tó pọ̀ rárá nítorí wípé kíni òdu ni wá báyà àìsá ìmọ̀fò lóko. Ilé-iṣẹ́ wa sì wà ní Maraba Garage Shop 68 nínú Maraba Garage ni ilé-iṣẹ́ wa wà. Ohun tá a mú wá fún wa lénìí náà ni ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ gbé kalẹ̀ fún àwọn tó fẹ́ kọ́ nípa sísọ ìgbẹ́ di omi which is the new soccer way táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣe tó ń jẹ́ biodigester biosewage. Ìdánilẹ́kọ̀ọ́ náà ó máa bẹ̀rẹ̀ ní on the 22nd. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni the first ìdánilẹ́kọ̀ọ́ tá a máa kọ́kọ́ gbé kalẹ̀ ní ilé-iṣẹ́ One Sec Biogas Biodigester Limited. Ìdánilẹ́kọ̀ọ́ yìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ènìyàn àtọmọdé àti àgbà àti ẹni tó ti kọ́ṣẹ́ bricklay àtẹ̀lé àtẹni tí ò tí kọ́ rí tó jẹ́ engineer. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ó máa tún enlighten àwọn èèyàn, ó máa jẹ́ káwọn èèyàn mọ̀ nípa tí wọ́n ṣe ń sọ ìgbẹ́ di omi àti tí wọ́n ṣe ń ṣe nípa structure àwọn new soccer way tí wọ́n ṣe ń ṣe ìgbàlódé soccer way tó ń sọ ìgbẹ́ di omi tá ń pè táwọn eléyìnbó ń pè ní biogas biosewage àti biodigester. Biosewage jẹ́ soccer way kan tí ó máa ń sọ ìgbẹ́ di omi tí kò sì kì ń tí kò kì ń gbàyè rárá ní inú ilé. So ìgbà tí ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé òun ni Saturday tó tẹ̀lé eléyìí tó on the 22nd of Saturday to nbo after eleyi ni idanileko registration there ti bere bayi registration yi there ni yi owo registration is 80,000 sugbon nigba ti awon baba wa ba wa so ni ile ise diamond won ni wi pe awon to ba kokko de which is the first 110 to 15 people to ba kokko de pe ka yo 10,000 lori won nitori wi pe kon le mo wi pe diamond fm 88.7 wi pe awon na nda si eto gidi nipa kawon yan le mo kon le lo kon le mo nipa ton se so igbedi omi so eleyi je afani fun opopolopo awon eniyan to ba fe mo nipa re nitori pe baba wa gan ti da si n to popolopo be eyan won wo keyan to keyan to so pe keyan yo 10,000 ko lori e so awon eniyan to ba fe ko lata awon eniyan lati 10 to 15 people to ba ti oko register to san 70,000 ori ofe yi ti se kini o ti pari number te se le pe wa si o na ni 08062230557 tabi ke pe wa sori 08120915133 le kan si 08062230557 ati elekeji 08120915133 registration ti bere lati sin lo na niyan e de le ba bere si ni pe wole so ori ofe yi wa fun awon to ba kokko register which is the 10 to 15 people la yo 10,000 lori won o laptop ta ba ti ri awon eyan 15 yi ori ofe yi ti pari e le bere si ni pe wole lati sin lo shop wa si wa ninu maraba garage shop 68 e seun o
1: your one step dial diamond fm shining supreme

Oh, yeah, Jim, I should be working your cover. So, yeah, it's why the barrier celebrated Gassi. Show one more. But, Bellabosi, how would I day? Àwọn ṣe wà ní ọkọ̀ ta ló wà lórí ọ̀kadà. Ìpàdé ìtì ìkún o. Lójú ẹlẹ́gọ̀ bàbá kan mi lẹ. Ìsá yẹ ká máa ti pẹ́ dé pàdé. Bọ́dọ̀ níwọ̀nba àwa tá a ti ríra wa ní pàdé lónìí. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ìpàdé lórúkọ tí bàbá ti ọmọ àti tẹ̀mí mímọ́. Omidanla Yinka Ajani Ajibade ló kọ tèmi o. Ìyá ẹgbẹ́ Alábòsí. Clock it.

ètò lónìí. Ẹgbẹ́ alábòsí ẹjẹ́ ìṣojú òpé ẹlẹ̀. Ó lọ bẹ̀rẹ̀ àbòsí. Ẹ bẹ̀rẹ̀ ṣù ti ètè. Ẹ bẹ̀rẹ̀ èké. Ẹ bẹ̀rẹ̀ gbẹ́bọ̀ọ̀nù. Ẹ bẹ̀rẹ̀ àjọnú ẹgbẹ́ yìí. Àjọ táwọn wa ń dánú ẹgbẹ́ yìí náà. 0913645652. Ó lọ ọ̀nà ìbà bí ìyẹ̀pẹ̀. Àmọ́ mo fẹ́ ká ìyẹn ọmọ ẹgbẹ́ ti ẹ̀bẹ̀rẹ̀ lónìí. Gbogbo ohun tó ń lọ gbogbo lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ tí ń lọ lórí social media yìí ìwọ́ lẹ́yìn ganu sí. Gbogbo kọ́mẹ̀ntì yìí ni mò ń rí o sì tí mò ń rí gbogbo ẹ̀. Ibo lẹ ti lu data yín tó pọ̀ jù láàrin ọ̀sẹ̀ azin ibo kí ló lé yín kìtìkìtì kàtàkàtà lórí social media this week. Oh, 0913655652. Oya, ẹjẹ́ ń gbé látàpá bí.

ọ̀pọ̀lọpọ̀ máa ń pè spider. Ìwọ́n tó bá máa ń wo sinimá Yorùbá dáadáa. Ó mọ òṣèrékùnrin yẹn ní tiẹ̀ náà múnú fíìmù dáadáa ráyè. Spider lọ sábà máa ń pè é. Ó ní ṣe rí òṣèrébìnrin tó yọ̀ sí Adésanya. Ó ní kì í ṣe tó yọ̀ sí lorúkọ rẹ̀ ń jẹ́ ìyóhun tó yọ̀ sí Adésanya. Ó lórúkọ tòun gangan ni tó yọ̀ sí. Ó ní ṣe rí tó yọ̀ sí Adésanya tá ó fi ká ló ń jẹ́. Ṣùgbọ́n tó wọ́n jẹ́ girlfriend òun lọ́dún náà lọ́hùn lásìkò táwọn kọ́ṣẹ́ lọ́wọ́ ọdún fa. Ọwọ́ máa ń fọwọ́kọ òun pé tó yọ̀ sí Adésanya. Pé kì í sorúkọ rẹ̀ gangan tó yọ̀ sí. Ẹ sì mọ̀ pé ibi tí bàdá yìí ti sọ̀rọ̀ yìí wọ́n máa ń fún wọn pẹpẹ súùpù gbóná jẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ táwọn tíátà bá ń yọ síra wọn lára pé bàbá ti fún yín pẹpẹ súùpù gbóná ẹ máa wíwìkúwì blọ́ọ̀gì yẹn interview yẹn ni wọ́n ń sọ. Torí interview yẹn àwọn tó bá ti ní guest àwọn òṣèré lọ́ máa ń gbé wá níbi interview tí mò ń sọ yìí wọ́n wà gbá àwọn òṣèré wá tó bá ti gbé wọn wá ara ohun tó fi máa ń ṣe wọ́n lálejò ń pẹpẹ sú aláta súẹ́súẹ́. Ṣùgbọ́n tó bá ti wá nútìsì pé gbogbo àwọn òṣèré táwọn blogger tí mò ń sọ yìí àwọn tí wọ́n máa ń ṣe fídíò fún wọn yìí gbogbo àwọn òṣèré tí wọ́n bá gbé wá gbogbo wọn ni wọ́n máa ń ju blockbuster lẹ̀ ìyún ni pé gbogbo wọn ni wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí òye èèyàn máa sọ bọ́ọ̀ta àwọn èèyàn wọ̀ pé síkìsì pé wọ́n ń po nǹkan kan mọ́ pẹpẹ súùpù tí àwọn aráabí tí ẹ máa ń lọ ń ṣe interview lọ́dọ̀ wọn tí wọ́n ń fún yín mu èmi ò lẹ́rìí yín lọ́wọ́ allegedly ni ipò ṣiṣẹ́ pé bí wọ́n bá ti wá fún yín pẹpẹ súùpù tán tó ń gbé máìkì sí lẹ́nu ẹ wà máa wá sọ wótòwótòwótò ihun tí òye ẹ sọ gan ẹ máa sọ èmi ò mọ̀ ń pa yín o allegedly ni àmọ́ ohun tèmi kọ̀ rí òun ni pé bọ̀dá ń sọ pé orúkọ tó yọ̀ sí Adésanya kọ́ ni tó yọ̀ sí tá ó fi ká ní ń jẹ́ àwọn làwọn ń jẹ́ tó yọ̀ sí ṣùgbọ́n ń gbà tó jẹ́ pé girlfriend àwọn ni lọ́dún náà lọ́hùn lọ́sẹ̀ ń pè ń tó yọ̀ sí àṣà ọ̀nà.

0: forúkọ mi pé kò sí ẹ lọdún náà lọ girlfriend mi.
1: Ẹ sùn sẹ́yìn díẹ̀ nítorí nẹ́tíwọ́ọ̀kì ń ṣe ségesège.
0: Tí o bá yé yín kó yé yín sìn.
2: Ex girlfriend yín ni
0: àtẹ. Ex ni kò ń ṣe ń sìn o.
2: Òun náà mo sọ mo ní ex girlfriend.
0: Ẹgbẹ́ ìfẹ́ wa ń gbà ẹ́ á. Òdòdó yẹn ó tí kì í gbà ẹ́. Tọ́ ẹgbẹ́ tọ́ bá máa pè wọ́ porúkọ ẹ̀ mọ́ Tóyọ̀sí ló ń pè Tóyọ̀sí Tóyọ̀sí. Wọ́n forúkọ mi pè. Kò sí ẹni. Tó wà ní Yorùbá movie industry nígbà yẹn tí ó mọ̀.
2: Lorúkọ yẹn sì ti mọ wọn lára.
0: Yes.
2: Kí ló wá fàjẹyìn àti wọ.
0: Ah, ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló bá sọ̀rọ̀ débi Rukavu. Ìfẹ́ wa mẹ́gàn gbà tí mo sọ fún yìí ní ọdún fà ó. Ó dọ́dọ̀ wa ní 1994. Ìfẹ́ yẹn pọ̀ gan-an ògógó pàápàá. Ọ̀gá mi Taiwo Azar ògógó ló máa ń rà. Tóyọ̀sí obìnrin. Kò fọlọ́run bá ṣe rí. Dé bá dán ọ. Gbogbo everybody lọ́mọ̀ pé.
1: Ṣé ẹjẹ́ kú ọ̀lápá ọbẹ̀ yẹn ẹyẹ báyìí ti rí rìsíìtì? Wọ́n ní ìnẹ́gọ̀ explain táyà. Ẹjẹ́ wọ comment section. Tọ́lá dàbí pé ẹ̀yin ẹgbẹ́ alábòsí kan wà tára yín kì í balẹ̀. Àbẹ́yìn náà ti jẹ pẹpẹ sùúrù palata ṣẹ́ṣẹ́. Ẹ wá máa wá sọ fún mi. Omi dẹ́ ìyọ́dẹ̀ yìí ni comment section for us again. Omi dẹ́ ìyọ́dẹ̀ yìí ni comment section for us again. Sẹ́yìn lẹ́ra dátà fún mi ni. Sẹ́yìn lẹ́ra dátà fún mi. Ó dá ẹjẹ́ comment section. Ṣé rí Jumi Pọ́ọ̀ṣì ó ní oríṣiríṣi ó jẹ́ kí ṣì yẹn háì yẹn pọ̀ wájú ẹ̀ so bẹ́mi náà ṣe kọ́ nù. Ẹnìkan ó pọkọ ẹ̀ ní CEO Beauty Crown òun ní àgbákọ́jam dandruff ìyún yé mi o. Igun snag wo nu. Abeg make nobody spread this week for me o. Ọ̀gá nìkan ni ọ̀gá wọn use this one trendy. Ó dá ẹ̀wọ̀ kọ́mẹ́sẹ̀sọ̀ yẹn kú ọkú ọkú mo ti wọbẹ̀ mo ti jáde ẹ̀jẹ̀ ń tẹ̀wájú o. Wọ́n ní Tóyọ̀ Tásí Àkọ́ ló ń jẹ́ Táfíkà ló ń jẹ́ orúkọ tàwọn. Bá Azao because tó bá wo gbogbo wọn ní gbogbo wa pátápátá Tóyọ̀ Sádé Sànyà la máa ń tí ì sí. Ṣé ohun tó ń fi orúkọ tí wọ́n sì ń jẹ ní tẹ́ bá lọ Google Tóyọ̀ Sádé Sànyà orúkọ tí ó gbé wá nù. How come tó fi wá jẹ́ pé orúkọ wọn kọ́ orúkọ boyfriend àtijọ́ ni? Wọ́n sì fi ń pè wọ́n wọ́n sì sọ pé 1994 àbí kí lọ́dá kọlẹ̀ kan wọ́n sì ṣe ń pè wọ́n 2026 a sì ń fọwọ́ kan pè wọ́n. Azao náà ṣé kò rẹ́yìn náà lójú ni? A ní láti investigate pepper soup yìí allegedly ẹjẹ́ ń tẹ̀wájú Adelebare celebrate gossip with Omidola Yinka Adewale Ayewa oya má fò tẹ̀wájú.

0: bukiraiti o sọrọ o ni ko si discipline mo le entertainment industry azao now iya ni seri leyin igba tawo discipline o se kini o fese nile lasiko tawo o ni lasiko yi bayi e wo e ma je nsoro ju
1: actors and people were really like dedicated to their jobs back then we had a lot of discipline
2: for decades she has been one of the most beloved faces in Nigerian cinema and her name remains anonymous
1: sometimes I'll go to location these days I'll see a lot of actors that are meant to be on set by 9-10 o'clock just strolling in by 2-3 the old Nollywood I'll tell you had the spice they were wonderful actors and people were really like dedicated to their jobs back then we had a lot of discipline
2: for decades
0: báyìí kò sí discipline mọ ẹni tó yẹ kó wọṣẹ kó wá bóyá 11 ló yẹ kí ó ya iṣẹ wọn ni yóò wá máa wá yanbo láago méjì ìyẹn lásìkò yìí báyìí ọni àsìkò táwọn alóúnjẹ ọmọ akíní kan wájú ọmọ apáyányán ò tó bẹẹ láti ṣe bẹẹ ẹ wò ó ẹjẹ ń tún kúrò lápá ibẹ yẹn o wọn tún ti fẹ bẹrẹ gba gbòòsì mí o ẹyin ẹgbẹ alábòsí ẹ má bá wọn dá sí o nítorí pé kí ni àwọn ìtakùn ẹsì ṣẹlí
3: balẹ.
0: Ok, ẹ má wọrí ẹ ṣì ní sùúrù erékeré yẹn gangan náà mo fẹ́ sọ bàbá ẹ ní sùúrù. Ṣé wá rí wọ́n ti wá bẹ̀rẹ̀ lórí ìtakùn tá a mọ̀ sí X Twitter tẹ́lẹ̀ rí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ o. Wọ́n gbé fọ́tò Tọ́pẹ́ Alábí wọ́n gbé dúró báyìí. Wọ́n wá gbé fọ́tò KYD Ultimate wọ́n gbé sẹ́gbẹ́ kejì wọ́n wá jọ yẹn papọ̀. Wọ́n wá ń sọ wípé kò sí olórin náà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní orin tó rinlẹ̀. I mean it songs àwọn orin tó gbajúmọ̀ tó milẹ̀ títí tó pọ̀ tó ti Tọ́pẹ́ Alábí. Èyí ò porúkọ ẹ̀ ní Adé Adé ló porúkọ rẹ̀ òun ló post kinní o. Àwọn kan wọn lọ ń dáhùn lọ ń dá rẹ̀ pé wípé fún gbogbo tí Tọ́pẹ́ Alábí bá ṣe orin kan tó jẹ́ banga ẹ̀mọ tó ń pè banga tó ṣe orin kan wọ́n ní K1D Ultimate máa ju mẹ́ta sílẹ̀. Wọ́n ti ń fi K1 wé Tọ́pẹ́ Alábí Azao olórin ẹ̀mí ń tọ́pẹ́ orífújì ń K1 ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ ó da ìyìn ò sáà sojú tèmi ẹ̀yìn ẹgbẹ́ alábòsí ìyìn ò sojú mi o ẹ̀jẹ̀ ń lọ polówó ọjà lórí ìtàdé dé báyìí celebrating gossip ẹ wo nígbà máa wá bá ẹ̀rí bébà máa wá cruise gbogbo nǹkan là á fi máa cruise we cruise ok ẹ jẹ́ lọ polówó ọjà kí n tó fẹ́ èbó pora mi lólè lórí ètò Adelebari celebrate gossip with Omidan Olayinka mo ń bọ̀.
4: Better be an iron and care. Be good for your body, shape you, yeah.
5: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitzin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.

0: Oye ọ̀dọ̀ wò ní àgbà? Ṣé gbogbo yín lè rántí àfáà Súnì ó ti gan pa? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ ìyálé àfáà Súnì ó ti gan pa àti wò ní àgbà? Àfáà Súnì ó ti gan pa, ó jáde síta. Ó ní ṣe rí ìjọ eléyìí tí wò ní àgbà ń kílẹ̀mù, ó ní bàbá àwọn ló ní ìjọ òun. Ó ní báwọn bá wá dé ìjọ òun, gbogbo alakalẹ̀ ìtàn tí ó fi hàn pé bàbá àwọn ló ní ìjọ yìí kò sí kankan tó wà nù ṣọ́ọ̀ṣì mọ́. Ó ní ẹ̀fẹ́ ní mọ̀ pé bàbá àwọn gan ló ní. Ó ní ṣe bẹ́ẹ̀ ni tó ní ṣọ́ọ̀ṣì, àwọn nǹkan kan àwọn bóyá bíi píkṣọ̀ rẹ̀ nǹkan nǹkan rẹ̀ gbọ́dọ̀ wà nínú ṣọ́ọ̀ṣì. Ó ní gbogbo ẹ̀pátá náà ti palẹ̀ mọ́. Ó ní gbogbo ìlànà ìsìn nínú òjò wọn ti yí padà. Ó ní bàbá àwọn ló sì níjọ yìí. Òun náà jáde ṣèṣì mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ọ̀rọ̀ àwọn P-square lásán. Ibi tó ṣe pé P-square Peter and Paul and Jude ṣe mọ̀ pé ohun tá a sọ lọ́sẹ̀ tó kọjá nù. Tí bọ́ nígbàdà Jude ló da àárín Peter and Paul rú àlẹ́jẹ́ dílé o. Ṣùgbọ́n Peter jáde ó ṣe part 1 part 2 part 2 ó fẹ́ dérí part 8 lèmi ti sinmi. Ìmọ̀ bò yóò tún kọjá part 8 o. Táwọn èèyàn fi ń sọ pé Jude ìsíkọ́tò ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́yún. Àwọn èèyàn àwọn fọ́tún láti tókè wọ́n fojú gbà á lórí ọ̀rọ̀ bọ̀dà Jude yìí náà. Àwọn náà bọ́ ta ló ń bá máa sọ̀rọ̀. Paul dey go up you dey go down. Paul dey go up you dey go down. Àwọn ayé sọ di skiti mọ̀ bọ́dà yìí lọ́wọ́ pé wọ́n ń sọ̀rọ̀ bá ń bí àgbàlagbà yìí nìkan mú sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà rí o. Lẹ́yìn ìgbà yẹn ló di pé gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní gba I can look away, I can look away. Àtàwọn táà mọ̀ jóná ṣàǹkọ́. Àtàwọn táà yẹ I can look away. Ó ti yé eyín ẹjẹ̀ ń kú ọ̀nbẹ. Iye ló ṣe ń yọjú lọ́wọ́. Àìtí ìyanjú ẹ̀tàn pé òkè ẹjẹ́ pọ̀ lórí ẹbí o. Kí wọ́n pe bọ̀dà Jude pé báwo ló ṣe á rí tẹ́bí ṣe á dàrú mọ́ bọ̀dà Jude lọ́wọ́. Báwo ló ṣe rí tí ìbejì wá di epo àìjírí láàrin ara àwọn méjèèjì. Bọ̀dà Jude báwo lè ṣe tolé lẹ́yìn ìgbà tí ìyá papòdà. Gbogbo yín láti ẹ̀ṣin ń kọ́ kọ́ẹ́ṣán ní àwọn sílẹ̀ tá a máa bèèrè lọ́wọ́ bọ̀dà Jude níbi ìpàdé mọ̀lẹ́bí láyìn mọ̀ wípé àwọn ajéwọlé náà wọn ò gbé kéèsì wọn déwájú wa o. Kéèsì ti pọ̀. Ẹ fẹ́ gbọ́ bó ṣe lọ ó yá.
1: Láyé ojú ayé bàbá gan ní ṣọ́ọ̀ṣì yẹn gangan. Bàbá gangan ló ní ṣọ́ọ̀ṣì yẹn.
2: Dádì yín.
1: Dádì ló ní ṣọ́ọ̀ṣì. And I was nípa orí ọ̀fẹ́ lọ́hùn láyé ojú ayé bàbá gan. Mo wà I was the one in charge even when bàbá was alive. Bẹ́ẹ̀ pé dádì wọn strong. Bá wọn bójú tó sọ. But one thing about me ni pé well, I don't know where I know the where I teach and I know the baby. I repeat to appear in the new film.

0: Asalamu alaikum. Isokan ki sebo ki sogun ijo afadura jago ninu Islam. O pe gbogbo eniyan si bi idanileko pataki. Bayi fi teya kapo ni gugu esin se. 2026 annual symposium. Eleyi ti mo waye le kan lodun. Todun ituti ko. Apejopo todun yi lo si apejuwe ife. Isokan ki sebo ki sogun ijo afadura jago ninu Islam. Ojo Saturday, ojo kedogun osu kejo odun yi. Doja Aba Central Mosque, Ibadan Oyo State. Se di ago mewa aro. Awon oniwasi ojo na ni Fadilat Sheikh Toliat Olusina Ayilara Keji. PhD Imam agba fun gbogbo ilu Ogbomoso pelu akori wa si ibi ayede duro kilo na ayo eni keji ni Khalifa Sheikh Alhaji Abdul Wahid Adio Badruddin Imam agba to tun je missionary fun gbogbo ojo Samsudin Ali Islamia Association pelu akori wa si ona lati di ayo Olorun awon baba ojo na ti alejo pataki Alhaji Daud Bakatu Oladi Damak are muslimi ile Yoruba Edo ati Delta Alhaji Kosim Olayiwola Osupa Adini ile Ibadan ati Alhaji Sheikh Abu Sharif lati Ilorin gbogbo eniyan la pe o
1: Bọ̀ sórí ètò àdélébáre celebrity gossip. Ẹ wọ̀ lórí ètò àdélébáre celebrity gossip. Ẹ tí wọ́n bá ṣe máa ń ṣe ẹ̀yìn náà ó ṣe kí ni ẹ ganu sí ẹ yọṣù ti ètè wá ṣùgbọ́n kó tó wá di wípé a wà lọ sí abala tí ẹ ó ti ṣe bẹ́ẹ̀ ganu sí ètò yìí. Ẹ ti mọ̀ bí ó ṣe bó ṣe lọ lé ọ̀sẹ̀ tá a wà yìí ṣùgbọ́n kí n tó máa yànnàná abala ẹ jẹ́ ń tó sáré ṣe báyìí mò ń bọ̀.

láti ṣe ìdápadà bẹ́ẹ̀ ṣe ń bá wa rajà nípa jíjẹ́ ìgbóhùn mọ́tò ọkọ̀ kóropé ẹ fi máa tàwọn ọjà yín pẹ̀lú SUVG ó ti wà nílẹ̀ fún gbogbo distributors ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá ṣe ń bá wa rajà tẹ́ sì ń tajà wa tó lẹ́sẹ̀ ní àǹfààní àti jẹ̀bùn kóropé àti jeep SUV ẹ ti mọ iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe ìpara jimpori gẹ́gẹ́ bí ṣe wa bá ṣe máa ń ṣe lọ́dọọdún do more sales reward láti iléeṣẹ́ tó ń ṣe jimpori jáde ẹ̀bùn pàtàkì tún wà fún best distributor of the year o lè pè wá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí 08120879930 tàbí 08120879931 iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe jimpori lórísun ẹwà fún gbogbo ènìyàn àlàyé àti àsọyépọ̀ ń bẹ o.

ẹ máa fi lè máa dágbére lórí ètò yìí gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe bẹ́ẹ̀ kí gbogbo òṣèré kú ìpapòdà tèmítọ́pẹ́ ọ̀ṣọ́bà tí n bá ní mẹ́nuba lórí ètò lónìí ẹ rí wípé gbogbo tó rọ̀ mọ́ ikú arábìnrin yìí ó lọ fà á ó dẹ̀ tún ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni ìṣe ní mẹ́nuba ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ẹni tó kú ti kú bí orin sàùtì ẹni tó lọ ti lọ ló fi jẹ́ pé ohun tá kọ̀ máa sọ náà ni pé kọlọ́run kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere kò sí bá a ṣe fẹ́ pariwo gbogbo kinní kan mọ̀ ń pa ẹ̀ kinní kan ò mọ̀ ń pa ẹ̀ tá a fẹ́ fi dé ẹni tó ti kú tá a fẹ́ fi dá padà ohun tá a máa gbàdúrà náà ni pé orin sàùtì ni ẹni tó kú ti kú ẹni tó lọ ti lọ kọlọ́run kó bá wa ṣe kinní tẹ̀ sáfẹ́fẹ́ rere òun náà ni pé káwa tó kù náà ká máa lajú wálẹ̀ kí ẹbí sì máa dìrọ̀ mọ́ ọmọ wọn ẹ mọ̀ rí ọmọ tẹ́ ẹbí ẹ bá ti rí pé ọmọ yìí ti ń

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Kwara fohùn lédè lẹ́yìn ìgbà àtakò àwọn ológun tuntun sọ̀wọ́ sí ìpínlẹ̀ yìí. Wọ́n ètò ìdìbò tí wọ́n lò ti balẹ̀ sí ìlú Òṣogbo ṣàgètìwò tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí. Ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tán ìjínigbé tó wáyé ìjọ àbílẹ̀ oríire ti bẹ̀rẹ̀ ìjókòó. Ní ilé òkèrè, ìjọba ilẹ̀ Tánládé ti fi òfin de fífún àwọn èèyàn ní àṣẹ tuntun láti máa gbé ìbọn. Àjọ NFF ti tọrọ àforíjì lọ́wọ́ Ààrẹ Tinubu. Àwọn ọmọ ilẹ̀ yìí lẹ́yìn ìgbà tó yẹ wọ Kélà Kòkò Fákọ́ǹsì kúrò nínú ìdíje WAFCON tó ń wọ lọ́wọ́ ní ilẹ̀ Morocco. Ẹ̀kúrọ̀lẹ̀ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rèé láti Kẹ́hìndé Amọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yìí ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wa ní Diamond 887 FM. Kúrò náà bọ̀ lẹ́yìn sí ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ni mọ̀lá ṣé o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá ta ni mọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da. Ó nìkan kọ́ ni yóò jèrè ẹ, bẹ́ẹ̀ sì ni ilé ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jà gbàgbé pé àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára. Káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
6: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Kwara. Ìjọba ìpínlẹ̀ yìí ti fohùn lédè bó ṣe kó sọ̀wọ́ àwọn ọmọ ológun sí ìlú Òmùaran tó jẹ́ eléré ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu láti di pé wọ́n ṣe eégún ẹ̀yìn àwọn ajínigbé akógunjàlú àti àwọn ọ̀daràn mìíràn tó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ yìí. Gómìnà Abraham Abdulrazak ṣàlàyé fáwọn oníròyìn níbi ìyẹn fada àwọn ọmọ ológun nígbà tó kó sọ̀wọ́ àwọn ọmọ ológun ọ̀hún. Gómìnà ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ààbò tó ń kojú ìpínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí gómìnà ṣe wí ìgbésẹ̀ náà, ó ní ìfarajìn ìjọba láti dáàbò bo àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Kwara ṣàlàyé ìgbésẹ̀ náà wípé àwọn ọmọ ológun tó wà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ yìí ni wọ́n kò lọ sí agbègbè bòde ṣáájú. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ ọmọ òye fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú Accord Party Adémọlá Adélékè ṣàlàyé pé ẹrú bá òun lórí àhesọ ọ̀rọ̀ àtìlẹ́yìn àpọ̀lẹ̀ yìí àti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC fún alátakò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ló ta wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Bí a tó kópa lórí ètò kan tó wáyé lónìí, Adélékè ṣàlàyé pé ẹrú bọ́dọ̀ òun papọ̀ yóò ṣetán láti kojú àwọn gómìnà tó ṣàlàyé pé wọ́n ṣe ìpolongo fún alátakò rẹ̀. Ó tẹnumọ́ wípé bí àwọn gómìnà ṣe wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò túmọ̀ wípé yóò sọ ibi tí ètò ìdìbò yóò lọ. Gẹ́gẹ́ bí òṣèlú tẹ̀síwájú pé ọgọ́rọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC oníwájú rẹ̀. Ó tẹnumọ́ wípé bó ṣe wà nípínlẹ̀ Ọ̀ṣun kò túmọ̀ sí wípé yóò jẹ́ kí alátakò rẹ̀ kó rí ìbò sí. Síbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ohun ètò ìdìbò ṣoṣo ti balẹ̀ sí ìlú Òṣogbo ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tán ti yan gómìnà ní ìjọ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí. Bí àjọ tó dìbò lẹ̀ yìí INEC ṣe ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ Sani Abacha ò ní wọ́n mú láàrin àwọn ọ̀dọ́ tó ń sinú ìlú tí wọ́n tó 1,000 ní ìpínlẹ̀ ọ̀hún. Pèsè lédè bí àjọ INEC ṣe ṣàlàyé wípé wọ́n ti ń gbáradì fẹ́tọ̀ ìdìbò náà. Ìgbésẹ̀ ló ti wáyé lẹ́yìn ìgbà tán ti kọ́lédè àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n dédé ẹ̀ ní 1,000 àti ààbọ̀ ṣọwọ́ sí tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún. Akọ̀wé ọ̀rọ̀ ròyìn sí alága àpapọ̀ àjọ INEC Adédayọ̀ Òkẹ́tọ́lá ṣàlàyé fáwọn oníròyìn ipe igbese na oni won gbe won fun won lede mo se gbaradi fun eto dibo won oketela tenumo ipe ohun le so ni pato eya awon ti won mu sesani baja ninu awon odo won ton sin ilu ti won to egberun lona ti won to egberun lona ogban ni ipinle osun ni ipinle oyo ijoba ipinle oyo ti kesi awon eyan kan se iranwo fun igbimo ni wadi ti won gbe kale ade tanawadi isele ijinigbe awon akeko ati oluko to waye juba bile orire ni ipinle oyo ati jade kan to lede ni oju takun ijoba ipinle oyo fi die mo le pe gbese na ni won gbe lati je ki won le wa ona bayo papa julo lodi isele to waye ohun ojoko awon oluko akeko nigbekun ni ijoba ibile orire ke ijoba se wi won ti fe tan nawadi bi se to lede latowo awon ologun nigba ti won se ikolu ohun ati leyin ikolu na ijoba kesi awon ara ilu kan se iranwo fun egbimo pa pa julo kan lo siwaju won won se bere iwadi ijoba ipinle oyo tanmo ko igbese na oni lati mo okun fa sele ohun ati lati mo igbese to lede latowo mo ase labo leyin ikolu na olori ilegbimo asofin agba ile yitori senator Muhammad Ali Ndume ti gbesuba wa bade ranse si are Ibrahim Tinubu bo se buwolu afikun owo osu awon sise omologun lorilede yi Ndume o fi igba kan je alaga igbimo te ko tulegbimo asofin agba le si lori oro omologun saraye pe igbese na ke ko to papa julo o se koroya fun omologun bo se gbianju ade se egun eyin awon agbesumo mi awon akogunjalo atawon ikolu miran to lede lori oro abo lori lede yi ayon si to koja oni obowolu afikun owo osu fun awon mo ologun won ti won to egberun ona alota lenigba o si gbera so bere lati osu to nbo nigba to so lori igbese na Ndume tanu mo pe afikun awon lo waye leyin igba ti are Tinubu se idasile buba awon mo ologun si o fi die mule pe are oni o farajin fun igbonjo awon ologun asegun ipinjeto abo to nkoju ile yi iroyin agbaye na ni amuwasi ti gboyin lati kan da mode 3.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimiran pe yi alo si ile okere telandi egbese lati mu adekude ba ibon tawon yan lo ni ile ohun lekan si akin pe eku ikale
7: e darapo mo wa ni idakun kai lujarawa idakun ibadore Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: e ka bo pada iroyin agbaye na ni amuwa se ti gboyin lati kan Diamond 3.7 to wa ni lorin ni ipinle Kwara nile oke telani ti bere igbese ati pe o karo na lati ma fun awon eyan niwe ase lati niban asase kan to asu to koja ati omodun menira ti ja okan mi awon eyan mega osi to para re ni bayi ijoba salaye pe awon eyan to niban oniban won gboro gbosi ta gbangba ile Thailand lo ni awon eyan ti won le ni million 10 to ni iban ni ile ohun igbese na nigba to fun lede olotu ijoba ile Thailand anutin chafirakwas seleri kan se tasi pepe se akin lati fi age nkan lati sagere si ase ohun olotu ijoba ohun saraye bi pe igbese na ni won gbe ijoba se won na bayo si ogoro ibon to wa lowo awon eyan ni ile na sibe ni ele okere South Africa ti bere wadi e latari bi awon afurasi awakusa lona ti o bofimu sagbere faye nigba ti won so kusa dawo ni ile na oyen mejo lo fara kasha ogoro awon eyan ti won ti mo lo se se ko ti a si abebe ti wa kusa ohun nigba to n fohun lede adari ile ise olopa ni agbegbe ohun lieutenant general Octo Adams nigba to se abewo sibe loni salaye pe ibe oni won ti wa kusa platinum ati awon kan miran won fe die mole pe awon are ton wa tele soto oni won wa kusa ni agbegbe ohun Adams tana ke meta ra awon eyan fara kasa oni won ti fun won sile lati ile iwosan amo nigba won ti wa amo olopa mo se bere wadi lori oro ohun ni abala iroyin oro kowo eye ti won ta agba epo lo tun won si loni pelu bi ireti pe won pada si ori odo to o mo si tin fori sopon laarin ile America ati ile Iran ire ti wa kigbe se na o le fa o won gogo oja ile megeji ti ko jale lati le pon fenu ko lori gba ti won si odo Trace of Hormuz ohun ni abala iroyin awon amulodun o sere bi ni omo eleyi to yin Abraham mo ti fohun lede leyin gba ti ere re o fa sabi anti de apewawo ni ile jani ina foran kan to fi lede ogoro awon eyan lo tan gba lati wa wo ere re ohun nigba to so wa lojo po Instagram re Abraham salaye pe Olorun nikan ni o le serun kan ba su dupe lowo awon eyan ile jani Abraham o le awin so arewi si lori igbese to lede ohun ni ile jani labala iroyin ere daraya agene fe to da furiji lowo arele ye bola tinubu ati ogoro awon mole ye bi ko fako se jakuro ni ije wafcon to lowo ni ile morocco are nff ramu gozoro to da furiji loruko ajo hun o talaye toro afuriji lowo gbogbo awon mo ile chin se de kan to bo loni gozo tenumo pe o je to ninu je ipe ogoro awon mole ye onu wa jakule ileje ohun to lo lowo ni le morocco ege bo sa pele yi lo sati leyin la fun iko vacancy amo iko ohun oni o fidi re inu ileje ohun to lo lowo ni le morocco iko kasna united kede ipapoda agba bolu re ozo chine di o tagbere faye nigba to ngba bolu loni ojo segun iko re won kede ni oju itagun ilere Facebook latowo igimo oro royin iko agbabolu Kasna United agbabolu ohun nu kopa nigba ti gbon wa ko ni oni ojo segun ilere sore pelu iko ranga tornadoes papa isere Muhammadu diko ni lu Kastina ozom lo darapo mo iko Kastina lati inu ko agbabolu Kano Pillars ozo won gbe digbadigba lo si lewosan iku re oni won ti filede okunfa iku ohun to le kan si awon koko na re ijoba ipinle Kwara ti fohun lede leyin gba tanko awon mo ologun sowo se ipinle yi ni ipinle osun akafun kan ti ko sowo awon kan ti won lo ninu eto idibo gomina to wa yi lopin ose yi ni ipinle osun ni ipinle oyo wa so fun yin pe igbimo tan gbe kale lati tan na wadi ijinigbe ni ipinle oyo ti bere joko ilo ke talare ti bere gbese ayo ka ronan lati ma fa awon eyan ni iwe ase lati niban ni ile na la ko tan nff tora furiji lowo are tinubu amole e if ka fa ko si ja kuro ninu edije wafcon ton lo lowo ni ile morocco n 79 o Nigeria se eto dibo are akoko re leyin sejoba awon mo logun to dibo ohun ona won kere pe so sagari lo bori inu eto dibo na to egilo pin royin ohun abiodun akinwumi ni lo tudo yin taiwo adeyemi lo tu to ka se ti gboyin oko la fun agbaye wa ni kan diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara o daro

0: mo gbadura fun enikan bayi lo luwa wi o
1: Jesus
0: bayi ni wo ni so
1: Jesus
0: gbogbo iwo to nla iko wo koja
1: Jesus
0: are mi si obi wo ni
1: sir
0: sami to le
1: Jesus
0: lo ruko Jesus iko wo di adun
1: ha mi Jesus
0: iko wo di adun
1: ha mi Jesus
0: iko wo di adun
1: ha mi Jesus
0: o yo nla iko wo koja lori ise
1: Jesus
0: o yo nla iko wo koja lori dile bo yo nla iko wo koja lori ago are bo yo nla iko wo koja lori ati na ati lo mo so aso tele
1: Jesus
0: o gbogbo ta nfi iko ro pe
1: Jesus
0: o gbogbo ta nfi iko ro pe
1: Jesus
0: o gbogbo ta nfi iko ro pe
1: Jesus
0: to ba ti sami o ya o di adun
1: ha mi Jesus
0: to ba ti sami o ya o di adun
1: ha mi Jesus
0: to ba ti sami o ya o di adun
1: ha mi Jesus
0: mo so aso tele
1: Jesus
0: gege ba se fi ran mi
1: sir
0: mo so aso tele
1: Jesus
0: bayi lo luwa wi
1: Jesus
0: bayi ni wo ni so
1: Jesus
0: ikoro to la ko jase mo ni o di adun
1: mi Jesus
0: se loluwa se
1: amen
0: ko yi pada
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: kini so luwa ni ke fi ba awon eniyan soro
1: sir
0: oluwa ni ki so olorun ti an pe mi ikoro aye re o di adun
1: mi Jesus
0: ikoro aye re se kini
1: o di
0: adun gbo mi oruko mi ni prophet Solomon Adeoye lati ni ijo lasepe alasepe revival center nibo ni alasepe wa ni ilu Ilorin nibo ni ilu Ilorin ni ilu Eyenkorin enikan ni nibo ni Eyenkorin wa gbogbo eniyan gbo ti o ba ti deje ra limit to ba ti lo nlo Eyenkorin ko sawo ni moto ti o mo be to ba ti wa de ilepo kan tan pe ni le palikad ni ilu Eyenkorin iya me kan wa ni waju le palikad wo pe ni yana pata ti wo ba ti de yana pata so wi pe lo si ni jo alasepe ago mesan la ro la ni program si ago meji la osan 9 a.m. to 12 p.m. ola ma ni agbara ola ma ni agbara mo se n bo latori oke ni mo se de latori oke ni bo mi oluwa re mi si gbogbo eyan ola yen ma le gan awon kan like awon kan gbo mi won like koro koja orisirisi ona nothing like koro koja elomi lori ise re ise re lo dede oni shops gbo oja oya oni shop gbogbo oja lo ti expire mo lori nigba ti o ni customer to ma wa patronize Hello me, ninu ile lo tin like oro koja. Hello me, ago are aisan lo nse. Hello me, ninu igbeyawo. Hello me ti wa ninu igbeyawo for the past 7-10 years. Ko ti ro mo gbejo. Mo so aso tele. O gbogbo ta n pe ni ikoro. Ni o mo boya wa sa mi. O di adun. O di adun. O di adun. In the name of Jesus.
1: Amen.
0: Ninu Bibeli. Ninu ti mo fe ka fun wa. Exodus chapter 15. Exodus chapter 15. Lati first number 22. Bíbélì sọ pé bẹ́ẹ̀ ni Mose mú Israel jáde láti òkun pupa wá. Wọ́n sì jáde lọ sí ijù Súrì. Wọ́n sì lọ ní ìrìn ọjọ́ mẹ́ta ní ijù náà. Wọ́n kò sì rí omi. Wọ́n kò rí kíni?
1: Omi.
0: Wọ́n kò rí omi. First number 23. Bíbélì ni nígbà tí wọ́n dé Mara, wọ́n kò lè mu nínú omi Mara nítorí tí ó kọrò. Nígbà bíbélì sọ pé nígbà tí wọ́n jáde kúrò ní Egypti tí wọ́n la òkun pupa kọjá. Bíbélì sọ pé Mose àti àwọn ọmọ Israẹli ebi ń pa wọn ògbẹ́dẹ̀ ń gbẹ wọn ṣùgbọ́n wọn kò rí omi nítorí aṣálẹ̀ ni wọ́n wá dé ìlú kan tá à ń pè ní Mara bíbélì sọ pé wọ́n rómi ní Mara ṣùgbọ́n wọn ò lè mu omi náà kí nìdí tí wọ́n fi lè mu omi náà bíbélì sọ wípé omi Mara sí kí ni omi yẹn kọrò yẹmi gbọ́ gbogbo ènìyàn nígbà tí ọlọ́run bá ṣe tán kí là ń pè ní adùn nígbà tí ìkorò yẹn bá di adùn nígbà tí ìkorò yẹn bá di adùn ó jẹ́ deep spiritual joy comfort fulfillment of expectation through divine connection ìyẹn tó ṣe pé nígbà tí ọlọ́run bá sọ ìbànújẹ́ yẹn di ayọ̀ nígbà tí ọlọ́run bá sọ ẹkún yẹn di ẹ̀rín nígbà tí ọlọ́run bá nu omi jẹ́ nìyẹn nù ó nu omi jẹ́ mi nù pátápátá ó nu omi jẹ́ mi nù pátápátá ẹnìkan sàmì èmi sọ̀rọ̀ bíi wòlíì ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ọlọ́run nu omi jẹ́ rẹ̀
1: nù
0: ọlọ́run nu omi jẹ́ rẹ̀
1: nù
0: ọlọ́run nu omi jẹ́ rẹ̀
1: nù
0: bíbélì ní odidi ọjọ́ mẹ́ta gbáko ni àwọn ọmọ ìsírẹ́lì náà fi rìn ìrìn àjò odidi ọjọ́ mẹ́lòó odidi ọjọ́ mẹ́ta nígbà tí bọ́ọ̀ ni yóò ṣe rìn fún ọjọ́ mẹ́ta sà tí ebi ò ní pa tí òǹgbì ò ní gbẹ kò rọrùn sà ẹ má jẹ nǹkan yín sà àánú ni o bíbélì sọ pé mose àti àwọn ọmọ ìsírẹ́lì nígbà. nígbà tí wọ́n la òkun pupa já wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn fún complete good three days odidi ọjọ́ mẹ́ta wọn kò sì rí oúnjẹ bẹ́ẹ̀ ni wọn kò ṣe kíní wọn kò rí omi bó títọ́ yìí nígbà tó tún wá dé ìlú kan tí wọ́n tún ti rí omi tí inú wọn ti dùn tí ọkàn wọn ti balẹ̀ wípé olúwa ṣe o àwọn ti ṣe kíní àwọn ti rí omi bíbélì sọ wípé omi tá tún rí nílùú náà ó tún jẹ́ omi tó ṣe kíní ó tún jẹ́ omi tó kòrò bó títọ́ yìí nígbà tí ebi ń pa wọn nígbà tí òbẹ́ ń gbẹ wọn bíbélì ni wọn sunkún lọ bá mósè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi ìwọ náà ti ń sunkún wípé ọdún yìí mọ̀ tún ti ń lọ ọdún yìí mọ̀ tún ti ń parí lọ ọdún yìí mọ̀ tún ti ń lọ 2026 mọ̀ tún ti ń parí kò mọ̀ sí ìmúṣẹ kankan 2026 mọ̀ tún ti ń parí kò mọ̀ sí achievement kankan 2026 mọ̀ tún ti ń lọ kò mọ̀ sí nǹkan kan tó lè tọ́ka sí olúwa ní kí n sọ fún mi pé mi ò mọ̀ bóyá wàá sà mí mi ò mọ̀ bóyá wàá sà mí mi ò mọ̀ bóyá wàá sà mí lọ́sù yìí ọlọ́mà yà ọ́ lẹ́nu ọlọ́mà yà ọ́ lẹ́nu ọlọ́mà yà ọ́ lẹ́nu ọlọ́mà yà ọ́ lẹ́nu ẹkọ rẹ máa dẹ̀rù ìkọrò rẹ máa di àgùn mo ló máa di àgùn mo ló máa di àgùn mo ló máa di àgùn mo ló máa di àgùn. Tí ẹ̀mí bá wà ìrètí wà sà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bí àwọn mẹ́sẹ́lì ṣe sunkún lọ bá Mósè. Wípé odidi ọjọ́ mẹ́ta gbáko la fi rìn. A kò sì rí oúnjẹ. Bẹ́ẹ̀ ni a kò sì rí omi pa ọ̀mù. Yẹ́mi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà ń sunkún báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń banújẹ́
1: báyìí.
0: Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń ronú
1: báyìí.
0: Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń kérora báyìí. Tí o sí nkankan tó lè tọ́ka sí am I talking to you ọ̀pọ̀lọpọ̀ tún ti ń mí kalẹ̀ báyìí bí ọdún yìí tún ti ṣe kí ni
1: ó
0: tún ti ń lọ olúwa ni kí n sọ fún ọ tí ẹ̀mí bá wà ìrètí wà sáàtì má give up amen
1: amen
0: sáàtì má give up ó possible gbogbo ènìyàn gbọ́ ó possible kò ti sa gbogbo ipá tó lè sà. Ó possible kó ti gba gbogbo àdúrà tó mọ̀ gbà látẹ̀yìnwá. Ọ̀la yìí máa yàtọ̀.
1: Amen.
0: Amen. Ọ̀la máa yàtọ̀ lálásẹ̀fẹ́. Ó possible kó ti gba gbogbo àwẹ̀ tó lè gbà. Ó possible kó ti kẹ́ kó ti kígbe kó ti pariwo kó ti sunkún sọ́nà lẹ́yìn sọ́nà lẹ́yìn kó ti sunkún sí ọlọ́run látẹ̀yìnwá. Ó possible kó ti kó ti try gbogbo tó lè try. Àmọ́ tọ́kí tún
1: yìí
0: olúwa ní kí n sọ fún ọ wípé tí ẹ̀mí bá wà ìrètí
1: wà.
0: Àmọ́ tọ́kí tún
1: yìí
0: àwọn ọmọ ìṣẹ́ yìí ó nọ́mà
1: sà.
0: Ó nọ́mà kí yẹn kígbe. Ó nọ́mà kí yẹn pariwo. Àwọn ọmọ ìṣẹ́lì náà pariwo sí Mósè. Wípé ebi ń pa wà. Ọ̀fun gbẹ wá. Àmọ́ tọ́kí tún
1: yìí.
0: Because wọ́n mọ̀ wípé ó lè gbà wọn. Ó ní wòlíì ó lẹni tí a lò fún ìdáǹde wọn láti mú wọn kúrò ní ìgbèkùn láti mú wọn kúrò nínú àhámọ́. Wọ́n jẹ́ sunkún lọ́ba. Wọ́n ní ẹni tó tó nígbà láti kí ni là ń sábà. Ẹni tó tó nígbà là ń tọ̀ lọ. Wọ́n sọ Mósè lọ. Ìwọ náà ti tọ ọlọ́nà ó ti ọ̀pọ̀lọpọ̀ ti gun oríṣiríṣi orí òkè
1: ni
0: ọ̀pọ̀lọpọ̀ ti gun ọ̀pọ̀lọpọ̀ orí
1: òkè
0: ọ̀pọ̀lọpọ̀ ti lọ different
1: churches
0: ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà wo ni ìtàlẹ̀ omi ní lórí phone yóò tó 101 prophet number 1 prophet number 2 prophet number 3 títí dé 101 olúwa ní kí n sọ fún ọ wípé ní ọ̀la ní ọ̀la yẹ́sà kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí ò lóbìn ìbànújẹ yẹn ó ní ìbẹ̀rẹ̀ ó lópin. Ẹ wo àwọn paracetamol tá a máa ń lò. Ẹ wo àwọn fensic àwọn booster tó rí bá ń fọyàn. Wọ́n á kọ manufacturing dates. Wọ́n á dẹ̀ kọ expiring dates. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo tó bá ti ní ìbẹ̀rẹ̀ ó ní òpin. Gbogbo tó bá ti ní ọjọ́ tó manufacture ó ti ní ọjọ́ tó máa expire. Ogun rẹ̀ ní ọjọ́ tí ọ̀tá fi síbẹ̀. Amen. Kí wá ní ìdí tí olúwa fi ní kí n pe gbogbo èèyàn sí iṣẹ́ ìrẹsẹ̀ tó la. Olúwa sọ wípé ogun tó ń ja yẹn láláṣẹ pé lọ́la ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: Ogun yẹn máa expire.
1: Àmì Jésù.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ní ọ̀la.
1: Yẹ́sà.
0: Tó o bá fẹ́ jẹ́ kí ìkorò di adùn. Tó o bá fẹ́ jẹ́ kí ogun tó ń jà ọ́. Tó o bá fẹ́ kó expire.
1: Yẹ́sà.
0: Olúwa ní kó mọ bọ̀ pẹ̀lú ìgbàgbọ́.
1: Yẹ́sà.
0: Àmọ́ tọ́kí tú.
1: Yẹ́sà.
0: Olúwa ní kó mọ bọ̀ pẹ̀lú kíni.
1: Pẹ̀lú ìgbàgbọ́.
0: Oluwa ni ma bo pelu idagbo re. Ewo Hebrew chapter 11 verse 1. Oni inje idagbo ni dani loju ohun ti a nreti. Inje ri ohun ti a ko ri. Iye tumo si wipe oni idagbo ni dani loju ohun ta nreti. What we are expecting. Oni inje ri ohun ti a ko ti ri. What we have not seen. So ko to ba fe gba iyanu lota to ba de fe je ki ikoro yen ko di adu Oluwa ni ma bo pelu igbagbo. Am I talking to somebody? Ni ago mesan la ro la eni ko mo so wi pe ah ohun gbagbo wi pe ogun aye ohun ma expire lola sugbon ni bologun yen ti fe expire ala se pe ni sir.
2: Yes sir.
0: Mami ala se pe ni ma
2: sir
0: ni bo wa ni ala se pe wa anywhere to tin gbo mi ti iwo ba ti deje ri alimi.
2: Yes sir.
0: O n bo lati Olorun sogo. O n bo lati Sadam.
2: Yes sir.
0: O n bo lati Ofagara.
2: Yes sir.
0: O n bo lati Somi. O n bo lati Taiwo. Anywhere to ba tin bo to ba ti deje ri alimi so wi pe lo si eye nkan mi to ba ti di eye nkan mi wa ma wo round about eye nkan mi lo ke bayi won pe lepo kan ni le palikari
2: card
0: to ba ti drop ni le palika
2: yes sir.
0: O better still so wi pe o lo iyana apata le yen kon
2: yes sir.
0: To ba ti de iyana apata so wi pe ala se pe lo lo ala se pe o pe meji
2: yes
0: mo de gbo wi pe won lawon kan wa to je pe tan ba ti de iyana apata yen
2: yes sir.
0: Tan ba ti ala se pe lawon lo awon ti won ni agbara ti gbo okada ti won lowo okada lowo nitori pe ko jina si titi to ba lowo okada o better ti o ba so wo okada ala se pe jina si titi yoruba ma n pe we kan wi pe abiri ona ki sina o se mi lanu pe mo gbo pe won lawon mi won ati rin won ati damu lo jina won o ni le bere lowo awon eyan wi pe jo ala se pe mo lo so won ni elomi ati ti fe pari gan kelomi to get ona ala se pe o den se bi to jina ko so o better abere ona ki sina bere ona close mouth is a close destiny ko sese bi ko ni atadi ejo mo la la se pe mi o ejuwe fun mi mami ejo mo la la se pe mi o ibo lo wa ejuwe fun mi to ba ti de iyana pata ni eyan kon ni iwo so wi pe inu ijo ala se pe lo lo o better wa na won babo lokada ni junction to ba luwo kada ko jina ato sa ti make sure ko bere ago melo ni oluwa fe sise ni ola ago mesan laaro amen
2: amen
0: ago mesan laaro la si ago mejila osan 9 a.m. to 12 p.m. mo tun wa ni iroyin ayo kan for everybody.
2: Yes sir.
0: Awon kan ma n pe mi after program igbe daddy ese be la won si sawon le wa eh gbogbo eyan pata lọlọrun pe
2: be ni
0: amen
2: amen
0: to ba sa ti gbagbo ninu olorun
2: sir
0: to ba ti ni gbagbo wi pe olorun lo le sun gbogbo to ba ti ni gbagbo ninu olorun pe olorun lo da o
2: yes sir
0: to ba si ti je eniyan ma bo ni ola gbogbo eyan gbogbo ese tọwọ ko ma se iwo ma bo wo bona ti o ma ba fe to ba fe differentiate wa nipa ese ni ojo ojo ba mo ro sori awa kan ko ba mo ro sori awon kan ori gbogbo eyan ni ojo
2: ro si
0: gbogbo eyan ni orun pa
2: be ni
0: gbogbo eyan ni ojo pa
2: iyan
0: tumo si wi pe lodo lo
2: kan
0: ni wa we are one
2: yes sir
0: so ma bo la ro la bo oluwa so pe to ba fe je ki ko re di adun si ni mo pe number 1 o gudo ni igbagbo First second chronicle chapter 20 verse 20 second chronicle 20 only egbagbo ni wugo abi
2: yes sir
0: only believe in your prophet am I talking to you
2: yes sir
0: only you must believe in the Lord and also in his prophet yes. To be established so that what I may see ese mule only go long go ko de gba woli egbo mo bo pelu igbagbo to ba nbo lola to ba ti wa pelu iye meji it is a pity
2: yes
0: to ba pelu igbagbo de to ba nbo mo ni lokan wi pe woli lo wa ba
2: be ni
0: gbagbo wi pe olorun to pe woli lo wa ba
2: be ni sir
0: nipori ofi olorun mo n pari program lola bayi mo tun ko lorin niyan
2: lo
0: lo lo like
2: yes.
0: Are you getting me
2: yes,
0: so iwo gbagbo ki se wi pe mo fe wa di pastor mo fe wa di prophet Solomon no ni gbagbo ninu ona ko de ma bo then kini number 2 to ba fe je ki ikoro re ko di adun mo te so mo so meni ke ma deni kan so mo ro ke loni loni loni loni mo ni opolopo to nda mu loni opolopo to nla kaka ko si ti eniyan wa ti o si lowo enikan
1: amen
0: amen se ki sa ni so so tele Bo ba ti sami
1: Yesu
0: gbogbo eni to sami
1: Yesu
0: gbogbo eni to sami
1: Yesu
0: gbogbo eni to sami
1: Yesu
0: o to di Saturday
1: Yesu
0: wa pade yanju
1: ah ni Yesu
0: wa pade yanju
1: ah ni Yesu
0: wa pade yanju
1: ah ni Yesu
0: wa pade yanju
1: ah ni Yesu
0: mo ni wa pade yanju
1: ah ni Yesu
0: ko si ti eniyan wa sa
1: beni
0: ko si ti eniyan bebe fun
1: oh yes
0: ti o si lowo enikan
1: oh yes
0: ojo ti eyan ba pade right people ojo ti eyan ba pade right men
1: yes sir
0: eh ojo yen ni ikoro ma di
1: address
0: am I talking to somebody
1: yes sir
0: idi niyan ti oluwa fi ni ka ma bo a de ni ise pataki kan ta fe se lola pelu iyo yo ti to bi ose melo kan bayi ti iyo yen ti wa lori pepe be ni abi be ko ba
1: ni
0: awon ma la se pe tan gbo mi bayi àwọn náà ti máa testify
1: sí sọ
0: ìyọ yẹn sì wà lórí ọta
1: bí ó ṣe tó rẹ
0: ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọ̀la lolúwa ní kápin
1: àdé
0: kí n gbowó lọ́wọ́ anybody ní gbowó ọ̀fẹ́ la máa pín ìyọ yẹn ṣùgbọ́n gbọ́mi my name is Pastor Solomon tó bá ti dá fún ọtọ́ lẹ́yìn tó bá gba ìyọ lọ́la don't forget me ó dá mi lójú mọ́mọ́ tí mo sọ when it is well with you gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi lé tó bá ti lè di aláṣẹ pé lọ́la bóyá ìwọ wà nínú àìní ni àìní ló ń fa ìkorò fún ọ bóyá ìwọ wà nínú àìsàn ni bóyá ìwọ wà nínú ìṣòro kan ni tàbí ìkejì máa bọ̀ ní ọ̀la wá gba ìyọ tiẹ̀ when it is well with you please don't forget me
1: yes,
0: don't forget Pastor Solomon
1: yes,
0: because mo gbọ́ lọ́run gbọ́ wípé ìyọ yẹn ó máa mú kí ìkorò gbogbo ènìyàn kó di kí ni kó di adùn

orúkọ ọlọ́run alá pẹ̀lú àtìlẹyìn aṣíwájú ẹ̀dá tó ń jẹ́ muhammad ni mo fi kí múmìnì àti múmìnà pọ̀pọ̀ ẹlẹ́sìn kristi lápapọ̀ mọ́lẹ́sìn ìbílẹ̀ pátánà mú kí o ìbànújẹ́ wàhálà òfò ọlọ́run alá kò ní fi kángun ayé ẹnìkọ̀ọ̀kan wa o orúkọ tèmi ni king doctor aṣíwájú adéyẹmí akérèlé tí mo jẹ́ aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ àgbáyé ni doctor warm international herbs

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ràn ọwọ́ ìyanu rẹ̀.
2: Ẹ̀mí àwọn wòlé.

ẹ wò mí mo sọ wípé ọ̀rẹ́ mi kan kú mo dárúkọ ẹ̀ fún yín mo ní rear admiral àbí ojú ẹgbẹ́ ni wá ọdún yìí náà lòun náà máa pé 60 ó dẹ̀ ti retire ó jagun ní nàìjíríà ó jaǹdo òyìnbó jà ń gbogbo ẹ̀ kò kú sógun láti iye àjọ wa london àjọ ṣe bẹ́ẹ̀dẹ̀ sísà wa irú ikú wo ló pa ń jẹun pé lẹ́yìn ìgbà tí wọ́n sí tán àwọn tó pa wọn á bẹ̀rẹ̀ sí kà níbi 2 weeks ago ẹ jọ kí ni kíkà yẹn kí ló túmọ̀ sí ṣó máa dá òkú padà ó tún gbà ọlọ́run pa ẹni tó lóun ó pa mí ọlọ́run pa ẹni tó lóun ó pa ìyá mi ọlọ́run pa ẹni tó lóun ó pa ògo mọ́ mi lára ọlọ́run pa ẹni tó lóun ní gẹ́gẹ́ iṣẹ́ ọwọ́ mi ó yá ẹ sì tara gbàdúrà bẹ́ẹ̀ ẹgbẹ́ yes ọlọ́run pa ẹni tó lóun ó pa mí ẹnikẹ́ni yóò wù kó jẹ́ sọ̀rọ̀ dúàdúà lórúkọ jésù kristi olúwa wá ọlọ́run ṣe ohun tí ènìyàn ní pé kò ṣeé ṣe yẹn ohun tí ènìyàn sọ pé kò lè ṣe kíní kò lè ṣeé ṣe ohun tí ọkọ mi sọ pé my dear don't bother yourself don't try it ṣe é sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ gbàdúrà yẹn dáadáa ohun tí kíni ohun tí ìyàwó mi ní kò pọ́síbù ohun tí ọkọ mi ní kò pọ́síbù ohun tí wòlíì mi sọ pé ó di lẹ́sìn yíyà olúwa ṣe lónìí ó yá ẹgbẹ́ àdúrà bẹ́ẹ̀ ẹgbẹ́ yes lord ẹ̀mí olúwa o ohun tí wọ́n ní kò ṣeé ṣe wọ́n ní kò sí ọ̀nà àbáyọ olúwa ṣe lónìí gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá olúwa fún mi ní ẹ̀rí tí èmi ò ríru rẹ̀ rí lọ́sẹ̀ yìí yes ẹ̀rí tí mi ò ríru rẹ̀ rí the testimony I have never seen it. I have never received ẹ̀rí tí mi ò ríru ẹ̀ rí ní ìjáde lọ mi lónìí òní nínú ọ̀sẹ̀ yìí fún mi ní ẹ̀rí tí èmi kò ríru rẹ̀ rí ó yá ẹgbẹ́ àdúrà sí olúwa yes lord ẹ̀mí mímọ́ o fún mi ní ẹ̀rí tí èmi ò rí irú rẹ̀ rí lónìí nínú ọ̀sẹ̀ yìí fún mi ní ẹ̀rí tí èmi ò rí irú rẹ̀ rí gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá tó bá sọ pé ní orúkọ jésù ó yẹ pé kí n gbọ́ wà ní gbogbo àìsàn tó ń bẹ lára mi jáde gbogbo àìsàn tó ń bẹ ní orí mi tó ń bẹ ní ihò imú mi tó ń bẹ ní etí mi tó ń bẹ ní ahọ́n mi tó ń bẹ ní egungun mi tó ń bẹ ní iṣan mi tó ń bẹ ní ara mi gbogbo àìsàn tí ń bẹ ní ayé mi tó ń bẹ nínú ayé àwọn ọmọ mi tó ń bẹ ní ayé ọkọ àìsàn jáde ó yá ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ni mo pàṣẹ gbogbo agbára ìsàn ọyá jáde ìwọ ẹ̀mí èṣù ọ̀tá ọlọ́run ọyá jáde ìwọ àìsàn èmi wí ní orúkọ jésù ọyá jáde ẹ pé ẹ̀jẹ̀ jésù gbogbo agbára ìsàn
Gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run má jẹ́ fi òṣì lu ayé mi. Má gbọ́ máa fún mi ní ìrànlọ́wọ́ ojoojúmọ́. Máa fún mi ní ìrànlọ́wọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Máa fún mi ní ìrànlọ́wọ́ oṣooṣù. Máa fún mi ní ìrànlọ́wọ́ ọdọọdún. O yá ẹ fi ìgbàgbọ́ gbàdúrà sí Olúwa bẹ́ẹ̀. Bàbá, máa bu àṣírí mi ní ìgbà gbogbo. Jẹ́ kí àṣírí mi máa bò lójoojúmọ́. Fún mi ní ìrànlọ́wọ́ ojoojúmọ́, ìrànlọ́wọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀, ìrànlọ́wọ́ oṣooṣù, ìrànlọ́wọ́ ọdọọdún. Ọlọ́run máa fún mi. Yes. Ọlọ́run jọ máa fún mi. Gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ kọrin pẹ̀lú mi o. Kò nílò wọn lùlù sí o, ṣùgbọ́n wọ́n máa ń tẹ dùrù sí i.

mo bèrè fún áńgẹ́lì ìrànlọ́wọ́. Áńgẹ́lì ìrànlọ́wọ́ ń bẹ ní ọ̀dọ̀ rẹ Ọlọ́run, Jehovah Jireh ní orúkọ rẹ. Rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi, rángẹ́lì ìrànlọ́wọ́ sí àwọn ọmọ mi, rángẹ́lì ìrànlọ́wọ́ sínú iṣẹ́ mi. Mú àdúà lórúkọ Jésù, Olúwa wa. Ní orúkọ Jésù, mo gbàgbọ́ nínú orúkọ àti agbára rẹ. Májẹ̀mú rẹ ni mo rọ̀ mọ́ o, pé ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ ní orúkọ Jésù ni wọn yóò ṣe. Àti béèrè, Olúwa dá wa lóhùn. Okay, gbogbo ẹ tẹ gbàgbọ́ pé Ọlọ́run máa ń dáhùn àdúrà nínú ọ̀sẹ̀ yìí, ẹ lọ ṣe rere. Orúkọ rẹ ni mo lò, agbára rẹ ni mo sinmi lé, ọ̀rọ̀ rẹ òun ni mo rán jáde. Gbogbo ẹ̀yin ìjọ yìí àti ẹ̀yin tẹ ń gbọ́ wọn Ọlọ́run ní ẹnu mi, óyà ẹ lọ ṣe rere. Okay, bẹ bá lè ṣe àmì méje. Ibikíbi tó há sí, ọwọ́ Olúwa fà ọ́ jáde. Bó bá lè ṣe àmì méje, èmi wí pé ọwọ́ ẹni tó há sí, Olúwa tú ọ sílẹ̀. Ṣe àmì méje ní ìwòye ọjọ́ méjọ, ìyanu tí ń di microphone mú pé mo fẹ́ jẹ́rìí sagbara Olúwa lórúkọ Jésù, ó yẹ gbọ́ ìyanu náà. Ẹgbẹ́ ọwọ́lé orin yín o, gbogbo agbára tó ta kàngbọ̀ pẹ̀lú Ọlọ́run tá ń pè ní àìsàn. Bíbélì kọ wípé nítorí tí a rán ọmọ Ọlọ́run wá láti pa iṣẹ́ ìṣòrun, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sanwóoru rẹ̀, ó sì yè. Èmi wí pé gbogbo agbára tá ń pè ní àìsàn, ọ̀tá Ọlọ́run ẹ̀mí èṣù lórúkọ Jésù, ó yẹ gbiná dànù. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gbá ìtúsílẹ̀. Lórúkọ Olúwa mà ni mo wí, mo ní kó gbá ìtúsílẹ̀.

Láti òní lọ ìdí ayé rẹ já. Ọlọ́run Joseph Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Èmi wí pé bá a ti pọ̀ tó yìí kí ó tó di ọjọ́ mẹ́jọ òní, ẹ̀rí tí ò ṣe é daṣọ bò, ẹ̀rí tí ò ṣe é pamọ́ra, lórúkọ Jésù kò wọnú ayé wa lọ.

0: Sọ́dà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí

ọlọ́run bá bó ṣe ń tọ́ ìṣísẹ́ wa à ń bẹ̀ ọ́ wípé iṣẹ́ tá a bá máa ṣe tí yóò mú wa tẹ̀síwájú ò ní kó fún wa ìrìn tá a rìn tí yóò jẹ́ ká bá ẹgbẹ́ mu tá a tún ju àwọn ẹgbẹ́ lọ ọlọ́run gbé fún wa ọlọ́run bá ń bẹ̀ ọ́ lónìí tó jẹ́ ọjọ́ kọkànlá nínú oṣù kẹjọ ọdún 2026 kábíyèsí máma jẹ́ ká ṣìrìn máma jẹ́ ká rógun àṣetá ìbọn máma jẹ́ ká rógun gbàmígbàmí ṣàánú fún wa abẹ́ ọ àdúpẹ́ lọ́wọ́ rẹ gbọ̀ngbọ̀wà lórí ètò wáyé ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm lórí ètò yìí ẹ láǹfààní láti sọ síta láti sọ ìdí ọkàn yín jáde láláì fi àbùkù tàbí parọ́ ẹni láti sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ibi tẹ́ ẹ bá jẹ̀bi ẹ fi kún ibi tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nílò ìmọ̀ràn lẹ́sàbẹ́ńkò táwọn ọmọ nàìjíríà máa gbà yín nímọ̀ràn lórí ètò yìí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan nọ́mbà tẹ́ ẹ pè sí 0916 159 1011 òní nọ́mbà tẹ́ ẹ pè sí 0916 159 1011 orúkọ tèmi ni Adeolu Adetula ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook kẹtẹ Diamond 885 TV ẹ láǹfààní láti rí mi ń bẹ́ ẹ lẹ́ ń bẹ́ wọn o ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ní sọ wa.

0: ọ̀nà kankan lè di mọ́jọ́ kó máa yọ. Ẹ ká lẹ́lẹ́kan sí ẹ ká bọ̀ sórí ètò wa láwọlé sọ ní ìkànnì Diamond FM. Olórí Adé Kìdà ṣeun látọ̀rí Facebook Láọlá Olúwo ẹṣeun. Akéwòmí Matthew ẹṣeun bẹ́ẹ̀ náà ni Àfáànú Àrówólú ẹṣeun. Akínwálé Owolabi Adésọyé Débọ̀ ẹṣeun. Ẹja wa Sabẹ́ǹkò ká bọ́ sí agbami ètò 0916-159-1011 òní nọ́mbà tẹ́ pè sí láti sọ síta. Àwa ò tún yege débi pé a da ilé àwọn èèyàn rú ṣùgbọ́n ẹ ń bá sọ síta kó dákun kó dábọ̀ kó má da ọkọ rẹ̀ débi pé ló da ọkọ agbègbè tí wọ́n ti ń sọ síta. Aròyìn láṣẹrẹ ètò ni láti Sabẹ́ǹkò láti kún fún ìgboyà láti sọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run ọba àti fẹ́ bẹ̀rẹ̀ ètò náà ní o.
1: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò, ọlọ́mọ fún yín sí o. Orúkọ mi ni ẹni tọ́lọ́mọ láti ìlú Ìlọrin o. Mo fẹ́ sọ síta ní sà. Ó ṣẹlẹ̀ báyìí pé láti ọdún 2023 yẹn àti kó lọ sí oko. Mo kó lọ sí oko sáìdì iwájú mọ̀ létí wáyé. But around the January yẹn, ogun bandits ó ṣe báńdì wọ́n ṣà wá sí ìlú wa ní ọjọ́ yẹn. Wọ́n ṣà kú yẹn, wọ́n dẹ̀ pa yẹn. Ìlú ṣà tún táìmù gbà yẹn sá. But láti gbà yẹn sá ta ti kó wá sí Ìlọrin padà, nǹkan jọra wọn. Mo dẹ̀ lọ́mọ mọ níyàwó. So ìgbà yìí kí n lọ sí labour lọ́dọ̀ àwọn bíríkìlìyà ká fi lè rówó jẹun ìmọ̀sán sí mọ́ra wọn. Gbogbo ọ̀sán àjọra wọn sá mi dẹ̀ ní bàbá ìyá tí mo yín náà dẹ̀ ní àwọn gan tún fún wọn nìkan ìyá náà ti dàgbà. Àwọn ẹ̀gbọ́n tí mo dẹ̀ náà ní gbogbo wọn náà bùkárà tí wọn náà ti tú àwọn náà. Ẹ̀gbọ́n tí táyà máa ń béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní òsì òsì ni. Ẹ dákun, mo fẹ́ káwọn jẹ́ mo fẹ́ ká ràn mí lọ́wọ́ ẹ dákun. Ó ti wá ṣẹlẹ̀ pé báyìí tí mo fẹ́ gba masíìnì mi. Mo ní ìdí masíìnì bá tó rí masíìnì so bí máa tán rọ́kadà sí i. Bóyá gbogbo ẹ tún máa mo mọ̀ pé ó tún máa ju ara wọn báyẹn torí mo mọ̀ ọ̀kadà á gùn. But ẹ dákun, owó tó àtúwá fi pọ̀ ọ̀kadà ẹ wọ́n ẹ̀ tún wá gara náà nítorí mo lọ́dọ̀ ẹnìkan sí wọn ní kí n bá gbọ́ ọ̀kadà pé mo ní láti deposit nǹkan bí 200. Àtúwá gírímù ti máa pe mo ní láti deposit bí 200. Mi ìdí ẹ ní agbára kankan. Ẹ dákun, ẹ̀yin ọmọ ní ìdákun ìrànmí lọ́wọ́ ẹ dákun. Nítorí àkúbá ní lọ́wọ́ kò fi ìrànmí lọ́wọ́ ẹ dákun. Ẹ kú ètò.
0: Àwọn àtẹ̀jíṣẹ́ bíi eléyìí wọ́n wà wájú wa bíi méjì sí mẹ́ta. A máa ń sọ lóòrèkóòrè wípé bàbá ti rẹ́nìkan tí ó dúró ní ìdúró wípé nǹkan báyìí òun lè ṣe fáwọn èèyàn. Àwa náà a máa gbérú ọ̀rọ̀ ìsórí afẹ́fẹ́. Á jẹ́ kẹ́ ẹ mọ̀ ìpẹ́ ọ̀rọ̀ yìí ó dọ́dọ̀ wá o àgbọ̀ ọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ síta àwa náà rí i. Ṣùgbọ́n àbámẹ́ni tí ó ṣe ń lòrè pé wọ́n tàn ń gbọ́ wa báyìí o bóyá kò gbọ́ wa àwa ò mọ̀. Ṣùgbọ́n ẹ kú fún ìgbàgbọ́ àti ìrètí wípé dúdùn lọ́sàn ó sọ.
2: Ẹ kalẹ́ sàn, ẹ kú ètò sàn, ẹ ní ṣètò sí sàn. Ẹ dákun, mo fẹ́ sọ síta, mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà gbà mí sí kí wọ́n gbà mí ní ìmọ̀ràn. Èmi orúkọ rẹ̀ Tọ́lọ́run mọ̀ láti ìlú Tọ́lọ́run mọ̀. Mo ti sọ síta náà rí, but mi ò rí bí pé wọlé padà. Nígbà táwọn èèyàn sọ one or two things, mi ò rí bí wọlé. Ẹjọ́ mo ní kinní kan máa ń bà mí nígbà tó máa sọ òkú mi. Ó dẹ̀ máa ń dùn mí gidi nígbà mi ti ń ké kí n ṣojú ohun ò rí lójú ayé mi. Díẹ̀ dẹ̀ máa ń dùn mí gidi bá ó ti lọ bí ACS báyìí tí kinní yẹn ti ń ṣe mí. But àwọn míì ní ẹyin bóyá èmi ti dèèyàn mọ́lẹ̀ ni kinní yẹn ló ń ṣẹlẹ̀ tó fa tí mo fi ń ṣe èmi ò dé anybody mọ́lẹ̀ ìṣẹ̀ṣẹ̀ aburú sí anybody. But èmi ò mọ̀ kan tó fa kinní yẹn mo ti lọ church. Oríṣiríṣi program mo ti lọ torí kan tó ń ṣe mí pé kan tẹ̀lé rínà sí mi pètò. Kán bá mi yọ kinní burúkú ìdànù kan tó tiẹ̀ fa. Oríṣiríṣi àwọn àáfàá gbowó lọ́wọ́ mi, àwọn babaláwo, àwọn èèyàn ń gbowó lóríṣiríṣi, àwọn gbáyàn èèyàn ò tiẹ̀ wá rí sórí ní ẹ̀dá ẹ̀ ń dùn mí. Oúnjẹ ìbànújẹ́ ọkàn fún mímú gan, ìyá tó bí lọ́mọ gan, ọlọ́mọ sọ mi di àgbà náà fún wọn ni torí ó tẹ̀ wá ṣú mi I'm not even on you, but I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you.
0: I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not even on you. I'm not awon so sita ta ri la le oni edu okan lo ka nu kun le ngbon hello e ka le o
3: e ka le ku je pata ori ni akuse o gorongba ori ba je pe pelu aso olorun oba nitoro ma lati wuti olorun oba mo e da kun to yo olorun oba oro po mo mo dupe po olorun oba nu bi se aye mi wa ni di anu iran lowo aya lanu barika ti o je ya fun mi dojo ni bi se aye mi e so fun awon letan obinrin alagbeda obinrin bin albareko obinrin dono mo fe ngbese aye mi ti mo wa le aye ron ko wole dati ko wole ojo ni ko yan albareka jere fun mi bi ki mi to wo wa ta ma ngbom lare to ntoron ba ni ma ri fe diamond fe ni ntoron ma lati ilu ti olorun ba mo tosun state mo bi ra ya albareka ngbese aye mi ti o ni albareka dojo ale e pe nti o ku ti ram dana odun jo fi de mi ataja rere be jo sin ngbese aye mi ojo to ba n gbo mi
0: o da sho e sho mo mo mo je ki e so ojo kan yin a le fi number yin sori afefe nitori a meni to n gbo yin a meni to n le pa yin a meni to mo yin a meni to n wa eni to ru ni ru ipenija te ni na to na bo nikan ti o to lo mo te wa so pe diamond le ti lo ti gbo yin awon kan bi eleyi awa o lowo si we pe number e ti se do kan jade olorun je ki adura yin wa si mose olorun je keni to ni fe yin eni ti e la foju sun lati fe olorun je ke pade on ton 0916159 1011 awon so sita ta ri gba la le o fi on ma gba wi pe awon yo n gbo wa won de je ka mo edu okan won a de dupe lowo olorun ba wi pe boro na se n jade eyin na n gbo nile la leoni oda I want to just check on one bi one fi good evening kimi be ba fe so sita e ma wole lo good evening tori good evening e mo le ma da yin lo leyin awon tikise to ba tele
4: e kale so
0: e kale ni
4: to lo mo lati bi ti olohun mo mi
0: alright
4: jo mo fe so sita ni o kini yi tun kan mo fe so yi mo tin sa ki si o ti se die bo mo fa kin so sita kan ba mi fi awon oloye kan ba mi foye wo kan ba mi lo imo si kan ba mi lo ogbon si in a physically in a spiritual way kan ba mi wo ni en to ba ni oju emi ko ba mi fi wo tori ko ye mi mo ti inu le yen mo gbe be ni mo gba be so mo sakisi pe awon kan ti mo ni si be be na ni yan ise mi wa tailor ni mi awon got kan bi furniture o ma o njin pata won o pe nkan teyan o ba lo tabi teyan ba n do mi si ni ni o ma njin pata wele wele ni mo de gbe nu le yen wele wele ni mo gba ti mi sun be december mo ti ko de bi be kuda suddenly lu nkan ba ye ti n sele mo mu wa mo wa won pe ah o mo ani kin so sita bu nkan to wa nbe to papo mo nkan bi irin lo njin pata ifu se o kan akoko ti mo fi ntile gun ti mo nsi ti mo ntile lojojumo ti ba se nlo bi se o njin pata so mo nkan yo jo kan ba mi kan gba mi kan gba mi lamo kan ba mi wo kan ba mi foju emi kan ba mi foju ara wo kan ba mi lo oye si kan ti mo ni kin so sita ni yen se
0: nje o se se eyan ara ile so se se e ba n gboro na ye wo
5: Hello, I call you. Welcome to. Now, the job I did, I'm doing it now. We're coming in Darubawa. We go over there to attend our social planning party. Hello, Kadadi. Here, on that time, we are going to go. We go to Darubawa. Can we enjoy? On that time, we go to Darubawa. Can we go? I'm packing. Hello, Kadadi. Today, the media will be better. To ba je bi meji abi bi meta tan ba de be tan ba bere alaga an parking yen mo pe ngba to fi ba alaga bi meji abi bi meta soro ikan o mo bi o se sanu won gege bi mara then àwọn àjọ kan ti wà káàkiri ní ìṣẹ́tò pé wọ́n ń fi ọ̀kadà yẹn polówó pé ẹni tó bá fẹ́ gbà ẹni tó bá fẹ́ gbà ẹni tó bá fẹ́ gbà bọ̀ tí yóò jà sí pé bóyá tru alága kan náà ni wọ́n fi débẹ̀ àmì mú wò pé tó bá yẹ pé wọ́n bá rí àwọn alága súnmọ́ bí méjì àbí bí mẹ́ta ládùúgbò tá ń gbé yẹn wọ́n nígbàgbọ́ pé wọ́n ó put wọn on the way. Ẹni tó sọ kẹ́yìn nípa ti oníyàwó dé tọ̀ ìwọ̀rọ̀ náà ni a ti gbọ́ yìí lóòótọ́ báwọn mí ṣe ń wáyàwó bẹ́ẹ̀ làwọn mí ń wọkọ̀ àwọn ń wá ìyàwó ni ẹni tọ́lọ́run bá ní òun náà bá nídìí ọkọ̀ tọ̀ ọ̀nà tí wọ́n bá wá gbà tí wọ́n fi tẹ́ẹ̀fì match make wọn ó kù sọ wáyé diamond oníbàjẹ́ lárúbáwá ló ń sọ̀rọ̀.
0: Bọ́dà ìṣẹ́ púpọ̀ fún ìmọ̀ràn tẹ fún wa a ní ìpolówó ọjà kan ní àyìn láàrin ìṣẹ́jú bíi mélòó kan ẹja sáré lò à ń rọ àwọn èèyàn wa tí ń gbọ́ wa lálẹ́ òde wípé ẹ fọkàn yín balẹ̀ bọ́rọ̀ náà bá ṣe jẹ́ ní kẹ ẹ sọ síta 0916-159-1011 ni nọ́mbà tẹ ẹ pè sí 0916-159-1011.
6: Kí ló ṣe tó ń rojú kọ̀kọ̀ tó káwọ́ bọnú? Ó dàbí ohun gbogbo dúró sójú kan bí omi àdágún.
7: Ó ti sú mi o.
6: Kí lè ohun tó ń gba èrò ọkàn rẹ?
8: Ẹ wò ó pọ̀ kó sẹ́ yé mi gan.
6: Èyí fi hàn wípé o nílò ìdùnnú.
9: Ọgọ́dọ̀ ká.
6: Mú inú ara rẹ dùn pẹ̀lú ìkànnì Diamond Fẹ̀. Ìdùnnú tí yóò mú kí ọjọ́ rẹ kí ó rẹwà kí alẹ́ rẹ kí ó sì dára. Diamond Fẹ̀ ìfẹ́ ìdùnnú àti ohun mèremère kò fi ṣègbádùn ara rẹ.

0: Ẹlẹ́ kárí sá.
1: Ẹ ṣeun mo dúpẹ́ o.
0: Afọ ìpè sá.
1: Ẹ ṣeun mo dúpẹ́ tẹ ìpè wọlé o.
0: Ẹ ta dúpẹ́ sá ìṣẹ́kẹta. Ẹ lórí ti ẹni obìnrin tó ní nǹkan kan máa ń ṣeun ní òru. Kánà wọ́n gbà lórí rẹ o. Wọ́n gbìyànjú kán gba àwẹ̀. Wọ́n dẹ̀ mọ fàdúrà sí. Ẹlẹ́ẹ̀kejì ti ẹni lóun wáyàwó.
1: Ẹ bá fún yàwó ni.
0: Ọkùnrin tó lóun wáyàwó.
1: Ṣẹ́yìn fẹ́ fún yàwó ni.
0: Àmì ìyàwó jẹ́ fún bọ̀tẹ̀dọ́ kan ló sọ.
1: Oyè
0: náà kámọ́kẹ̀kọ́ dànù. Tó bá láwọn tó bá ní ìntẹ́sì náà wọ́n á pè yí sórí ètò náà ni àwọn náà gbìyànjú.
1: Ó dá mo yọ̀ǹda.
0: Lórí àwọn mẹ́rin mo lè sọ̀rọ̀ lórí náà nìyẹn.
1: Alright, Eshimudupe. 0916-159-1011. Eka Leo. Eshimudupe. Mba yin o. Alright.

0: bọ́ọ̀mọ̀ yìí náà.
1: Ẹ kúrò tó Mr. Adetula, Samson fẹ́ dá sí program láti Bayes Ìlọrin. Fẹ́ dá títí tí ẹni tí wọ́n sọ lásìnsìn lórí ọ̀rẹ́ wọn tó fi wọ́n lẹ̀ tó ṣe kìíní. Kò sí nǹkan tó fàjà ń bẹ̀. Àwọn kan ní kankan wà very careful. Nígbà tó pé àwọn kan fúnra wọn ti observe, wọ́n ti study, wọ́n ti rí pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Ká máa dá lóhùn. Ká máa dá lóhùn nǹkan tó bá ti kí wọn kí ò fàjà náà. Àwọn kan ní kankan mọ́rú máa ṣe súnmọ́ra wọn sí. Torí ó ti ṣòro èèyàn tó jẹ́ pé kò ṣe ọ̀rẹ́ tó máa dó tìyàn nígbà tí ò sí nǹkan lọ́wọ́ yìí. So yin ò kò ní di ọ̀rọ̀ tó lọ fà. Àwọn ni kan wà very very careful. So that just it. Lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́. Màá bí tó bọ̀ Samson láti Bayes Ìlọrin.
0: Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín Mr. Samson láti Bayes Ìlọrin. Ẹ̀jẹ̀ ń wá mọ̀ràn kan kí n fi kún ní pápápá. 0916-159-1011.
2: Ẹ̀kalẹ́ o, ọmọọba, orúkọ mi ni Ẹnitọ́lọ́mọ láti ìlú tí Ọlọ́mọ. Ìgbà àkọ́kọ́ mi retí máa dá sí orí ètò yìí. Ọdún mo ti máa ń gbọ́ ètò yìí, mo máa ń gbọ́ lórí rédíò dáadáa. Mo fẹ́ dá sí ti arákùnrin tó ní pé nǹkan máa ń bàjẹ́ nínú ilé òun. Lójú tèmi fi wò ó, mo nígbàgbọ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ó wà spiritual. Because this life is more spiritual than physical. Then mo fẹ́ bí wọ́n wípé èèyàn tó ń gbélé yẹn kó tó kó wọlé ṣé irú kan máa yẹn ṣẹlẹ̀ sí wọn. Tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ tọ̀ á jẹ́ pé kan kú fún àdúrà ni o. Torí pé àwọn ilé tá ń gbà ń sìn ẹlòmíà kan kó wọlé kò ní gbàdúrà kan kó sínú ilé. Tọ̀ kan kú fún àdúrà kan gbàdúrà kan dẹ̀ tọ̀ àwọn ní àwọn aládùúrà lọ. Mo nígbàgbọ́ wípé ni má gbàdúrà dáadáa Ọlọ́run á kú wọn yọ. Ẹ ṣe gan.
0: Ẹ ṣe wọn ní kí arákùnrin náà kún fún àdúrà pé Ọlọ́run yóò kó o yọ. Ẹja sáré dókè lọ́hùn ká sáré tajà. Bí a bá padà dé ẹ láǹfààní láti dá sí àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ àti àwọn ọ̀rọ̀ míì tí àwọn Nàìjíríà máa fi kún látọ̀dọ̀ wọn ní àyìn. Nọ́mbà tẹ́ sí voice note ránṣẹ́ sí ni 0916-159-1011.
3: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
4: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
3: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: àwọn pọ̀ tí ó close watch tẹ̀lẹ̀ láàrin wọn mọ́ ṣùgbọ́n kó máa kíra tó bá nídìí tó bá ní tán náà bá nídìí tó bá ní ṣùgbọ́n kí wọ́n sọ́ra ṣe mọ̀ kó lè tó bí ọdún mẹ́rin márùn tí wọ́n ti sọ̀rọ̀ wọn ò mọrú wà mí tó tún lè ti máa wù kó kàn wọ jáde wọn mọ́ ọmọ bí tó lọ.
1: ẹ kalẹ̀ olóòtú mrs adesokan lẹ́ẹ̀kan sí láti rè fún obìnrin tó ní ọ̀rẹ́ òun change sóun nígbà tóun ní problem nísìn bẹ́tà padà wá. ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ pé ẹni tí a ò bá rí a kì máa ń bínú sí i. ó lè jẹ́ pé nǹkan tí wọ́n ń pẹ̀ sí ìbò lè right o bẹ́ẹ̀ nígbà tí ṣe pé wọ́n fi ojú ara wọn ríra wọn deny physically wọ́n sì fún ní benefit of doubt tó bá kí wọn kan respond káwọn náà kí tó bá tọrọ nǹkan lọ́wọ́ wọn tí ẹ̀mí wọn bá yọ̀ǹda ẹ̀kan fún bá yọ̀ǹda ẹ̀kan jẹ́ kó mọ̀ kò sí ìjà nínú ẹ káàárọ̀ ẹ̀ jíire káàárọ̀ òjíire dẹ̀rẹ́ wọn ní kì í ṣe ọmọ ìyá ìjà tó bá yẹ pé ó ń háì wọn ó kàn kí wọn lásán happy new month kò sí ní tó ní kán má respond pẹ̀ tó bá ó fẹ́ ìyí tí òun dìnà wọn nígbà táwọn nídìí títí ẹ̀ yẹn tẹ́mi wọn bá fún kán fún tẹ́mi wọn ò bá dẹ̀ fún náà káwọn náà sọ fún pé kò sí ṣùgbọ́n ká má gbàgbọ́ pé tá a bá ń fi oró yá oró kò ló tán o dàárọ̀ mrs adesokan láti rè.
2: ẹ kú ètò lẹ́ẹ̀kan sí mr adetula woman tó sọ̀rọ̀ ta nípa ọ̀rẹ́ nísìn wọ́n ní ọ̀rẹ́ ìjà ọ̀rọ̀ ní òde kan bó bá pé kó mọ́ fi dàbí pé kò dáríjì kó gbé kó dẹ̀ kí kò sọ̀rọ̀ rẹ pẹtẹ ni bó ń lò pé kó pé kó dẹ̀ kí kó mọ́ jù bẹ́yẹn lọ ọ̀rọ̀ ní òní pọ̀ mọ́ nígbà tí òun náà bá rí i pé ìdásí òun pẹ̀lú rẹ̀ kò dàbí ìtijọ́ mọ́ fún rẹ̀ náà ní òpè rẹ̀ bá sọ̀rọ̀ kò síjà ń bẹ́ẹ̀ kó bá rojọ́ kò ní sẹ́sì rẹ pẹtẹ ń bẹ̀ ni káàárọ̀ òjíire kì í sẹ́gbẹ́ ìjà.
3: lákàlẹ̀ orúkọ tèmi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ sẹ́rí ẹni tí ó sọ pé tán sọ pé ọ̀rẹ́ àwọn pípé kínní sẹ́rí ọ̀rẹ́ tó bá ti ń ṣe báyẹn èyí yẹn kò rí ó ti kúrò lọ́rẹ̀ ìwọ́ tó rí pé wọ́n ti ń ṣe kínní fún maybe 5 years sí kínní sí àwọn mẹ́ṣẹ̀jì ẹ̀ wọ́n á pa àwọn kínní monthly wọ́n á sọ fún wọn pé thank you madam sẹ́rí àbátẹ́mi bá fún ìyá yẹn ni wípé kí wọ́n yẹra fún díẹ̀ òye pé ká má pè ó pé ká má kí òun bọ̀ kí kán sún sẹ́yìn fún ká má sún mọ́ púpọ̀ mọ́ tọ́wọ́ rẹ̀ tó bá ti ń ṣe báyẹn èyí yẹn ò yí sí ọ̀rẹ́ mọ́ ẹ ṣe o.
4: ẹ kalẹ̀ olóòtú ẹ ti ń pè láti òṣùgbò mẹ́gájẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ ẹ kalẹ̀ ó ní nípa pé ẹni tó sọ pé ilé tó ń gbé gbogbo ẹ̀rọ ẹ wò sẹ́rí olóòtú gbogbo ohun tá a bá sọ kì í ṣe pé mo ń condemn ẹnìkan kan ẹ jẹ́ ká mọ̀ ṣèwádìí fúnra wa. alákọ̀ọ́kọ́ mo ti lọ́rẹ̀ẹ́ mi kan tó ti gbérú ilé bá ń rí kò sí ní tó wà ń bẹ̀ ju pé ilé ẹ̀ súnmọ́ odò ilẹ̀ yẹn wá mọ́ rin dénú yàrá rẹ̀ rínrin yẹn inú àsìkò òjò tá a wà yìí nísìn bó ṣe ń rìn yẹn ẹ mọ̀ humidity environment yóò ti contain the large of water tó wà nínú atẹ́gùn this time around ó ti pọ̀ gan débi pé àwọn irin wọ́n mọ̀ absorb àwọn kódà ni wọ́n mọ̀ sọ pé bóyá bàtà ń rà tàbí nǹkan kan jẹrà or something like that kódà tí ó bá fi nǹkan lẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ó lè mọ̀ ti bu something like that sa kó ṣàkíyèsí ilé tí ń gbé yẹn kò jìnnà sódò tàbí kó jẹ ilẹ̀ ìrà mi ò mọ̀ mo ṣe lè sọ jù bá náà lọ àìdá kó jẹ ilẹ̀ ìrà tàbí kó jẹ pé ibi tí kò jìnnà sí odò atẹ́gùn ibẹ̀ yẹn mọ́ tutù always ni kọ́lọ́mùbá láàánú kó gáìdì wa

0: Ṣé ẹ wá rí ẹni tó sọ pé nǹkan kan sí òun, bó tiẹ̀ ní wọ́n ní òun gbọ́rọ̀ nǹkan bí òkò, òun ti ṣàdúrà àti òun ti ṣe gbogbo ẹ̀ sí. Àdúrà ń gbà o, olótù, àdúrà ń gbà, ṣùgbọ́n àwa gangan ṣé kì í ṣe àfọwọ́fà wa? Torí téèyàn bá ṣe tó bá ṣàfọwọ́fà rẹ̀ fúnra rẹ̀, tó bá ṣàdúrà, Ọlọ́run ọba mọ dáadáa ni o. Alákọ̀ọ́kọ́ ná, kó tó ṣàdúrà náà, bóyá kó kọ́kọ́ lọ tọrọ àforíjì, bí ẹni yẹn ṣe lè là ni mò ń sọ, kókọ́ lọ tọrọ àforíjì lórí n tó ṣe. Ṣùgbọ́n àwọn májẹ̀mú kan mọ́ wà táwọn èèyàn máa bá mi òkùnkùn ṣe, ó lè májẹ̀ lé o, tí wọ́n máa bá mi òkùnkùn ṣe tó yẹ pé bí wọ́n tọrọ àforíjì gan, wọ́n ti wà ní bondage wọn. Ẹnbàṣì ti wà ní bondage wọn ni májẹ̀mú ti wà láàrin ara. Pa ìṣe ìsalábòsí, ìgbà tí wà ti nǹkan kan bá jọ ní májẹ̀mú nǹkan kan, tí ìbákọ́sọ̀ bá wá jáde, ṣe bó o ti gba tó lóun fún ọ, èyí tí wọn tó lóun náà wà gbà yẹn, ètò give and take ni. So o ní pé kó mọ́ kó ṣe àdúrà, tó bá wá jẹ́ pé àdúrà rẹ̀ ò bá gbàgbà, kó o bóyá fọ́fà ni. Tó bá jẹ́ fọ́fà ni kọ́ lọ tọrọ àforíjì, tó bá jẹ́ pé májẹ̀mú tó le ni àtó, Ọlọ́run ọba ó là o.
1: Hello, ẹ kálẹ̀ Mr. Adétulẹ̀, kú àtàrọ ẹ pé tó Ọlọ́run tó lè ti yín náà ò lè yín ò ní dàgbò. Gbogbo àwa tá à ń dá sí náà ní ìṣẹ́jọ́ dà ní ti ibi ẹjọ́ bọ́ sí kòtò ayé o. Orúkọ Jésù, ọ̀rọ̀ tá a mọ̀ sọ kò ní lòdì sí ayé ẹnìkọ̀ọ̀kan wà wá mi lórúkọ Jésù. Tẹni tó lóun gbalé pé gbogbo nǹkan tó ń kó dénú ilé ó ń dógùn. Ẹni kó ka Psalm 16 nígbà mẹ́sàn-án, kó ka sínú omi kó fi yọ̀ sómi yẹn, kó pọ̀ kó fi wọ́n gbogbonú ilé ẹ̀, pé gbogbo agbára tá a wà nu Kristi tá ò yè tá ò rí tó mú ìfàsẹ́yìn bá iṣẹ́ mi ohun gbogbo tí mò ń ṣe nínú ilé kọ́lọ́run bàjẹ́ ńgbà tó mi mára kòrò. Olúwa sọ fún Èlíjà pé kó buyọ̀ sínú omi, omi náà sì dàdò. Kọ́lọ́run fi àdò sínú ayé òun kí gbogbo agbára tó ń ba nǹkan jẹ́ kí wọ́n ṣègbè bómi yẹn ṣe ra sọ́rí bí yọ̀ ṣe ra mọ́ omi kí agbára náà kó ra mọ́ omi tó bá ṣe bẹ́ẹ̀ fún odidi ọjọ́ méje tí ó bá wá sí ìyípadà kókó kúrò nù ilé yẹn o. Ṣé ẹ ti gbọ́? Ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún àdúrà rí ó gbà. Psalm 16 nígbà mẹ́sàn-án ọkùnrin ni kó ka nígbà mẹ́sàn-án kó fi gbàdúrà ogun yẹn ó ṣe.
2: Lo ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ ètò Adétúnà wòlíì aládé àṣẹ àdúrà alátapá tí Ńlùlọrin ló ń sọ̀rọ̀ fún oní ọkọ̀ méjì mo fẹ́ dá sí fún ẹni tó sọ̀rọ̀ nípa pé bóyá nǹkan bàjẹ́ nínú ilé. Mo gbà lámọ̀ràn pé ilé mi wà tí ò lógo, pé bójú èèyàn náà ló wà ńbẹ̀, nǹkan mọ̀ lọ sẹ́yìn fún oríṣiríṣi nǹkan kan ẹlòmíì rí mọ́lẹ̀ kó tó kọ́lé. Mo advice ẹ pé kó wá bò mí bá rí convenient. Then ẹni tó ní òun wá ọ̀kadà lóun lè dọ́nà àti bóyá kí n bóyá ń bá fi nọ́mbà mi síta lórí WhatsApp àbí kíní. Torí mo jẹ́ kan nú àwọn alága tó lágbára àti ṣètò mọ́tò mọ́rúwá tàbí ọ̀kadà àbí mọ́tò náà. Ìfẹ́ ẹni tó bá nìkan sí tó bá serious tó Ọlọ́run ó ràn wá lọ́wọ́ á lè ṣèrànwọ́ fún.
3: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sà fún ìmọ̀ràn tẹ fún wa lálẹ́ òní àti ìgbìyànjú yín lórí ẹni tó sọ síta. Ó bá kú sọ́bọ̀ mọ́ báyìí o. Ẹ káàbọ̀ padà sórí ètò wa láwọlé sùn ní ìkànnì Diamond FM. Ẹ kú dédé àsìkò yìí tẹ bá ṣe darapọ̀ mọ́ wa. Ètò yóò wà fún yín láti sọ ẹ̀dùn ọkàn yín jáde. Fáwọn èèyàn tí wọ́n fi àtẹ ìjíṣẹ́ ránṣẹ́ sí wa ní àyín, àwọn ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ wọn lẹ̀ ń gbọ́n. Níbi tí arábìnrin kan ti sọ síta nípa ọ̀rẹ́ rẹ̀, ti o gbagbe ohun nigba ti Olorun gbadura re arabirin salaye pe nigba kan bi odun melo kan seyin ore re kan wa ti o ni kankan to jo pe nigba ti Olorun gbadura re lohun na ore ohun lowo ohun ani ijakule ranpa kan to jo pe o debi pe ohun lati kokuro nibi ti ohun atore ohun jo wa lati lo re farapamo sibi kan oni bobo gba ton ni ijakule yi ore ohun ton na lowo lo to kini ana Olorun gbadura re o tun gbadura oko re ṣugbọn bobo gba ton ba pe ore ohun tabi fi atejise ro se ore re ko n fi eda lohun oni lenu ojo meta yi ti Olorun ba ti wa gbo ati ti re pada ti se re tin lo deede won ṣakeesi pe ore re ojo si to ma n kilo sosun happy new month happy kini kan lo ba fun lesi lo ba n so pe ko ojo meta o odun ba won pe siru eni be le yan ba so re ara ko ne kan so sita nipa nkan tin benu le re to n dogun lori lore kore oni gbogbo ayika re nkan ton ba fi sibe yo dogun yo rust ni papapa oni se kin se pe bi ale ton gba abi awon kan mi wa to sojo mo nkan to mu nkan ninu le re ko ma dogun lala se po n lo o bere mona lori oro na ara ko ni ti won so sita nipa irun lowo ati deni nkan to jalaga o boya odo yin wa bi odo yin ko o wa ku be se wa se bayi 0916159101 aina le so sita be ba fe so sita latori WhatsApp ayo wa ete number yen so le WhatsApp yin 0916159101 oruko temi ni Adeolu Adetula. Eka le sa ishon. Yes, sa ishon te ekwe wole.
4: Olo faro. Olo ne kula gama. Eni no ni se tu si.
3: Ese o mami.
4: Ati mami shukura kula la jokwe. Ita na shukura jokwe ni. Ofo na da la di geja. Ese o ni so la toko. Ina na shiri jeso.
3: Ese o.
4: Ofo. Ofo wapa opi jokwe loko le. Badawa ono wani jakule ni se. One could become. Can I have your phone number? Every different account with the different person will be put up there. There must be our own about like by a coma or tragic phone. Come on, we'll come back to me and meet a present to become. And we are not in Sabbath with the time. What is the dodge and I'll go check it for now. Come on, we don't know about it. We'll drink simply. But don't have a lunch on the down. So I want you to know what to do. I don't have to do my deliberate. Maybe I'm about to live to one day. I know it. So good to and so I like it. And so to me, we don't be. We can't do good. Oh, take it. It's where I come. There are the people. I will live on it. It's where I believe so bad. Yeah, I'm going to see you soon. The children. In a new world, I have got that. So good. I got that. You know, you can't do it. Oh, but that's the right. That's where I live in my building. So that's a little bit of my building when you go.
3: Hello, Carlo. Hello, Carlo. 0916159101. Carlo.
5: Carlo.
3: Hello, Carlo. Sorry to allow a
5: lesson.
3: I do play a low along board. Yes, ma.
5: Eni da mo gbogbo aye ni fufu yin
3: ami eshan
5: te bi kile yi a eshi o na ti ya to mo ni
3: ami ma eshan e fe so sita e ma lati gbohun soke ka gbo yin o
5: e fe sa ai jo te yan ba ki pa giga
3: te yan ba nse kini dakun elo ma ah, Olorun ba o. Elo se wa nbe bayi. Ah, network. Ah, Olorun ba o. Elo e ka le o. E gbiyanju lati pe wa pada e dakun. Elo e ka le o.
6: E ka le o.
3: E seun.
6: Takweto.
3: Yes, I show.
6: Oruko mi ni Oga Senior Mechanic ma fun tada wa.
3: E show.
6: Ara ko en to ni to soro yawo. To won ni yawo le ta. Mm. Mo pe si o tin eni won boya won so le fun boya won ti ni kan ni tele, boya ti bi ma tele ama.
3: Se roro yawo, awa o fun yan yawo, se ile fe fun yawo.
6: No, me pe pero lo ti mo pe so na pe.
3: Ah.
6: To ba se wa. Koma du boya koma wa ba bi pe wa won wo ma gi. O wa bi e n pe pe boyo ti bi mari.
3: Okay.
6: Ti ko ni. Ehn kon wa ite pe no ri oka.
3: Okay.
6: Won to ba no wa bi o meke o le ma gboro si ni eno.
3: All right.
6: Ba to si la won kada na. Won lo spa kon won ma yan ma won. O ma ni pe boya en tin o gbo kada fun wa gbe ya. O ma ni ka se ro si. Won bo lo bi parking won ma le won kon ma na ko tin wa ni kan lati pe ya. Awon kan ma na me ni kan ma ma le ma le di ni re.
3: Hello, Carlo. Yes, sir.
7: Equito.
3: Yes, sir.
7: Nyombo Banyo. Yes.
3: I'm going to go to the last one.
7: Ke ni so lusan re lo fe biri
3: tori mi gan
7: mi o ba wi ni ye so ti yin boya ko lo gba eso pia ku ma je
3: eso pia
7: ku ma je
3: eso pa ni gan eso tin benu pia kan le nso yi
7: beni beni
3: bo lo se a ma je bi kuta ma to se ba ri
7: to ba tin di eso pia yin o ma kan je bi obi yo ma gbe omi re mi
3: yo ma kan je yo ma gbe omi re mi
7: Benisa.
3: Se yo gbe mi yo abi yo tu dan
7: yo ma gbe mi to wa ni bi eso pia yan tin je yan yo ma gbe mi bi gba yan jobi kini o le tu kini je to ku lenu re ko tu danu
3: eso pia o lagbara to hun ni
7: o be ni yo den ku die yo den ku die ti o ni ma fe ti so ti yo in your bay woman to n soro nipa ore re kan jo wa bi odun bi mewa Gabriel do man ti o sin kan fun mo. Tele mi te wo yi na o ti sele se ni na. Tele ore mi kan wa ni 2020.
3: Okay.
7: O gbale isoro wa wa nbi le yen ta se pa ma ja. O wa ra le kekere kan. O wa ro pe develop le yen lo. O wa koju le meji kuro nibe. Mo ko nti mi o fi se le temi mo ko fun. Mo ko ni fun. Mo ko block fun mo fun leso tin ba so fun wi pe ko so fun mi do ni oloni o si fi pari le o si fi so the four bedroom flat o pari le yin ni won go mi yo wa kan le nlo to wa so fun mi wi pe o n fe kan le an ti e fun ni igi kan o n fe kan le n o ti ton se daada pe ko the four bedroom flat o wa ri pe imi temi wa ku bi temi o fi se le temi temi ko fun e ko fi ku nu egun ni bi to wa o bi trade ni yen eyin gba yen ko iyawo to wa fe iyawo ti ni gan to wa si are ni awon kankan bi pe ko mo ta kan le mo ri ti bonu nigba ti o pada gugu ti iyawo mi koja fun gba ti o pada lo mo raja bomi ni tin lo raja iwan sa fun iyawo ti mo yu pe seri oro le aye yi o soro ko o da ka sori o si da ka si ni su pelu ori
3: eyin
7: to lo fe fa yo fun woman yen gagaga o fe mo bi fore re han mi ka le mo bo si je lo lo n fa yo fun la
3: bo si wa bi nkan si wa je bayi
7: na
3: se ko wa yera fun ni
7: ko mo yera fun ka ro jire ki se gbeja
3: bo ba bere nkan lowo re nko se ko fun
7: ni bo ba bere nkan to ba ni to ba le se ti o ni afete ko se fun ti o ba to ba se pe yo afete ko lohun oni tori aye mo ma fe teyan je ni won ni na o si fe tini na je o so ni deni adun ya ni le ni
3: all right so
7: ko pa ki si ara re olohun o ku wa
3: e se mo dupe
7: e to ni nkan un dogun boya ti o ba fe sun lale yi to ba le ka Psalm 36 lati okedele ko kanigba mejila ko gboro jade mo nu ile de ni ko sun ko takaka n to sele olohun o fi han
3: amen e ba n pe samu ile kan si
7: psalm 36
3: to ba le kala
7: ti psalm 1-2 do wa kan 12 times
3: latori kini de pari
7: be ni
3: right.
7: Wa ka yo wa fi gbadura wi pe n to sokokun si mi ko lo ba fi han ni
3: nam
7: so ti yin yo wa sun yo takaka ni yo fi ronun yen ko mo fe gbe lele ko takaka ni
3: o da se o mo dupe
7: so ti
3: adupe lowo yin e se o
8: kito kwataro mi stade tulu
3: yes I ka le o
8: oruko mi ni atolomo lati inu talomo ijo mo fe so sita ni eda oruko mo na ni ra ona bulo
3: oda ka to fi oro arakunrin sita eyin na le so sita latori WhatsApp number te so sita si 0916 159 1011 ibolo waja kan be waju mi laarin iseju marun a setan emi wa fe ke sun tori asiko ta de duro ibi ta de duro si ikorita ta wa yi oni so sita man le gan nkan te ti gbo egbo en to ba fe soro re yo so bu lekun rere e ma wa sun oruburuko ni kun wa o

0: Jésus a dit, mon bain, le Dieu, je suis mon privilège, ou de trouver ma paix, mon prix, aussi fort, ni que j'ai possible. Ah, ouais, donc, quand on se connaît, tu vois, le carnet de costume, c'est-à-dire, tu l'as pas là, à la chute, tu l'as comme une table, là. Moi, je veux qu'il y ait un mini bon show, il y a un go, à te dire, everybody, que le budget. Et tout ça, c'est à prix, il est à un bas, il est à un tutu, le mien, je vois, le bas, les si bien donné. Abilin de Rubawani, Congo Kombe, son catholique, Congo Kombe, comment est-ce que tu vas du noyer? Il est tout rien qui est du coup, c'est du camp, Congo Kombe, bah, il parle en l'île. On va dire ça, doit être si vous êtes un peu aussi, voilà, Congo Kombe, il y a, ou à faire important, tiens, moi, c'est dire, il y a pas la jarre, son sens, non, oui, il est loin d'en y est, Congo Kombe, comment dire, on va dire, alors, donc, à mon goût, il faut que qu'on a dit, on va dire.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò láàwọlé sùn ní ìkànnì Diamond FM. Ẹ kú dédé àsìkò yìí tí a bá sì ń darapọ̀ mọ́ wa. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Padà ẹjẹ́ aṣojú òpólẹ̀ ká tó lọ sórí WhatsApp 0916-159-1011. Ẹ kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀.
1: Yes, I show.
2: Ẹ kálẹ̀ tààrọ̀.
1: Adúpẹ́ lọ́wọ́ lọ.
2: Mo dá àpò mọ́ yín o.
1: Àmì sáà show. All right, I'm going.
2: Okay.
1: Hmm.
2: Hmm.
1: Ẹni sọ̀rọ̀ ẹni ẹlòkú àbókúrò lọ́dọ̀ yín ẹja mú kan bẹ̀.
2: Ó kú wọn lọ tẹ́lẹ̀ ó dáwọn ó ti dáwọn padà bò ń fa ẹ̀sán ti kú.
1: Ó ti jọ́ lọ́hùn pé àbí.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mi tẹ́lẹ̀ mo gbẹ́ lọ ni ọ ìlú tí mo wà báyìí kọ́ ni ìlú mi mo ní lọ kéètì wá gbà
1: yìí
2: àjọ débì ni tó kó yà sá lọ ń wà yẹn kó lọ́dọ̀ lọ sí lọ rìn lọ díẹ̀ olóòlà jùlọ tó fi pàdé àìsàn tí a fi dé ṣọ́ọ̀tì tó àwọn ọmọ pẹ́sà fi kalẹ̀ mi náà wo mo nílẹ̀ rí wọn tọ́jú ètò ìsagbára lára mi torí àkàndá èèyàn ni mi. Inú ọdún tó wá kọjá yìí ṣọ́ọ̀bù tí mo ní náà wẹ̀ ti gbára fàjúdé kò sí ẹ̀ka tí mo rí ṣe mọ́ ọ̀ṣà tún ó zù. Mo gba mọ́rúwá rẹ̀ méjì ni mo gba mọ́rúwá lọ́dún tó kọjá yìí lọ́yẹ̀ pé jákulẹ̀ náà ni mo bá pàdé níbẹ̀. Ọ̀ṣà wé sí owó gbà kan ní july gbà kan ní march sí july ẹni ẹgbà lọ́wọ́ mi padà mo tún gbà míì ní july 4 last year again atún lóṣẹ̀ december. Ẹnà tó ń ní 40 gbogbo nǹkan tí òṣìṣẹ́ tó ṣàṣẹlẹ̀ mẹ́sàn án tó lágbára tó san bí 400,000 naira síbẹ̀ out of 1.5 tí mo gbà at last náà ẹni ẹ̀ náà tún gba tiẹ̀ lọ́wọ́ mi Indonesia ni mo wà trout this year báyìí kò sí ẹ̀ka tí mo rí ṣe ìfẹ́ tọrọ bá ọmọ mi gbọ́dọ̀ school lọ mi tẹ ọmọ tó kàn my life now.
1: Ọ̀dà pẹ̀lú ọ̀rọ̀ tẹ sọ síta yìí. Kí lẹ fẹ́ ká ọmọ Nàìjíríà ṣe fún yín?
2: Ọmọ ká bá tẹ̀ lé sí mẹ́ta àníyàn lọ́wọ́ fẹ́fẹ́ máa rí kí n ká kẹ́sì.
1: Torí nígbà tẹ ní àkàndá èèyàn níyìn, ẹni bá lè ṣiṣẹ́ níṣẹ́ ń wá o, níṣẹ́ wà fún o. Bẹ́ẹ̀ àpọ̀ àwa òun fún yàn ṣe o, àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa ń lé, ó ṣeé ṣe kí wọ́n sọ pé kò lágbájá yẹn o, nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí. Ẹlẹ́yin wà kúrò pé. Kò jẹ ìrọ̀rùn ló bá dé láti wá.
2: Ìrọ̀rùn lẹ́yìn nìkan ṣá owó bọ́ sí láti bírèkì owó ni mo fi ń tẹ bírèkì
1: ó rọrùn. Ọ̀dà ọmọ Nàìjíríà ti gbọ́dọ̀ tẹ̀sọ̀ bàbá rẹ̀ ni tí ó fún yín nímọ̀ràn lórí ọ̀nà àbáyọ lórí àwọn kan tí ẹ bá lè ṣe wọ́n ràn yín lọ́wọ́. Ẹ má bínú ìlú òpìlẹ̀ wà.
2: Ó mọ àrùn.
1: Kó má di wípé yóò rí bákan bákan bàbá rẹ̀ ni tó súnmọ́ yín lágbègbè yìí abẹni tó mú ẹ̀ láǹfààní láti gbé látọ̀dọ̀ wa ní.

0: Ayi lori rédíò. Ẹ̀sùn ẹ má bàrà jẹ́ o. Àwọn mọ̀lẹ́bí ń kọ́ sí wọ́n wà.
1: Wọ́n wà. Mo kì í káà sí àìkọ́ra tó dìde lọ́wọ́ sí ni
0: mọ̀ṣù. Ó dà ọlọ́run ló ràn lọ́wọ́. Ẹ dà ẹ má sọ̀rọ̀ ìtinú. All right, sir. Ẹ̀lú ẹ̀ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀ mi ta létò náà.
0: Yes, sir.
1: Ẹ kúrò tí wọn náà wà fún yín ṣe.
0: Àmì sá ìṣòro.
1: Ẹ fi ń dànù mú dúpẹ́ tó lé omi ṣe ilé yóò ní dànù.
0: Àmì sá ìṣòro.
1: Ẹ tẹ̀ mi túbú dànù.
0: Àmì yóò.
1: Bí mo dárúkọ mi, bí mo dárúkọ mi, gbogbo ayé wọn mọ fọ́ọ̀sì mi, mi ní fọ́ọ̀sì méjì. Ṣé rí ẹ jẹ́ ká máa mọ nǹkan púpọ̀. Ká máa sọ pé ká mọ̀ fòrò yàrá, ká mọ̀ fi ibi sọ́bi, ká mọ̀ fi ṣe. Ó kọjú sẹ́ni kò dẹ́kun ẹ̀yìn fẹ́ lómi. Ẹni tí ó bá ṣoore tán fi ibi sọ́ fún un tó tún wá padà gẹ́tọ̀ orí ọ̀fẹ́ lónìí o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ṣoore tán fi ibi sọ́ fún un tí ò déèyàn mọ́ tó dẹ̀ bá bẹ̀ kú. Mo rí i pé ó sọ yìí pé ẹni tí òun ṣe nígbà tí òun tí ì ní nǹkan kan lọ́wọ́ àwọn jọ ń wọléwọ̀de tó jẹ́jẹ́ yára ìgbà tó wà nípè níjà ó sá fún un ìgbà tí nǹkan tó wà ń bẹ́tà díẹ̀díẹ̀ ó tún wà ń padà tó dàbí pé bóyá kò fẹ́ máa ṣe kankan. Fẹ́ẹ́rí kì í ṣe pé bóyá pé káàárọ̀ òjíire kì í ṣẹlẹ́gbẹ́ ìjà. Bóyá ó tún ti ń wò yìí pé nǹkan tó ti ń bẹ́tà fún un bóyá ara àwọn nǹkan tó ṣe fún lákọ̀ọ́kọ́ gan bóyá nìyẹn mọ̀ sí mo kàn sọ bẹ́ẹ̀ yín o ẹni yìí àtúnṣe tó bá òtútù fẹ́ dìde ẹ jẹ́ ká tó súnmọ́ bóyá ká tó ráàyè fi tẹ́ rí pé ká máa sọ pé kinní kan ká mọ̀ fífi lẹ́yìn pé káàárọ̀ òjíire ìṣẹ̀lẹ̀gbẹ́ ìjà ohun tó bá béèrè tó bá ti jágbára ẹ lọ ìwọ náà mọ̀ pọ̀ lọ́sẹ̀ṣẹ̀ ń ṣe ni kò sí ìyẹn kò sí kò sí wàhálà nù yẹn. Ìgbàgbé ẹ̀ kó sóre fún kó ṣe kinní kan fún ohun kankan tó dáìjà kó ṣẹ̀ṣẹ̀ ń gẹ́tọ̀ kí lóore tó tún fẹ́ padà sí ìyẹn bẹ́ẹ̀ kó ra káàárọ̀ yìí rẹ̀ kankan máa kíra wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀lẹ́ẹ̀kì jẹ́ ẹni tó sọ pé òun gba lé tí gbogbo nǹkan bàjẹ́ nígbà tí ì sí í ṣe pé bóyá fámílì àwọn sí wọn kí dẹ́sẹ̀ pé òun ló kọ tó bá ti wòó pé òun ṣe gbogbo nǹkan tí ó rí kó fẹ́ jẹ kó fi létí lẹ̀ kó lọ wá mí nà
0: All right, it's your...
1: ẹni tó dẹ̀ wá sọ tó ní koro pé tó ní kinní kan ìbá wá sọ eré àtẹ̀lẹ́gbà rán lọ́wọ́ ó ní àkàndá lóhun bóyá ó ní nǹkan kan tó lè ṣe tó gúrú bẹ́ẹ̀ yàtọ̀ sí gbóde kíkẹ́ kó sọ eré àbáyé ó sọ bá ràn lọ́wọ́ lórí ẹ̀ ò sí lè máa lè jì tó ọmọ nàìjíríà àmọ́ bọ́ sí lè ṣùgbà ẹ̀ máa bẹ́ tó bọ̀.
0: Ẹ ṣeun mo dúpẹ́ o. Ọ̀dà ẹ já lọ sórí WhatsApp kí àwo àwọn sọ síta ti ń bẹ bẹ bẹẹ bá sọ síta látòrí WhatsApp ẹ já mọ pé sọ síta lélẹyìí bó bá kí ìmọràn ni ẹ kọ síbẹ. Ọ̀dà ẹ̀lọ́.
2: Ẹ kàlẹ́ o lótú.
0: Ẹ ṣeun.
2: Ẹ kú iṣẹ́ o. Olúwa máa wà pẹ̀lú yín á darapọ̀ mọ́ṣẹ́ yín o. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ lálẹ́ ni. Èmi ni Mrs. Taiwo Agboola láti ìlú Ìbòkun. Nípa ẹni tí ó sọ pé nípa ọ̀rẹ́ ẹ̀. Mo ṣe ń wọlé ni mi gbọ́ details bẹ̀tẹ̀ tó ta sí mi létí. Èmi rò pé kò sí nǹkan tó jẹ́ dandan nílé ayé yìí o. Àlàáfíà ara wa ló yẹ ká máa wá. Ọ̀rẹ́ tí ò bá jólóòótọ́ síyàn tàbí tí ò bá ríyàn nígbà téèyàn ní ìṣòro. Èmi ò rò pé bóyá ó yẹ kéèyàn tún ní nǹkan téèyàn máa ṣe pẹ̀lú ẹ̀. Ibi tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ dé ni wọ́n ti dé yẹn. Kí ọ̀rẹ́ yẹn kó má fún rẹ ní stress lórí wàhálà tọlọ́run ò gbé fúnlé ayé ẹ ó bẹ́tà koníkálukú yàgò koníkálukú máa ṣe tiẹ̀ kí àlàáfíà lè wà kí ìrẹ́pọ̀ wà torí àtúmọ̀ nǹkan tí ẹni yẹn lè ṣe ní ọjọ́ iwájú ó bẹ́tà ọmọ ìyá gan tí ò bá sí tó bá fẹ́ kó yàn sí wàhálà tàbí tí ò bá láàánú èèyàn láyè sí koníkálukú wà ní ààyè tiẹ̀ ìyẹn ò ní kán má ní kíná pè síra wọn kán má máa ṣe dáadáa síra wọn bẹ̀rẹ̀ kì í ṣe pé bóyá kán pera wọn lọ́rẹ̀ẹ́ tàbí kó pè lọ́rẹ̀ẹ́ mọ̀ ẹ máa bí tó bọ̀.
3: Ẹ kálẹ̀ o, mo fẹ́ sọ síta ni, èmi ni lágbájá ọmọ lágbájá láti ìlú tọ́lọ́run mọ́. Mo nọ́tìsì pé láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn tí bá ti tọ̀ ìtọ̀ mi máa ń pọ́n mo ti mo mi mo ti lo hospital mo ti lo si check up mo ti lo se everything pe ki lo fa ti to mi fi pon to mi si ki pon tele tele awon ogun tan ti sa fun mi mo ti lo mo wa discover pe time te to mi ran pon eno mi mo ko mi ma weak lo gbona on lo so is hospital back and mo lo complain won lo ba se test won lo se test mo se urine test test bi meji ni mo run mo ni ko se nkan kan la mi ni symptoms pe nkan kan be la mi won ni gbogbo na lo wa okay ma to wa pada ya mo wa dictate pe enu mi oko mo mi wa saba weak mo due to pe awon ogun kan ti mo lo mo ti se mo ti lo awon ogun infection agbo won ti lo gbogbo e bi ito mi o ti pa bi infection ni mo ti lo gbogbo e mo wa dictate ni ijeta mo ni sex ni ijeta that ijeta ti mo ti wa ni sex yen mo wa yi pe enu mi ti wa n ku pada mi ti wa pada si bi pe on week won wa fe fi to gbogbo aye le ti pe dakun kini wo nkan tin se mi ba hun
0: e dakun da bo e wa mo be are n to mo oda a ma reti baba re n to mo pare number ti e pe si 0916 159 1011
2: e kale o e ku se ko taro so won ya lo a ma fin se ni siso we ni sise ni bo sowo eni jo ni won wa to ba ya emi na ma so ste mi sita nkan ti mo kan fe so fun ni ori oro arabirin to ni ore un won loju lala kan fi n so re won ni keyan so ni barin ko si so ni bare ọ̀rẹ́ téèyàn bá ti rí láàrin oṣù mẹ́ta téèyàn ti rí ti pẹ́ láàrin oṣù mẹ́ta ẹ̀rìn tó bá ti jìnà síra wọn ìpadàbọ̀ rẹ̀ yàn mọ́ o because ojú la rí àrínú mi ní kó sá fún un mi dẹ̀ ní kó má bà sọ̀rọ̀ káàárọ̀ jèrè kì í ṣẹ́gbẹ́jà àmọ́ ó fura o ojú la lákàn fi ń sọ rí o ọlọ́run mọ̀ fún mi ṣe ní ṣíṣe.

0: káàbọ̀ padà mo ní láti ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan ní àyín ó dá ẹja gbọ́ ìmọ̀ràn kan fún arákùnrin tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń dojúkọ tí wọ́n bá ní ìbálòpọ̀ ṣùgbọ́n jẹ́ ń gbé kọ́ọ̀lù iná ẹ̀ka lẹ́rọ ẹlẹ́mìíràn 0916159101 ìkànnì diamond fm lẹ́ ń gbọ́ ẹja gbọ́ ìmọ̀ràn iná.
1: Gbogbo ọmọ Nàìjíríà mo fẹ́ dá sétò ni arákùnrin tó ní tòǹbà ní sex tó ní ẹnu ń kúrò pé láti bí oṣù mẹ́ta tó kò sì tẹ́sítì pé wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣeun so tó nítọ̀ máa pọ́n yẹn nǹkan tí mo kàn fẹ́ sọ fún ni pé ìbéèrè tí nǹkan béèrè lọ́wọ́ ẹ ni pé ìgbà tí ẹnu ẹ kọ́kọ́ ń kúrò lákọ̀ọ́kọ́ yẹn tí ó ní sẹ́ẹ̀sì ńgbà yẹn náà ni ṣé obìnrin tó bá ní sẹ́ẹ̀sì ńgbà yẹn tí ò náà ló tún padà ní sẹ́ẹ̀sì nígbà tẹnu òkúrò mọ́ tí wọ́n pọ́síbù pé obìnrin yẹn ló bá ní sẹ́ẹ̀sì ní àkọ́kọ́ yẹn tẹ́ẹ̀ kúrò tí wọ́n tún jẹ́ pọ̀ ló bá ní sẹ́ẹ̀sì gain tẹ́nu ẹ̀ fi ń kúrò a jẹ́ pé ara obìnrin yẹn ló ti ń kó nǹkan.
0: ó dà kò sí wàhálà ẹ ṣeun adúpẹ́. Ní ìkóríta tá a dúdúró sí máa fi ọ̀rọ̀ kan kun kóde méjì ní àyín. Ara ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wọ́n ní ó ti tó bí ọdún mẹ́wàá báyìí tí bàbá wọn ti fẹ́yàwó mi lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin bàbá wọn àti ìyá wọn. Wọ́n ní lórí àwọn kankan tó ṣẹlẹ̀ ẹyẹ bíi ọmọ àwọn ṣèwádìí nítorí ó máa ń dà kí ọmọ ṣèwádìí dáadáa kó má jẹ́ kí bàbá mọ̀ pa rẹ̀ kó má jẹ́ kí ìyá mọ̀ pa rẹ̀. Ó lóun ṣèwádìí láti rí wípé bàbá àwọn òun ṣèyàn tí ìyá òun ní ó jẹ́ nítorí àìṣòótọ́ ìyá rẹ̀ àti àwọn ìwà tí ó ń bẹ̀ lọ́dọ̀ wọn àti ìwà tí bàbá ń wò ó fi hàn gbangba wípé ìyá ni ó lẹ́bi lọ́wọ́ ṣùgbọ́n láti ìgbà náà ṣe ni bàbá gbájúmọ́ṣẹ́ o bàbá ò ti ẹ̀rúnú ìyàwó mi. Wọ́n ní àwọn á fẹ́ káwọn Nàìjíríà gbà wọ́n nímọ̀ràn wípé bópẹ́ bóyá àwọn fúnra wọn náà àwọn náà máa lọlé ọkọ̀ bàbá tí ò wá márì báyìí nísìnyí táwọn sì wà lọ́dọ̀ wọn ló yẹ kí wọ́n níyàwó kí wọ́n fara yí ohun tọ̀hún kí wọ́n mọ̀ pé bàbá wọn ní obìnrin lọ́ọ̀dẹ̀. Wọ́n ní ká bá gba àwọn onímọ̀ràn báwo ni wọ́n ṣe lè ṣe é tí bàbá náà yóò fi ní obìnrin lọ́ọ̀dẹ̀ nítorí ọkùnrin tọkùnrin bá ti ní ìjákulẹ̀ báyìí nínú ìgbéyàwó ó máa ń nira fáwọn ọkùnrin kọ̀ọ̀kan láti gbé ìgbésẹ̀ wípé mo fẹ́ níyàwó mi. 0916159101 ẹja gbé kọ́ọ̀lù kan náà ká tó lọ sójú òpó. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
2: Ẹ̀ka lẹ́ o.
0: Yes sir, ẹ ṣeun.
2: Ẹ kú iṣẹ́ o.
0: Yes sir.
2: Ọlọ́run náà pín lérè o.
0: Ẹ̀mí ẹ ṣeun.
2: Èmi láti ìlú Ìbòkun.
0: All right.
2: Ẹni tí ọlọ́run mọ̀.
0: All right.
2: Mo fẹ́ kẹ ràn mí lọ́wọ́ lórí ètò tá n ṣe yìí.
0: All right.
2: Ní ìlú Èkó ni mo wà. Mo dẹ̀ kọ́ ilé sí Èkó.

0: gbìyànjú láti fẹ́yàwó mi o ọlọ́run ní jẹ́ kí wọ́n ráre lọ́jọ́ alẹ́ o èmi gba àbá nímọ̀ràn kí wọ́n fẹ́yàwó mi ẹ̀ ọmọ wọn ti mà dájú pé màmá àwọn ló jẹ̀bi bàbá kì í ṣe pé àbá ló jẹ̀bi màmá so kí àbọ̀ fẹ́yàwó mi ó rọrùn fún bàbá gan láti fẹ́yàwó mi bá wọn nínú ìsìn gbogbo àwọn ọmọ ó padà wọn ó lọ síbi iṣẹ́ wọn ká kó lọ sí ilé ọkọ tí àbá nìkan náà wà máa rán máa ń ṣe kiri láti lọ́ba ara jẹ lọ́jọ́ alẹ́ ọjọ́ alẹ́ nìyẹn máa ń rò kí bàbá ó gbàgbé pé bóyá kí bàbá ó gbàgbé lórí tí wọ́n lè máa rò pé bóyá tán bá tún fẹ́ mi bóyá ìwà tí ètò lọ hù nánà rárá o bí obìnrin bá jẹ̀bi ọkọ bó bá lọ ó ṣeé ṣe kó lọ bìkan kó mọ̀ báyìí ọ̀nà ọlọ́run pàdé dápò ọkùnrin náà ló bá ti jẹ̀bi ìyàwó tó bá fẹ́ ogún ìyàwó ọlọ́run bá lọ́ba ẹlẹ́sàn ẹ̀sán kì í kú ọlọ́run bí wọn ṣùgbọ́n bí ẹ̀sán náà gbà tẹ́tí ṣe pé bàbá ló jẹ̀bi ìyàwó tí bàbá bá fẹ́ yàwó mi pẹ̀lú ògo ọlọ́run aláàánú lọ́lọ́ tàrí sí wọn ẹni tí ó gbọ́ tí wọn lọ́lọ́ tàrí sí wọn ṣèmi rọ bàbá kí bàbá fẹ́ yàwó mi náà gbà tán ọmọ ti dọ́nà sí pé kí wọ́n fẹ́ mi tí ọmọ sì rí pé kì í ṣe bàbá ló jẹ̀bi ìyá wọn kí bàbá fẹ́ yàwó mi kí wọ́n má fi àsìkò ṣòfò ọlọ́run dẹ̀ yẹn ni tiwọn fún ẹni tí ó gbọ́ tí wọn tí ó jẹ ẹran egun ọ̀há wọn ọlọ́run tàrí sí wọn èmi ni ọlọ́run ayọ̀ láti lékan lẹ́ẹ̀kan sí ẹ dákun service to
1: the
2: with the extent gbogbo ọmọ òsẹ̀mí o torí kálukú ló ní ẹlẹ́dàá ti jẹ bẹ́ẹ̀ ya ní ẹ̀mí ìgbéraga mo wá fẹ́ kọ́ ọmọ nàìjíríà làmí lọ́yẹn ǹjẹ́ ọmọ tó sọ wípé kò kì í sinmi ni mo bí ǹjẹ́ mo lẹ́tọ̀ láti take responsibility àbí mi lẹ́tọ̀ láti take responsibility nípa tó ń jẹ mi ò ní problem.
1: Arabinrin ti ẹ̀pàdé yìí a ti tún ọmọ ọdún mélòó tẹ̀ ti bára yín rìn.
2: Gbogbo tá a fi jọ bára wa ni kò ju 2 months lọ.
1: Láàrin 2 months yẹn nǹkan kan pa yín papọ̀ àbí kò pa yín papọ̀.
2: Nǹkan kò pa wàpọ̀ gbà tó dọ́dọ̀ mi ni a tó ní nǹkan tó pa wàpọ̀.
1: Ó wá fi hàn gbangba wípé ọmọ kan wà kí arábìnrin tó wọlé nu.
2: Ọmọ ó bí ọmọ kan ṣoṣo náà ló bí. Ọmọ mi gan ọmọ tí mò ń wí yìí gan àjọ wà nínú bẹ nínú yàrá kan ṣoṣo ni mo ti sọrọ yìí.
1: So room ni lẹjọ ń gbé pẹ̀lú ọmọ náà.
2: Ní room lájọ ń gbé flat ni mo ń gbé pẹ̀lú ọmọ yẹn mo máa dá sùn láti jẹ́ kó sun ọ̀dọ̀ wa.
1: Ọ̀dà kí n tó sọ pé kí ẹ gbé fún arábìnrin kí làwọn nǹkan tó jẹ bí àdéhùn tó wà láàrin ẹ̀yìn àti arábìnrin.
2: Ẹ̀sìn àdéhùn tó wà ní àárín wa ojú wípé o ti gbọ́mọ wá fún mi mo dẹ̀ ni mo máa take responsibility mi ní orí ẹ̀.
1: Ṣé mo pẹ́ ti sọ̀rọ̀ kan pé ẹ máa take responsibility lórí ọmọ náà ó túmọ̀ sí pé ẹ ṣetán láti gba arábìnrin mọ ọmọ tó wà lọ́wọ́ rẹ̀.
2: Bẹ́ẹ̀ni mo fẹ́ pẹ̀lú ọmọ yẹn ni àmọ́ ṣe wá rí mi sọ látàrí kan wá ṣẹlẹ̀ ní bí kò tí pé kò pé a month tó dọ́dọ̀ mi ó ti rò máàrún èèyàn nínú ìlú tí mo ń gbé yẹn ìjẹ́ stem wọ́n ti gbé mi lọ sí human rights.
1: Kí ni àwọn nǹkan kan tárábìnrin ṣe tí wọ́n fi gbé lọ sí human rights sir?
2: Ẹ̀sìn náà ẹ rí ìlú tí mo ń gbé yẹn kì í ṣe ibi tí èèyàn lè fún obìnrin ní chance láti jẹ́ kó máa kọ́ rẹ̀. Ounjẹ light tó bá ó ní church kan tó máa ń lọ church yẹn mo bá ti lè bújọ tí mo ti fún ní chance láti máa lọ sí orí òkè yẹn ló ti di kò gbọ́dọ̀ sí mi ní ẹnu mọ́.
1: Láti ìwà tárábìnrin ti dé ọ̀dọ̀ yín títí di àsìkò tá a wà yìí a ti tó oṣù mélòó báyìí àbí ọdún mélòó? A ti tó oṣù mélòó báyìí sà? Hello sà?
2: Hello, sir. December 25 this year. You know the daughter me.
1: December 25 to August 11. Ten bawa solo
2: yes, sir.
1: Hmm. Inji eti parabiri njoko lati basoro. We inkambaye bae mufeo. Inkambaye bae mufeo. Mi ife koko mi sita mao.
2: Ok. Sa. Ema vino sa. Ogo ti fe kando di fono mi. O ti try number. Peti pe gana ti o lo. Mis lo si. Eri ilu ti mo wagan sa. Ni biti mo kwe joko kwe. Inkati mo fe. Inkati mi fe. Inda si ya uo ba ilu nye. To ba to fe so mo odo to wo mo odo lo si odo yawo ba lu yen yawo mo yawo ba lu yen lo wa pe ni o wa so wi pe nkan ti mo ni mi fe gan ni baba oko ti tawon gan so wi pe ohun o fe ninu
1: e je fun yin lanfani e gbiyanju lati pe wa pada e gbiyanju a ma so fa awon engineer ki won wa number yin a ma gbiyanju e gbiyanju tori oro yi o gbodo eyan ara ile na le pari re tori baba gbo ti arabirin yori bakan bakan nipa agbekale oro all right 0916159101
2: e ka le ustadi tuna
1: yes I sure
2: kola alasuke lo ko ni ta gumbare lawe
1: mr kola e ka le
2: o yin le bi beto yin
1: e seun
2: ni ni to so si ta pe mo mi un brother wa kan lati lori sadala wa wa ma se program kan ni yo Thursday lago merin ni albanka fm kuta lati pe si program yen
1: ada
2: hello
1: mo n gbo yin
2: se n gbo visa
1: mo n gbo yin
2: wa ma se program kan ni albanka fm lago merin kojo so pelu dadu won ko adadi akisi bye e si wa elumi ke fe gbati mami ti lo to ba je popo ba be to ba ton adi tan lati ri mami lati ba won resolve o ya amicably to ton ba ba resolve ki ma ba yen ko mo ro ko boya mama yen lo daju nu aye o ta ba si so ti daju o tun re ni to daju ya yen lo ti to ba dojo ale o ni agbara fun yen lati mo ni yawo to ma ma take care fun jije to ma take care fun owo lati ma ba re ni so
1: ri
2: tun ma ba da house bla so ma ga sa de na o ati fa la safiri ku si mi ati be dagba to mi study to la yo do ma kire pada o oja le o ma very very important leri ti dadu atana so sita last is that kan ti gbo conclusion won si suru to po ngba yo kan ti ni ade un pa won ba eniyan gbe bu katare tasi ti mo bukata ku ki di omo kan si bi kan tele owo yen ti wa di pe won si suru kan ba ta pa o le se suru to ti fe mo ya lenu ta ni to joko to ni gbegbe won ni joko si be ta na ni pe ki won si ti down ikan bye bye ti mo bo so to ba ti yi ona ti mo gbe kale pada to ni en so won yo da ki won kapa ti mo fun omo yen ni jije won si kapa ti mo ran omo yen lo school ama bo se wori won na ki won try lati be ko 3 bedun of for bring won na gbe komo jomo yo sun ta ama ko to ba ke kan bi kaka o ki won ma ta re ato ba se bi won ko e yu ma yo ba ti bi mo fun won olorun je ka si wa la san ama bi ba be mi ko no mr adetula ko ba mo bo ba se toju omo re si tun gbin eju ko mo toju omo lomo to ba ta wo yi oba to ka ha gu ni olorun ni ka je si wa la le omo ti o ni jiri àmọ́ ọmọ ọlọ́run mímọ padà tẹjọ lèmi ìjọmọ tó bí lọ o nínú kádàrà àwọn ọdọ kọmọgbàgbé kó fi sọkàn o kan rántí ọmọ ẹni tí wọn ṣe.
3: kalẹ kó ètò àbáradà àṣà àti sàpàtì lẹẹkan sí tó lórí mọtò tó síta nípa àyẹwò fún bàbá rẹ ọgbà abínímọràn òun náà ni yóò pe àwọn ẹbí rẹ tọ́ pe bàbá jókòó tọ́ bá sọ̀rọ̀ torí ọkàn rẹ̀ lè ti yọ ni pe am feyawo afeyawo to don land advantage pe awon ora won mo lo dana nkankan bayin o le mo fe yasi odo ba dojo ale to mo to mo ba lo le aba won mo ba lo bi ti won yo fa disoro so ko pa won ebi ada won to ba sumo ko da ro yen le kan jo so to be no be awon na de le ba wayin so laarin be olorun ra wa lo aba ton ton a soro nipa oro nepa lo to mi o se nepa wa mo alaye tan se fe mi njo ti ngora mita lowo won a fit mita yen mo an to e se ngora mita 150,000 na ni mora mani gilo de to ja pe adugbo to ti wa e pe mita fun wa lofe e wa nta gbogbo ti adugbo ti wa won ni bat a wa bat b wa bat c wa wezo wa wa di la wa wezo wa wa ina wa o wa powerful to ti won pe 33 kv abin connect won pe ti wa 11 ati gbo owo ta won ri lara won ati gbo owo ti ta ba lo mita owo ti won ma je ni gbese yo ti poju awon fi ngbe fun ala ofe ki pa awon le ka pe bot ti wa pe oda bi na full o le mo ri di so ya to to wa nbe ni gege bi alaye temi ngbo lenu ekwetu

0: ẹ̀kú ètò nípa ti ọ̀rọ̀ mítà tí bàbá yẹn sọ. Ipa méjì ni ọ̀rọ̀ mítà yìí pín sí. Ipa àkọ́kọ́ ni pé nínú ètò tí wọ́n ṣe, àwọn tó bá ti ń gba bíìlì tẹ́ pé wọ́n ní mítà tẹ́lẹ̀ tàbí wọ́n ní mítà yìí àtijọ́ náà lò, tó ń gba bíìlì olówó ńláńlá yẹn, àwọn náà ni kọ́kọ́ máa fún. Ṣé ra àwọn yẹn ọ̀fẹ́ ni kì í sọ̀fẹ́? Ìdí ni pé àwọn tó bá jẹ́ pé wọ́n ń gba bíìlì, ó lè jẹ́nu bíìlì wọn bóyá 100,000 tàbí jù bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀, tó bá ti fẹ́ fún wọn ní mítà wọ́n lè nìkan sọ 50,000 rú mi báyìí níbi iṣẹ́ mi, bíìlì tí mo ń gbàgbà yẹn tẹ́ pé mi ò tí ní mítà, owó oní afẹ́ tó bí 150,000. Ìgbà tán ní mítà mi dé, wọ́n ní kí n lọ sọ 50,000 nínú 150,000 yẹn, wọ́n sì gbé mítà fún mi, wọn gba kankan lẹ́yìn yẹn, mo lo mítà. Wọ́n á sọ pé gbèsè tó kù tó máa ti ra káàdì sórí mítà yẹn, wọ́n á máa yọ díẹ̀díẹ̀, abala kan nìyẹn fún yàn. Ìkejì ni pé àwọn tí wọn bá ní lóná tẹ́lẹ̀ tán ṣẹ̀kọ́lé tuntun, wọ́n ń sọ fún wa pé 170 ní níbí pé tẹ́ ẹ̀ bá ní iná tẹ́lẹ̀ ẹ ṣẹ̀kọ́lé tuntun ẹ fẹ́ gba mítà, wọ́n á gbowó lọ́wọ́ yín, wọn ní gbowó gan kíákíá ẹ forúkọ sílẹ̀. Tí mítà bá dé, wọ́n á nìkan lọ sanwó. Ọmọ ṣẹ́ mi tí mo kọ́ níṣẹ́ nígbà tó lọ ó lọ forúkọ sílẹ̀, ìgbà mítà rẹ̀ dé wọ́n pé oye tó máa san gbà yẹn bá bí 150 tàbí 120 ló san mi ìrántí mọ́, ṣùgbọ́n owó yẹn ìgbà tó san tó di pé mítà dé ó sanwó sàkáǹtì nẹ́pà, ìgbà tó dẹ̀ gbé dé wọ́n wá de mítà ní ṣọ́ọ̀bù rẹ̀, ìyẹn ọ̀kan. Ṣé rí òmíràn tí mo fẹ́ gbé ìkú túmọ̀ ni pé àwọn tó wá de mítà yẹn, yálà mítà pé kẹsànwó sínú bíìlì yín tàbí pé kẹlọ sọ bíi 150 tàbí 170 sí àkáǹtì, tán bá dé wọn sọ pé 10,000 fẹ́ gbowó dídè, ẹ mọ́ sanwó kankan fún wọn. Owó tí wọ́n fún máa dé wọ́n ti san fún wọn, kọ̀ǹtátọ̀ ni wọ́n. Àwọn tó ń dé tán gbowó yẹn wọ́n gba 10,000 gba 5,000 jìbìtì náà ń ṣe owó tí ọ̀tán náà ń gbà, ẹ mọ́ fún wọn lówó mọ́. Tẹ́ ẹ bá ti lè sanwó sí àkáǹtì nẹ́pà, owó tẹ́ ẹ fún máa dé ó ti wà nínú owó yẹn. Tẹ bá ti fún wọn lówó o lè ní wọn jìbìtì ní wọn, ẹ mọ fún wọn lówó. Olúwa ràn yín lọ́wọ́. Ọ̀rọ̀ ohun tí mo mọ̀ nípa nìyẹn, torí pé mo ń ṣe iṣẹ́ mo ń lo mítà gẹ́gẹ́ bíi jórìmọ́rin, ohun tí mo mọ̀ nípa ẹ̀ nìyẹn.
1: Ẹ kalẹ̀ Musalitu Laiku Eto, ọmọ Nàìjíríà láti Nàìjíríà ni. Ẹni tó sọ̀rọ̀ mítà yẹn tí ó wà ń bi ọ̀rọ̀ mítà, wọ́n máa ń ṣe program lórí ọ̀rọ̀ mítà ni táwọn oníná ń ṣe. Ohun tó wà ń bẹ̀ ni pé mítà wọn ní ọ̀fẹ́ ni, ṣùgbọ́n ọ̀fẹ́ tó jẹ́ oníbá ṣe ń pin. Wọ́n wá ní ẹni tó bá mọ̀ pé òun bá ní ìdí ẹ̀ tí ò bá sì tí kàn ní èyí tó ń pin lọ́fẹ̀ẹ́ yẹn pé yóò sanwó fún ni, ló fa owó tí wọ́n ní kí ẹni yóò sanwó ló ń fẹ́ gba mítà. Bóyá ti tèkó tán sọ yẹn, bóyá àsìkò tán pín mítà ládùúgbò wọn ni, tán bá ti ń pín mítà yẹn ọ̀fẹ́ ni. Irú àwọn tó wà ní ṣẹ̀pọ́n sónú rẹ̀ ni, tán wà ní A ní C band A. Gbogbo according to them, wọ́n ní gbogbo àwọn táwọn bandi àwọn ti pín mítà fún lọ́fẹ̀ẹ́. Irú àwa náà bandi la wà, ṣùgbọ́n gbà tán fi ń pín mítà ọ̀fẹ́ yẹn kò tí kàn wá gbà yẹn. Bàtà wá rí pé gbèsè ó máa pọ̀ nílẹ̀ níbi pay into account tí wọ́n kàn mú bílì wa bílì wa, àwa wowó àwa lọ gbà. Wọ́n sì máa sọ nu program náà pé ẹni tó bá ti mọ̀ pé ó ń kàn lójú tó sì fẹ́ tí ó sì fẹ́ kó máa ní problem pẹ̀lú bílì kó wowó kó fi gbà á. So ni ọ̀rọ̀ owó tán sọ yẹn, tó bá jẹ́ pọ́n lè ní sùúrù ni, bóyá nígbà tó bá kan báǹdì ibi tán wà lọ́fẹ̀ẹ́ tó bá kàn wọ́n wọ́n pè, bóyá tó bá kan báǹdì yẹn kì í ṣe gbogbo náà sáré fún lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kan náà, set by set ni ó kọ́kọ́ fáwọn kan bá yóò tó káwọn kan, kódà lè fún ilé A nísìn kan lọ sí ilé C tàbí ilé number 1 nísìn, instead number 2 kan lọ number 3, number 3 yẹn ó ní tiẹ̀ tó ti dé ẹ̀ tó wà lọ́fẹ̀ẹ́ nù. So ó lè jẹ́ pómi tàwọn gbébọ̀ ní tó kan number 2 padà, ẹ mọ bẹ́ẹ̀ tó lọ.
2: Hello, ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ o, ẹ ṣeun, ọdún mọ̀ ní kí wọ́n wọlé. Ṣé ẹ ti dé rí ọ̀rọ̀ mítà yìí náà ni tí mi náà fẹ́ sọ, mo kàn ní Gára Tòkú lówó. Tó lè nílẹ̀ wà mo fẹ́ gba mítà òun ní ìgbésí, wọ́n ti wá fi àlàyé fún mi dẹ́kun rẹ́rẹ́ lérí ẹ̀. Ilé ẹ̀fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ọjọ́ tó mọ̀ sí gba mítà yìí. Wọ́n wá ti wá sàlàyé pé àwọn tí wọ́n ń fún ní mítà ọ̀fẹ́ àwọn tó já sí pé ní wọ́n ti ń fún ọ ní wọ́n ti ń gba bí ìfọ́nkà lọ sáré táwọn ọmọ tó tọ́ lé fún wọn ti bá ẹrú kalẹ̀ wọ́n bá ti wá fún ọ ní ìbílẹ̀ ẹ̀fẹ́ ò láti wọ́n bá ń rà síbẹ̀ wọ́n mọ̀ sí ẹgbẹ́ pé ní tí wọ́n ti jẹ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ̀ sí ọní bẹ́ẹ̀. So èyí tó rọrùn bẹ́ẹ̀ ni pé kéèyàn ra mítà àti ẹ̀fúnra rẹ̀ kó tó di pé ní yọ bẹ̀rẹ̀ sí máa lo iná ìjọba tí ọba ti ra mítà àwọn tó kọ́kọ́ ní ìlọ́pẹ́
2: o. Hello, Ada.

0: Who are you?
1: Hello.
0: Hello, sir. Hello.
1: Ellie, ready to take responsibility, Lori Omo.
0: Won't take responsibility.
1: Ìgbà
2: tí ó ṣe ṣẹlẹ̀ ní pé ìgbà tí mo dọ́dọ̀ wọn ní December 25 mo dọ́dọ̀ wọn. Kó tó di pé mo dọ́dọ̀ wọn, wọ́n dẹ̀ ṣe àwọn ìlérí kọ̀ọ̀kan. Wọ́n ṣe fi hàn pé tí mo bá dé pé kódà àwọn ti ṣí ṣọ́ọ̀bù, àwọn ti gba ṣọ́ọ̀bù fún mi. Ìgbà tí mo dẹ̀ dé ní tòótọ́, wọn ò bá ṣọ́ọ̀bù kankan. Wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn máa bá mi tẹ̀kẹ̀ ọmọ. Ṣẹ́rí wọn wá bá mi tẹ̀kẹ̀ ọmọ. Níwájú Ọlọ́run, Ọlọ́run lọba tó sì kẹ́rin wá jáde, èmi mò ń rọmọ lọ sùn. Ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì, lóòótọ́ wọ́n ra oúnjẹ sílé o,
1: but
2: èmi mò ń rọmọ yẹn lọ sí ìsìn. Gbogbo ọmọ yẹn bá máa rà pátá, èmi ni mò ń rà. Ṣé ẹ̀ ń gbọ́? Èmi ni mò ń ra gbogbo ẹ̀. Ṣé wàá gbọ́? Mi ò dẹ̀ ṣe kí mi ò sọ anything, mi ò sọ kankan, mi ò dẹ̀ fi ṣèwà. Ṣé wájú kan tí wọ́n fi ń sọ̀rọ̀ ní alẹ́ yìí? À ń jẹun lọ́wọ́. Ẹran mẹ́ta, n tó sọ̀rọ̀ lálẹ́ yìí ni o, ẹran mẹ́ta ló wà kù ní pọ̀. Mo fún ọmọ yẹn ní ẹran ẹyọ kan.
1: Àìmí
2: àwọn mo wá mú, àwa wá mú ẹran méjì.
1: Ṣé
2: ń gbọ́? Ọkọ̀ mi wá sá ẹ̀. Ó wá jẹ gbogbo ẹran yẹn, ó dẹ̀ jẹ tán. Àtán ni mo jẹun dádì. Àtán ni mo jẹun. Ṣé ẹ tún wá nípa Roman Rite kan sọ? Ibi tẹ́yìn ò dé, tẹ́yìn ò mẹ́nẹ̀ kankan. Ìgbà tí wàhálà yẹn pọ̀ tó gùn yẹn pọ̀, àwọn ènìyàn jọ ló gbé wọn lọ Roman Rite.
1: Ẹ ń sọ fún mi wípé èdè àìyedè wáyé láàárín ẹ̀yin méjèèjì, ẹ wá lọ sí Roman Rite.
2: Ẹni ẹ máa gbọ́, ṣẹ́rí ẹ máa gbọ́ o, ìgbà tí ẹ máa gbọ́ dádì, tó ibi tẹ́yìn ò bá sí Ọlọ́run lọ́ba, Ọlọ́run bọ́ bẹ́ẹ̀ o. Ṣẹ́rí ẹjọ́ ti sọ fún omi gbóná sì yẹn jọ. Ṣé ẹ gbọ́? Ṣé wá ní ìgbà tí wàhálà yìí pọ̀? Ṣẹ́rí tí ẹ̀mí yìí bá ń ṣe ìpè dádì, tó bá ń ṣe ìpè kàkàkàkàkà, yóò mọ̀ ṣe. Bí ẹni tí mo bí mo fún condition ló máa ń jẹ condition ni ẹni tí mo bímọ fún wọn ń lọ sí ẹwọn. Ṣé ń gbọ́?
1: Ẹ
2: jẹ́ bí mo fún mọ́tò àṣírí yẹn.
1: Ẹ máa wò ó dà ẹ ní sùúrù. Torí tí ìjọba àkókò pẹ̀lú àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ láàrin oṣù kejìlá títí di àsìkò tá a wà yìí, kí ni nǹkan tẹ̀ ń fẹ́ lọ́wọ́ arákùnrin yìí?
2: Ṣé wá rí nǹkan tí mo wá ń fẹ́ ní ọwọ́ ṣe tí ń dán? Tí wọ́n kán bá yá, tí ń bá yáwó lọ́wọ́, tí wọ́n bá yá mi, tí ń bá yá wọn ní owó gẹ́gẹ́ bí tọkọtìyàwó kí fi bò sí dádì. Wàláì wọn wá gbẹ́sẹ̀ lé mi, wọn ò ní fún mi. Wọ́n á máa sọ fún mi pé èmi àgbà wọn jọ fi jẹun ni. Owó tí mo sì ń yá wọn dádì ọjọ́ kan bá ń lọ bí iṣẹ́, yóò bá sí owó epo lọ́wọ́ wọn, wọ́n á já lọ́wọ́ mi. Ọmọ mi màá tún ní kó lọ bá wọn gba owó wá. Tẹ́ bá fẹ́ san àjọ.
1: Ẹyìn nísòro ẹ tí sọkọ tẹ́ ń wá o, kí lẹ̀ ń wá lọ́wọ́ bàbá yìí láti máa jẹ́ ojúṣe wọn tí ó fi yín lọ́kàn balẹ̀ tí èdè àìyedè ò ní wáyé mọ́? Gẹ́gẹ́ bí obìnrin ẹ sọ tọdún máa ń gbé fún fáwọn náà, nǹkan táwọn náà ń wá lọ́wọ́ yín.
2: Ṣé ń gbọ́? Nǹkan tèmi ń wá ní ọwọ́ wọn ni pé tí obìnrin tọkùnrin bá ti mú ní èèyàn dùn, kò sí problem. Kò sí problem.
1: Kí làwọn nǹkan tó lè fi múnú yín dùn? Ṣé kán má ṣe pè fún yín mọ́? Kán dáwó yín padà àbí kán? Kí làwọn nǹkan ọ̀hún?
2: Wọ́n ti kọ́kọ́ gbẹ́sẹ̀ lé 60,000 kan mú ìyànjá fún wọn. Mo tún wá yá wọn ní 60,000 míì. Tipátipá ni mo fi gba 20,000 bẹ́ẹ̀ sí. Bọ̀ tí n bá ń yá wọn lówó kẹ́kọ̀ọ́ owó mi padà. Kẹ́dẹ̀ mọ́ mi fi pè mọ́. Kẹ́dẹ̀ mọ́ mọ́ nto ti tele si mi kama ma fi bu mi ma
1: o da se o e ba mbe fun fun na
0: okay hello sir
1: mi o fe ki a fa oro yi gun ibere ti mo ni fun yin ni wepe eyin gege bi balele ti eni obirin lorde eni ba lobirin lorde ori ofe nla ni e ri pa won kan ti pe wole lale ti won wa yawo eyin leni kan lorde bayi ki la won kan te n wa lato dara birin ti o fi yin lokan bale
0: e se sa seri pe ke yo like obirin na mo like en generally ko de tin kan gbogbo nkan to so yen daddy wa agbe ni mi oyin bayen
1: oda
0: lomi de teri la lai ni se sa ale yi moto to ye ko ba mi ku okede ti o ku lo mo papa pe moto gba ti moto yen o raye gba ko to pe lo se ka jola ni arin jo meso meso sa o ki me ba to ke ra ma to ke le 50000 naira
1: kile ngwa lodo arabirin ibere ti mo bi ni kile
0: nkan ti mo wa sa lagbara olohun nkan ni yin o ni baje nkan ti mo wa ni ara e ni wipe to ba tin gboro si mi lenu to de je ki mo wipe emi ni mo fi oma ko si nkan ti mo ni ti mo le pa mo fun
1: se fe bi mo ke fe ka arabirin bi mo fun yin
0: bene sa
1: te ba fe ko bi mo fun yin eni lati munu arabirin dun o to ro ni ti e ba de fe ki awon Nigeria gba ni mona lori ikorita te wa yi a ma pe wole nsin tori agbejo enikan da agba osika ni sugbon pelu awon oro ti eyin meji jo so laarin iseju kan yi nkan ti won ba so fun yin mo be yin loruko Olorun e mo lo mo fo Olorun ba be yin boya o denu yin o ko denu yin o nkan ti mo Nigeria ba so laarin iseju die to kun yin mo be yin e je ki oro yi pari lale yi mo be yin e se bi okunrin e je karabirin se bi obirin e seun ambo ko si won ba ko soro ti mo fe so eyin eyan wa nle pelu oro die ta rigba ta de rigba mu ni ta nsin mo fe ki e gba arakunrin ni mo tara arabirin ti so die lara awon oro a ta ba ni ki ya si oju opole karabirin so ti e ile akun ta ba ni ka soju opole fun baba e na ko so ti e ile akun ameyeji le leyi asise kan tabi omiran sugbo eyin ara ile eyin te ni iriri te ti wa ni rukurita yi boya ni ijakule nbe o abi ejege ni kurita yi ogbon wo le fi se tabi ogbon wo le yin lo nitori baba yi na awon na je alakiti eyan sugbon birin na du lori iduro wipe nkan bayi ni mo fe se fun mi e ja gba won ni moran e de fi voice note ranse 0916159 1011 e kale o 0916159 1011 awa o sitan lati dani kankan lejo e ma da won lejo o e kan so to oro te mo ti le se le fi duro elo e kale o
3: e kale pe to so se sula
1: e kale e se o
3: yo ni baje
1: ami e se
3: eri la kokon na obirin kan ti kokon pe woni te pa fo oro e koja obirin yen so nipa po ni ofupa giga ti won ba ti su ewe pia ewe ibepe ewe agede agbagba ewe abamoda efo eburi ewe pia pelu ewe ririn gbogbo ewe mejeje na ma ja won ma bomi si won si ta jina dada short ni jilaro short kan losun short ni jilale ta ba ti mu lojo meta be yen lere ara ka wa lo check e tori ko to gbodo knowledge ogun e na ni e kokun meje afi ta ba fe lo lana to yibo loku be yen se ara won ti e ba fa lale se re mi ti mo ba ni soro yi omo meji le ni ti mo sese fe lo fe mo mi pele mi atomo mi igba wo obirin la ni le iwo tobirin to ba ti mo pe o fe ma ka akiri mi da won lejo o mo fe experience ara temi soro fun won ni to ba ti mo pe o fe lati ma ko ka akiri ta fe ma di single mother abadi o better ka ni teriba ka de ra wa sile tori pe ila o le ga ka gu mo te na ko na ga ba kan na
1: e je bi ni ibere kan na
3: o gbo yin
1: eni to fe yin tomo meji iru iwa wo lo nwo ti o fi nfe yin lokan bale inje show ni awon kankan to ma nse to munu yin dun ati ti o dun yin mo yin
3: sisi tula o du mi po ti sun bayo wa legberun isola temi ti mo ba tun pada tun le aye wa woni mama pade gbogbo gba
1: kini te fi so be
3: si mo idi ni pe se ri igba temi gangan ti fi lokan bale ninu ile ile wa ndu bi le oloyin e le mo kon gan kon lo bi awon ti mi ba so sita ko se yan kankan to mo Cheri awo obirin la ni lowo wa lo wa. Iru omo to lo n gbe wa yen. Baba yen ti gba awon atomo yen papo.
1: All right.
3: O ni ko wa fi suru si. Laarin oko ati yawo, aya ma san ni wa o. Ṣugbọn ko to ba ti mo po le yonda fun won ti o ni pa pa business e lara. Ni ko ma gbe sile fun
1: o. Oro kan le so won o, nkan ti o ba ti le pa idokowo won lara.
3: Ti o ba ti le pa idokowo e lara, to ni ni e lara. Ti wa foju fo da pe ti kini ba so nu lowo mi. O ni o tori pe kini o ni bi ta won na tin se pada fun won na
1: o da se mo dupe o
3: eh eh te ta ba ni ka ma fa oro yin oro po la be iya yen le mi fe ro
1: o da
3: ko lo ni suru to po ti o ba fe ma ka kiri le okunrin
1: all right
3: in to sele lodo temi mi fin ba won soro ile won de ni daru kan lo ni total submission patapata bi mo se ba yin soro yi adetula
1: Yes, ma'am.
3: Ishola mi ngbo legbe mi, in ti mo gba ni owo won odun marun ni. Sugba mi le ji lojumo laaro ki ma fi orukun mi mejeji ki kunle kaaro. Ma de sadura fun.
1: Oda, eti eti gbe mi lebi ti mi le lo
3: ma. Awon even tin ba fe gboje fun ma kunle fun. Ti o ba de de mi njeun, a jo njeun papo ni. Gbogbo nkan ni mo fi fi lokan bale. Even iya to bi won gan so pe ka lo omo ti pade emi na laaro ojo de paye wa ti joduju bayi lo so eyan kokko ma nse awon asise kan nigba kan topo na so ko ya pada time to na ba wa da wa pada wa ni ka wa tete grab e ko si kankan ta o awa ni ka dile mu gbogbo nkan yen ka won na lo se kan de lo ni suru toko bi ba jade laarin 3 hours ma pe elodi en bole wa se wa okay kini kan bod lale bai bo se nbo lale won pe mp ti mo fi ngbo ri do won po ti baje bo se kokko de won ni ife mo ni yesa yo bi mo se ma npe won ni won ni so le guess kan ti mo be ra bo mo like my dear mo pe mi le guess right e jo edun mi ninu kile ba mi mu wa ba mo ti bere mp wa mo de di mo wa a de re re sira wa
1: e se o on se won tan te ra ni do e ma gbo da mo di o
3: ika ololufe yin mi gbogbo gba obirin yin le mi fe ro to ba ti so re le to fi baba yen lokan ba lo ma jiri baba yen o de ma jiri omo ifu atara edonu to fe yen a ja emi no ti benefit fun mo fe ti mo wa lodo e bayi sugbon mo mo pe ma bi beji fun laipo
1: olorun se
3: eh so o ni ko lo ni suru ki kan ta na fe yen ko le tete wole inu le yen a de du a de lo ni awon tun gbe yawo lori lawo le sun a mo so ni papo ni
1: e se mo dupe
3: won ba ni to kun ni awon okunrin na ni lowo sugbon tawo bere ba ti rera wa sile won ni wa gba kala wa gba dundu lomo kekere ti moju eyan omo yin le omo yin omo wa eyan okunrin je sugbon en ti o mo bo ni yo se bi obo
1: all right eso modupe ma eso modupe o eso modupe o all right
4: omo ba
1: yes
4: kale kweto
1: yes I kale
4: ma binu owo di ni jare
1: se wala
4: seri oni tinu yan ba ndun lowo ko ma sadeun den tinu ba nbi e ma soro
1: all right
4: mo ro pe baba igba ti won fe fe arabirin yen ayo pe mo ma fe yawo lo wa lara won lo sese ton fi sawon adeun kan ti o sese ko ma rorun fun awon kankan lati muse wa dabe ni pe awon adeun yen fe ha won lorun bayi oloyinbo n pe kini kan modification won si le satunse ati pe en to fe won ni oko na se ye ko ti mo capacity en to n gbe sile eyan to gbe won sile bi oko poke ninu awon adeun te ni se fun mi mi ro pa gbare ma ka ile mi ro pa gbara e ma ka ile ko bere na ma fokan si tori eyan le taye lorun ninu teyan le te lorun laye obirin wa na ah se igba to lorun da won to se run oju won ni won ba se won so pe ko to ni ton le mi mo olorun se idi teyin won ni ro won tun le mo so te aba be sha de fun obirin ko farabale gan ko de ro daada ko tori poro ma jabo lenu tori adeun to ma se fobirin se lo dabi ko sadeun fo mo o jade wa so pe I will help you buy something if I'm coming back omo yan ma se ni un to so iwo de ka se ko so lati discharge your money so baba eni ki mo be lo ko lo kun won lowo itagba won ba ka kon de limit mo se n gbowo lowo because then ba ya o lowo girin to da pada arifin mama wo okunrin lo le bo obirin fun ogun odun fun titi lai lai ti won ni te gbe won ma mu mara to obirin ba bo e fodun kan a si regun olomo e ki se bo lo abi ki se eyan daru olomo e ki ru esele siyan baba yin ni ki won gbe ra won sipo owo so tin ba ni kon insist pe tori po tin so pe awon ko lawon bi omo ni gbangba kan na fi itara pe awon ma de fi ye pe yes omo yan jamo kankan oro yan ni niyanju but agba lo ngba so kon fi oye gbe be e ku eto ba ele kale ago program ala jo da lórí ọ̀rọ̀ ọkọ̀ àtìyàwó yìí ni mo fẹ́ sọ̀rọ̀ yìí number one gẹ́gẹ́ bí ọkọ̀ àtìyàwó marriage is for pleasure ìgbádùn ni marriage wà fún wọn ní di èpè láàrin wọn ìyẹn kìíní ìkejì ni wípé tòótọ́ ìyàwó yẹn ti bímọ ọkọ yẹn fẹ pẹ̀lú ọmọ yẹn ni torí pé ó nífẹ̀ẹ́ kò ń ṣe ojúṣe ọkọ yẹn láti take full responsibility lórí ọmọ yẹn tó bá kàn wu ọkọ yẹn willingly pé ok mo fẹ́ ṣe but ó yẹ kí ọkọ kí ìyàwó yẹn náà ma appreciate effort ọkọ yẹn torí pé kò easy ọkùnrin tó bá gba ọmọ lọ́mọ tira tó ń tọ́jú ẹ̀ kò easy olójú ọkùnrin tó lè ṣe irú ẹ̀ kò rọrùn rárá so ìyẹn kejì ìkẹta ni pé nǹkan tó tún lè máa díjà láàrin wọn ni pé bóyá ọmọ yẹn ṣe ọkọ yẹn bá wí kíyàwó yẹn gbójú kò lè ná pa one secondly ó lójú bí ọkọ yẹn ṣe lè bá wí because tó bá bá wí nígbà míì ó lè bọ́ sápò bínú ìyàwó yẹn a máa kọ torí pé kò ń ṣóun lóbi ló ṣe fẹ́ nà pa ṣùgbọ́n nevertheless kò fi kó jẹ́ kí ọkọ yẹn kó jẹ́ kí ọmọ yẹn máa rí ọkọ yẹn gẹ́gẹ́ bíi bàbá ẹ̀ and then ọkùnrin tí ò bá ti fẹ́ àrífín tó bá ya owó lọ́wọ́ ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ dá padà tí ò bá ti fẹ́ àrífín so ó yẹ kí ó máa dá owó yẹn padà so tí ò bá sì ẹ̀ dá padà pé at least kó dàbí 85-90% padà nínú owó yẹn so kò ń ṣe pé kò yáwó lọ́wọ́ ìyàwó yẹn kò wá gbẹ́sẹ̀ lé pé ṣèbí ó fi ń ra oúnjẹ sílé nínú ò gẹ́gẹ́ bí bíbélì ṣe pàláṣẹ gan pé ọkọ ló lórí aya so ọkọ ó gbọ́dọ̀ pèsè fún ilé ẹ̀ kò ń ṣe pé o lè yàwó lọ́wọ́ ìyàwó ẹ̀ kò fi ra oúnjẹ sílé tẹ́jọ máa jẹ but nevertheless da owó yẹn padà ibẹ̀ làárín fíhùn ti ní wá ṣùgbọ́n tó bá ti dá padà sí finish ló ń wá yẹn wà dẹ́ẹ̀rí torí léyìn ò lè tòrò torobìnrin ò fi gbogbo ara bá ọkùnrin fowó dá ó lójú ọ obìnrin tó máa ń ṣe irú ẹ̀ tó ilé wa ò ní dàrú ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ.
5: Hello, Mr. Detula. eku eto ah koda sele nse sele nse o olorun ba o si ni koni too late tin na Samson le fe dasi program lati base ni lorin kora state bi titi awon ti e ba won soro laipe in fact e ti so yi to je opolopo ninu oro inu mi de dun pe awon mi nene do soro enu won jade che number 1 daddy wa awon mo fe fun ni mona to poju so ti ye yin so mo ro pe e gbo nkan ti iyawo won so nsin loju won na lo tin so gba nkan tan se fun won eyawo lowo re o se gba odo na owo obirin yi jade o obirin to bin ba ye lowo ko so gbe o yo gba pada o ma gba pada lowo e tu last ni ma ro ma fokan sin pe en sebi kinini sebi ajofijofi generala e ma so bayin o fi boyin lasiri ni o si yeyin okunrin ni o le ye obirin lowo obirin a gbese le mole ni o ti wa daada ni gbogbo iran obirin lo ko se nbo ti o mo yen so fun di eyi mi ba ni pe ki won adjust gan lori nkan to obirin yi to so e ri pe inu mi ti edun amage won je bara won agi e ri pe won play maturity ami je soro ibi to ro wa ibi nkan to nje dun okan ni kaluku so kan sise lori ona mejeji eyi yawo na iwo na e gbo nkan ti okan yin na so eyin na respect respect okunrin fe pupo ju ko se nkan to dabi respect laye yi ju so gege bi imoran temi kan amage kan wo bi ti o ku si laarin won kan tun be se mi believe pe ife wa laarin won o ti fe ba si laarin won ni a ri ba amage ma je do soro ni e ri pe won o ti e o oro won mature so gege bi imoran temi kan wo bi to ni kaluku ku si ten won so sita yi kan wo kan tun se olorun bo ni tu won ka olorun ni tu won ka e ma bi to bo something lati base
6: te kan lesson e kwesha olorun wa ara yin lowo seri olorun se fun yin ni ogbon ma te yi ogbon ma te yin na ko de ne kuro lara yin ati lori yin olorun wa ara yin lowo seran meji won love ara won ṣùgbọ́n mo ní mọ̀ kí bàbá yẹn ní àtẹnumọ́ àti àìmójú kúrò nínú nǹkan ẹ̀rí mo wí pé obìnrin yẹn nínú ìgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń fọgbọ́n mú jáde obìnrin yẹn ti ṣí ọkàn ẹ̀ pẹ̀lú ọkùnrin yẹn ti ṣí ọkàn ẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n bàbá yẹn náà lọ́ọ̀fù ẹ̀ ṣùgbọ́n nọmba wa bàbá yẹn ò fẹ́ kí wọ́n mọ̀ pé kí iṣu òun lọ́mọ yẹn o fẹ kobirin yẹn máa declare ọmọ yẹn lójú gbogbo èèyàn pé òun lòun ní ṣùgbọn àwọn ojúṣe pẹpẹpẹ kan tó bá yẹn ò ṣe kò jẹ kí obìnrin yẹn lè máa fọwọ sọyà pé bàbá yẹn ló ní so tó bá wá sọ fáwọn èèyàn pé kì í ṣe bàbá yẹn ló lọmọ ó ń dùn bàbá yẹn fẹ máa wo fẹ jẹ kí ọmọ yẹn máa fi hàn pé òun lòun bí òun obìnrin yẹn dẹrù mọ kí bàbá yẹn ò ṣojúṣe tó so but ohun kan tí mo fẹ kí bàbá yẹn ṣe ni wípé kó máa mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ bàbá yẹn ó máa ń tọjọ́ lọ́pọ̀lọpọ̀ ẹnu obìnrin yẹn sọ wípé àwọn àṣírí kọ̀ọ̀kan wọn tábà yẹn fi máa ń bùn so ó túmọ̀ sí pé obìnrin yẹn ti gbéra ẹ̀ tápátápátá lé lọ́wọ́ ó dẹ̀ ti ráṣìírí àṣírí yẹn ló wá fi ń sọ̀rọ̀ sí ìdí nìyẹn tí bàbá yẹn náà tí obìnrin yẹn náà fi ń sọ wípé kìí ṣe bàbá yẹn ló lọmọ bàbá yẹn dẹ̀ fẹ́ máa wò wá bẹ́ẹ̀ ni pé ó fẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun ló ń bi tòótọ́ kì í ṣe òun ló bi lẹ́yìn kejì wípé obìnrin yẹn náà nílò láti ní sùúrù gẹ́gẹ́ bí obìnrin sọ ọlọ́run àwọn méjì lọ́wọ́.

0: lẹ́yìn báyìí ọkọ̀ tó gbé sílé ò mọ̀ pé arábìnrin ìbúra wọn a máa sáré káàkiri láti bímọ. Arákùnrin tó jẹ́ ọkọ rẹ̀ náà tẹ́lẹ̀ ọ́n náà rí obìnrin gẹ́gẹ́ bí ẹ̀gbìn ó jẹ́ àwọn nǹkan tí mo kàn fi kún, ṣùgbọ́n téèyàn bá fẹ́ ọlọ́mọ kan tàbí ọlọ́mọ méjì gẹ́gẹ́ bí ìyàwó tó lòun ṣetán láti gbé bùkátà ǹjẹ́ ṣó tọ́nà láti máa fi ìgbésí ayé obìnrin hùn àbí ìgbésí ayé ọkùnrin hùn kán máa fi búra wọn.
1: Kò yẹ rárá rárá tó ọlọ́run bá gan ó gbà wá pẹ̀lú ṣùgbọ́n wa ni a gbọ́dọ̀ gba tá a bá ti gbà pé lágbájá mo ṣetán àní ìgbà ti fi búra wa sẹ́ni tá a bá ti búra wa ọlọ́run là ń bù wọ́n sọ pé àti bá tilẹ̀ accept ara pé torí ṣùgbọ́n ẹ̀mọ́ olórin kankan ó ní pé ó ní ìfẹ́ olóhun fẹ́ ìyàwó olóhun olóhun fẹ́ pẹ̀lú ṣùgbọ́n òun tó wọ́n ta jẹ́pẹ́ àti ìfẹ́ pẹ̀lú ṣùgbọ́n wa yẹn a nílò pé a tún wá gbé wa sílé àtọkùnrin àti obìnrin ká máa fà lébù ara ká máa fi búra wa tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ àti ìjẹ̀sọ́ ọlọ́run ọba ni.
0: Ó dà kò sí wàhálà ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lọ́ ẹ kaalẹ́ o ẹ̀lọ́ ẹ kaalẹ́ o 0916159111 a ti fẹ́ máa lọ lé wa o adúpẹ́ lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pé wá wọlé lálẹ́ òní ẹ̀lọ́ ẹ kaalẹ́ o.
2: Hello, Ekole, sir.
0: Yes, sir. Papa, Paka, to my lo.
2: Kwataro, sir.
0: Yes, sir, sure.
2: Yes, mo fẹ da se to.
0: All right.
2: Olu baba ti o gbe o wa sori radio yi. Pelu yawe. Baba o ni suru papa.
0: O fi agbagba pe won ni suru.
2: O ni suru. Because seri obirin ko to di po obirin se ru e. O ni adin ti baba se. Baba disappoint adin. Obin wa lodo yin fun osun mejo awo to lu ni mo to wa obin o sise ko se kankan obin mi feran ku o sise ju ko mo san kale lo
0: be ni
2: so ti yin won wa nje papo lale yi eran meta o mo fo ma loka o mi ji si odo awon awon jo nje o ni baba je mejeji asan lo nje ko ye ki baba je lasan ko je ko obin yen je lasan. Ṣùgbọ́n tá fi fẹ́ yẹn ó yẹ ká jọmọ lọ́kọ̀ kan ni ṣùgbọ́n tó bì yẹn náà ṣe láàrin kò dáa ẹran mẹ́ta ọfọmọ rẹ lọ́kàn kò yẹ kó ṣe bẹ́ẹ̀.
0: Kò sí ìdálẹ́bi láàrin lọ́kọláyà torí bóbá ṣe wọlé kánùkù ló ṣe
2: lè. Tẹ́rí bàbá ló yẹ ká ní sùúrù tó bí bàbá pa irọ́ láàrin àyè kan tó bì yẹn láìtì wo tó jẹ́ kẹ́yẹ́ láìtì bàbá ló ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ yẹn obìnrin yẹn ló fúnra ló ń tọ́mọ ní skul. So ti yin ta wa ni n kuro na mejeji
0: ari awon mejeji na lo wa o le je pe baba san wole o san wewe
2: pe ko mo birin yen gege bi oro ti mama to ko soro yen so ko mo birin yen lo ni su daada ko yi mo ka mo lo tori o to daju to bi mo fi bura fun olorun ba ju to ba bi mo soju kan na ti o ya gbogbo ka ke yo mo fi kini yen toro lo da mo fi toro lo do lo ni
0: o da se ẹ ṣeun torí ìjọba àkókò
2: èkejì ń bẹ ti bàbá tó wà ń lọ rìn yìí tó búra ọlọ́run ọba mi ó là wọn
0: àmì
2: gbogbo kọ lọ wọn padì ọlọ́run ó dá padà
0: àmì
2: kán má fi ṣe ìrònú a máa wá bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ó padà kò lè pẹ́ tí ò yí padà wá
0: àmì
2: kò lè pẹ́ kán lọ fọkàn balẹ̀ yóò padà
0: ẹ ṣeun
2: torí pé àmì ara padà sọ pẹ̀lú ìbúra yẹn.
0: Ẹ ṣeun.
3: Pé ọjà òyìnbó ni lọ́rọ̀ ọkùnrin àti obìnrin. Tó bá ní obìnrin kan ó lọ́fẹ̀ẹ́ ti torí tọrùn tí ìfẹ́ wà lọ́kùnrin tí ò dẹ̀ nífẹ̀ẹ́. So ó wà childish lójú tèmi láti máa lo method yẹn. Àmọ́rú ẹ̀sìn tẹ́ni yẹn ṣe ń sìn. Ẹni ẹ máa wọ ewé ni o. Àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ewé. Pẹ̀lú àdúrà so àdẹ̀mọ̀ ìgbàgbọ́ ẹ̀ lè rọ̀mọ́ and according to him reliance was ìyá ẹ̀ ni tó rí láì lè lórí ẹ̀ ìyá ọ̀dẹ̀ sí láyé according to him ìrúgbà tí ó ti rí pé àṣemọ́ṣe yẹn ọwọ́ òun ló wà lẹ́kọ́ tí sáré lọ so mọ́ lady yẹn lẹ́sẹ̀ èèyàn máa ń gbé bride mi ń gbà mí kọ́rọ̀ lè ní ojútùú.
0: Ọ̀dà a ti fẹ́ máa lọ lálẹ́ òní a n be gbogbo okunrin be

náà la ń bẹ gbogbo obìnrin ẹ já gbìyànjú láti fún ara wa lọ́wọ́ gẹ́gẹ́ bí lọ́kọláyà gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ẹ já gbìyànjú láti ṣe nǹkan tí yóò mú inú ara wa dùn ẹ má jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ẹni pé mo ju lágbájá lọ èmi ni orí èmi ni mà á pàṣẹ ẹ jẹ́ kí àṣẹ òun wọnú ara wọn kò di wípé bóyá èèyàn ń báyàn rìn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nínú ju báyìí lọ lálẹ́ òní èyí tó kù di ọjọ́bọ̀ pẹ̀lú ọlọ́yẹ wa orúkọ tèmi ni adéolú adétúlá orun ayọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan làájì lágbára ọlọ́run bá mi ó dàrọ̀.